òkè. Gbogbo ògo ni fún Ọlọ́run ọba mi òkè, torí pé adẹ́dá ṣẹ̀dá ni ẹ wo, oríṣiríṣi ọwọ́ ni. A dúpẹ́ Ajínláwà, bẹ́ẹ̀ ni Splash FM náà ń pe bí, torí wípé nígbà tí wọ́n ní kó lókìtì kó wá tàkìtì, ó ní ẹ jẹ́ kí èrò pọ̀ díẹ̀ sí. Ìyẹn ni wípé olókìtì yẹn ó ṣe kí ni o, ó mọ ìyà tẹ́wọ́. Gbogbo ògo ni fún ọba òkè o, adẹ́dá ṣẹ̀dá. Ọlọ́run tó ni kọ́kọ́rọ́ ẹ̀mí kó wá ní ìkáwọ́. Adúpẹ́ Aláyọ̀ àtúngbe Ọlọ́run ga ní àjìn yìí, wípé ó tún fún wa ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti ti lè jẹ́ ká ṣe kí ni o, ká tún máa gbọ́ ara wa. Ojú òkú ní tìwá lábẹ́ àkóso, bó ti lè wù kó rí. Àtèmi àti yín, ẹ wò ó, àjọ lẹ́nu ọpẹ́ o. Ta bá ní pé ká tún wò ó, a tún ti wà ní ọjọ́ 15 nínú oṣù keje. Ìyẹn ni wípé oṣù méje, oṣù keje tá a wà, ó tún ti dá sí méjì kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. A rí wípé ọdún yìí ó ṣe bẹ́ẹ̀, ó ń ṣe kí ni o. Bó ti wá ń parí lọ lábẹ́ àkóso bó ti wù kó rí, àtẹ̀mí ọkọ àti tìyàwó àti tàwọn ọmọ lágbára Ọlọ́run kò ní rá sínú ọdún yìí o. Gbogbo wa láàdìjọ ṣe kí ni o, láàdìjọ ṣe àṣeyọrí. Tá a bá wá ní ká wojú ago ọ̀hún, ẹ wo, kò tiẹ̀ dúró pàápàá. 5-5-5 ó kàn ṣe kí ni o, ó kàn ń sa eré lọ ni. Ẹ dẹ̀ mọ̀ yí pé àsìkò tá a ní wákàtí kan àbọ̀, a lè pé kò tó ṣe nǹkan kan, ó tiẹ̀ tó, ó ṣe kí ni o, ó tó dáadáa. Mo kí wa, òjò yẹn àbí a sùn bí ẹ̀pẹ̀lẹ́. Bóyá ká tún ṣe kí ni, ká lo jímọ̀sùn wa ní àjìn yìí. Ìyẹn a tún lè ti bá ní ká kásẹ̀ sínú omi ń sìn, àbí kí ni ká tún lè ṣe náà o, àbí tí bá ní pé ká fẹ̀yìntì lórí ibùsùn wa lórí bẹ́ẹ̀dì, àbí kí la tún lè ṣe o. Ẹ̀yin níṣe gbogbo tẹ̀mí ń kà lẹ́yìn wá ní kò wá níjọ́run ó kùn wá. Ní dààmú lágbára ọba mi òkè. Ẹ ò ṣe mọ̀ pé tójò bá ti rọ̀ báyìí, ará tu tẹrú tu ọmọ. Ọlọ́run tó kúkú ń rọ̀jò yẹn kò ṣàwọn èèyàn kọ̀ọ̀kan dá rọ̀ sí lórí, ó kàn rọ òjò tiẹ̀ sí orí everybody ni. Ẹ bá ń gbọ́ everybody yẹn ni pé gbogbo ènìyàn pátápátá, ẹnikẹ́ni òun ló rọ òjò sí lórí. Adúpẹ́ adúpẹ́ pé ò kan Splash FM náà ń pe bí. Fún ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé, ẹ wò ó, Alábọ́run ń lorúkọ ètò tí ẹ̀ ń gbọ́. Alábọ́run, kí là ń pè ní Alábọ́run? Ohun tó bẹ̀rẹ̀ ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, bóyá ọmọdé ń ṣe ni, tó jẹ́ pé àgbà lọ́wọ́ ẹ̀, ó ti wá gògò sí lára, ó ti wá mọ lára. Ìdí rẹ̀ rèé tí nígbà tó bá wá tó àkókò kan, bóyá tiẹ̀ wá fẹ́ gba ìwà òun ni o, bóyá tiẹ̀ wá rò pé ìwà yìí ò bójú mu. Ọmọ ilé yìí ti kúrò lọ́mọ tí wọ́n fi, tí wọ́n nù lóúnjẹ, ẹjẹ́ àgbà àṣẹ mọ̀ pé n tó bá sì ti di bárakú, àwọn pè ní bárakú ni, ó dàbí ẹni pé ó máa ń fẹ́ le láti gbà. Àbójúwò wípé kí ló ń ṣẹlẹ̀ tí ìgbéyàwó àwọn ọ̀dọ́langba yìí òde òní, tí ò tiẹ̀ kì ń gbébì kọ́kọ́, tí ò tiẹ̀ kì ń dé oṣù kọ́kọ́. Ẹni tó wà lójú òpó ń bí ẹ ṣe, mo dúpẹ́, mo gbé yín. Good morning sir. Mò ń bọ̀, màá pe orúkọ yẹn, mi fẹ́ pé bí mi ti ṣe mọ̀ pé ni. Ngbà bá wo dáadáa. Nítorí náà ńkọ́ la ṣe wò wípé kí ló ohun tó ń fa ìgbéyàwó tó ń túká tó ń dàrú láyé òde òní láàrin àwọn ọ̀dọ́ langba wa. Àwa ṣe àbẹ̀wò, àwa rí wípé kókó àti pàtàkì tó ń fa lọ́pọ̀ ìgbà ni wípé nígbà tí ìfẹ́ bá rubò wọ́n lójú lójú ọ̀nà, tán bá jọ ń fẹ́ra wọn kó tó dìgbà wedding, èyí ọkùnrin ó máa pé kí ni tí mo lè ṣe, ìwà tí arákùnrin yìí ń wù, àbẹ́wò àtàrábìnrin yìí ń wù, tí n bá ní pé kí n bẹ̀rẹ̀ sí ní sọ́nsìn, ṣé mi ní pàdánù rẹ̀, ṣé gbá kan ṣáwo kan, àràfimọ̀ra kan máa wo ni. A nígbà tó bá tó àsìkò tá a bá ti fẹ́ra sílé tán, a lóhùn arìgbà. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé tí ó bá padà wá rí gbà ńkọ́, yóò di Ọlọ́run ò rọ́mọ rẹ̀. Tó bá gbìyànjú tí ò bá ṣeéṣe, a kàn wo ni. A ní wo, ẹ jẹ́ ká ṣe kí ni o, ẹ jẹ́ kí n kó kúrò, ó tiẹ̀ ń ni mí lára. Kéèyàn máa ṣagídí látijọ́ ẹ̀, ìgbà ta ti wà lójú ọ̀nà ló ti lágídí bí nǹkan míì, ìgbà yẹn ló ti gbéraga, ìgbà yẹn ló ti rojú, ìgbà yẹn ló ti ṣe gbá, ló ti ṣàwo, ìgbà yẹn ló ti bàjẹ́, ni ò ti mọ̀yán kí, ìgbà yẹn ni ò ti ní wà. Mo kàn ń wo ni pé yóò change ìgbà títí. Irú ìgbéyàwó bẹ́ẹ̀, èèyàn ni Ọlọ́run má jẹ, èèyàn gbọ́dọ̀ máa bára lágídí gbélé o, èèyàn gbọ́dọ̀ máa bó ní onínú fùfù gbélé. Nígbà tó bá yá, kiníkan kó má lọ fi inú fùfù ẹ̀ ṣèyàn léṣe ńjọ kan, ṣé kò bínú fùfù yẹn rí lójú ọ̀nà ni? Ṣé kò ṣagídí yẹn rí ni?
o tu si gogo si abi idi re re la fin so wi pe to alaborun a ma se kini o a ma di ewo ah ewo e je ki a se bi eleyi itumo eto ti e ngbo ni epele meta la pe eto si o epele akoko amoran yen ma nwa fun teru tomo ni tagba tomode ipele keji la pe ni ko to di alaborun iyen ni wipe awon odo langba meji ti won ba nwa loju ona ti won soro ti won bere aniyan bo ti kan ba wa nse akiyesi nkan kan pe ah eni to n ta won ejo ririn ajo fe yi o ma dabi eni pe o nse awon akiyesi kankan to je pe o le ri bakan bakan bakan ta won ba pada fera sile nje je mo pe iru eni be ohun to ma rora sere a kan mu phone re ni number ti mo mo npe nigba ti ba pari eto a rora fi se a send the voice note a se alaye lekun rere bon se pade bi kaluku se ri a salaye igbe aye tohun atete ni tohun dijo fe soro nipa e to ba de je nipa oro mole bi na ni aso gbugbu e sibe to ba je nti mo le danyaju lakatara mi ni ma ba so pe to bye bye to ba de tun je pe ele to tun dabi eni wi pe o tun se die iru re la ma n gbe wa ti eyin baba baba eyin mama mama te ma n ba wa yanju re e seun akiyin akiyin gbogbo eyin te je pe e kin da wa da eto yi eyin gangan ni le n je ki eto ta pe ni alaborun le n je ko si tun wa disin beni lara won ni faid bami afa saidi ati akankan beni ese baba akala tori le owu baba olasunbo lati daiwi mr femi lati ui iya yoyawo lati oyo mr seye lati soka bami olusegun afolabi lati omi adiu mike power baba samuel oloyede lati orita challenge sister laide mr gafara akindele lati olunde oloye akinkunmi lati moniya beni momi funmilala lati omiyale baba adegoke lati ati Mrs. Ola Itan lati Olodo Oji omo West Beni Wura Ola Moshood Amzat Beni Ogbeni Tayo Adeniran Beni lati Gbora Mr. Olaide Lukman lati Ayegun Beni moti Bami Alaji Bello lati Yanofa baba mo kiyin kiyin e seun gan ni baba Adepetu lati Olodo Beni awon eyan yi po gidi gan ni o tabani ka ma daruko won tabatu wo toke oku na nko anti salewa la torile di america bako na arakunrin wa polo awon toju opo facebook kan awon na wa beni boya orun sese beni asale mo pe ojo iro dada ni ana o le je pe boya won si sun lowo ni awon na won ma ba wa da si ogbene kaburo ogene eseun Money, good morning. Emi na kiyin o, thank you so much, sir. God bless you. Mo kiyin e kaaro. Beni, eyin te wa loju opo Facebook, e dakun. Anilo yin, anilo like yin, comment yin, ati beni kede to share program yi. A se papapa tori ojo yen tin lo pupo pupo. Tabani ka woju ago wa ni ajin yi nisin. Ago meji, o ti ku bi iseju merin odin ninu ogun. Ah, ewo, eje n se bayi na, mo n bo.

bẹ́ẹ̀ni ọ̀làjú gbayé kan ohun gbogbo yàtọ̀ pátápátá sí tìjọ́ ohun a ò wá ní sọpáyé ti wá dayé ìbò ká wá máa fi ojú kíni o ojú egbò ká máa fi tẹ̀lẹ̀ ẹ jẹ́ kí n sáré ṣe bí eléyìí náà bẹ́ẹ̀ni ẹ wò ó adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run o ọlọ́run tó ń gbọ́ àdúrà torí pé owó wa tú ayọ̀ abara bíntín adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run tó ṣàánú wa ẹ àdúrà ta ti ń gbà láti ìgbà pípẹ́ sẹ́yìn ta ti ń ṣe olúwa jọ ṣàánú wa nípínlẹ̀ ọ̀yọ́ ó yá àwọn ènìyàn wọ̀nyí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ olúwa jọ bá wa dá wọn padà láàlàáfíà ohun tẹ̀mí máa ń gbà láàyè ni mo ní olúwa bá wa dá wọn padà láàyè bá wa dá wọn padà láàyè àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ wípé wọ́n ti bá wa wọ́n ti rí wọn gbà padà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tó ǹjẹ́ àwọn tó dàbí ẹni pé ṣapá kan jọ̀ mọ́ lọ́dọ̀ tètè wọn náà lágbára ọba mi òkè olúwa yóò bá wa rọ àwọn ènìyàn wọn lójú yóò ṣe bàbá fún àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ á dẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ni o a ṣe ọkọ fún àwọn ìyàwó wọn lójú òpó facebook ṣe mo dúpẹ adékunlé mr adékunlé adéwùmí thank you so much sir ẹ pẹlẹ o ṣàlàáfíà ni o ẹ ṣeun gbogbo ẹyin tí ẹ wà lójú òpó facebook ń bẹ bẹẹ ni akẹyìn ẹ dákun ẹ bá wa tẹ láìkì a nílò láyẹdẹ ẹjẹ ká rí kọmẹǹtì yín ìyẹn gangan ni kókó àti pàtàkì ojú òní ti wá ẹ jẹ kí n tún ṣe bí eléyìí àmọràn tí mo fẹ yára mú wá ẹjẹ yára mú wá ní pápápá ṣe rí ohun tí mo kàn fẹ yára bá wa sọ láàrin ìṣẹjú mélòó kan bẹẹ ni lórí àmọràn òun ni wípé má para rẹ nítorí ẹnikẹni kókó àti pàtàkì tí mo fẹ́ bá wa sọ láàjì yìí òun nìyẹn ẹ̀yìn náà tẹ bá dẹ̀ ń gbọ́ níbikíbi yòówù kẹ́ẹ̀tì máa gbọ́ nígbà tílẹ̀ bá mọ́ ẹ má para yín nítorí ẹnikẹ́ni àbí lórí ohunkóhun iṣẹ́ mọ̀ wípé àwa obìnrin a kó àwọn ọmọlé ọkàn gan a kó wọn lé àyà tó jẹ́ pé yé ọmọ mi o ǹjẹ́ o jẹ́ mọ̀ pé níbi tó o ti ń jálamba káàkiri ọlọ́run má jẹ́ àárí kò ṣe dáadáa lórí ọmọ tó bá ṣe bẹ́ẹ̀ tó fi ọmọ yẹn lẹ̀ sáyé lọ ọmọ ìyá má dàgbà á di n tó fẹ́ dì láyé o ó lè pẹ́ díẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn àwa èèyàn ó sì tún lè jẹ́ pé yóò wá yá ó lè jẹ́ gbà yẹn gan-an ó lè jẹ́ pé gbogbo ohun tí wọ́n fẹ́ máa taṣọ sí gbogbo ohun tí wọ́n fẹ́ máa tó fẹ́ máa yáwó sí tó fẹ́ máa yáwó gbé nǹkan lé nǹkan sí tó fẹ́ máa ṣe oríṣiríṣi ó lè jẹ́ pé gbà yẹn gan ni ó kàn rọra réyàn kan tí ó náwó gan pé má bá wọn tọ́jú ẹ̀ kó dẹ̀ mu kọ́lọ́n dẹ̀ wọnú orú ẹ̀ dábẹ́ kó dẹ̀ ṣètọ́jú ọmọ yẹn kọ́mọ yẹn dẹ̀ sọ síd láyé ṣe dẹ̀ mọ̀ pé torí ọmọ yìí òun ló fi ṣe kí ni o òun ló fi para rẹ̀ gbogbo àwa òbí àní ká má ṣètọ́jú ọmọ o àní ká má jà fitafita káwọn ọmọ wa kán lè lálùyọ ṣùgbọ́n ohun tó bá ti ń kọjá ohun tó máa mí ẹlẹ ohun tó bá ti kọjá ohun tó máa ṣe àwọn kan tún ló da ká máa mí délẹ̀délẹ̀ àwọn kan tún ní kò tún rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó sá mọ gbẹ̀jẹ̀ lára rẹ ohun tí ó jẹ́ kó yí o máa kọ́ ọ ohun tí ó jẹ́ kẹfọ́rí àbàdì ó máa mú ọ nítorí ẹnikẹ́ni tó kódà torí ọkùnrin àbí torí obìnrin jọ ìwọ tó ń gbọ́ mi ní dédé àjì yìí má ṣe torí ọmọ ni má ṣe gbogbo ohun tó bá ti lè jẹ́ pé ó wà lé ọ ní àyà wò ó ṣe orí àìmọye mi ìwà tí ì rí ibi tí ọkọ tó ti ṣaláìsí tíyàwó rẹ̀ ó ní dandan lẹ́ṣàá síhun mọ́ ni sẹ́ tí ó fi ra rẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kódà bó ṣèṣì bẹ́sẹ̀ rẹ̀ yọ̀ gẹ̀rẹ̀ fúnra rẹ̀ ni ó náwó sókè tí ó nìkan fa òun bóde kúrò nínú kòtò tán bá gbẹ́lẹ̀ fọkọ àbí tán gbẹ́lẹ̀ fúnyàwó ẹ tí màá rí bí nígbà tán bá débojì tán bá gbé ẹni aláìsí tán bá gbé sínú tẹ́ àwọn ọmọ wọn mọ ké wọn mọ sunkún ṣe rí ẹjẹ tó ṣẹjú tẹ bá gbé a few moments later ẹ ti rí tí wọn ti wá máa jù dí bàlàbàlàbàlàbàlà ń wájú eléré wọn fún wọn lẹ́ńvélòpù wọn ó gbà ó kíní kan tó tiẹ̀ máa ń yà mí lẹ́nu máa ní à ẹni yìí ti ṣe àìsí ẹ ti mọ̀ pé fẹ́ sí ẹ lọ ṣe mékọ́pì ẹ ṣerun tẹ́lọ̀ bá yín ránṣọ tó fáìn ẹ wá wọ̀ tán ńgbà ẹ wá wọ̀ tó wá dijọ́ ẹ wá ń ya yìn ẹ ń ya yìn ẹ wulẹ̀ ẹ jẹ́ àkúkú mọ̀ pé ẹ wò ó ọ̀rọ̀ burúkú àti láftà ohun tí mò ń sọ ní kókó àti pàtàkì ṣé ẹ rí ẹ ṣeun tí agbára yín bá ká
ọkọ mọ para rẹ nítorí ìyàwó mo sì fẹràn ẹnikẹni ju ara rẹ lọ ọlọrun ọba ò sọ bẹẹ fún wa o pé kò fẹ ó ní fẹràn ọmọ nìkejì rẹ gẹgẹ bí ara rẹ èyí tó bá ti wá nífẹẹ sí tó bá ti wá dàbí ẹni pé ó fẹ máa pa ọ lára kí ló dé tó fi sinmi ó dá ẹni tó wà láyé tí ò appreciate ẹ tí ò tiẹ kà ọ kún tó bá wá para rẹ tó bá wá lọ nítorí rẹ ńkọ kò tiẹ ní rántí inú ẹ gan ó tiẹ tún dùn yóò lálákọrí ọmọ ti lọ lótìtú àti lódodo ẹjẹ àsàpàkàṣe bágbára wa ti mọ àmọ ẹ má para yín nítorí ẹnikẹni ẹ má sì para yín nítorí ohunkóhun bó bá jẹ́ pé ẹ fẹ́ ra mọ́tò ní tẹ́ gbìyànjú tẹ́ gbìyànjú tẹ́ gbìyànjú tẹ́ já sọ́tún tẹ́ já sósì tí ò bá jẹ́ ìrora fílẹ̀ náà ẹ mọ́kàn kú ò ń bẹ̀ ẹ wò tó bá jẹ́ pé bóyá ilẹ̀ ẹlẹ́lẹ̀ yìí fẹ́ rà mo fẹ́ kọ́lé kó tó di december mo fẹ́ kọ́lé ọlọ́run ọba ló máa ṣe nǹkan fẹ́ dáa ẹ wàá má para yín ẹ wò ṣé ẹ mọ̀ pé táwọn míì bá ń kọ́lé ẹ wàá máa béèrè ara wọn lọ́wọ́ ara wọn pé bó o ni kò tí ì yé yín wọ́n á ti di jánajàna wọ́n á ti di jálajàla kalẹ̀ lórí kíni lórí pé wọ́n ń kọ́lé ẹ wò ẹ mọ̀ para yín lórí ohunkóhun o ohun tẹ́ ẹ bá ti gbìyànjú tẹ́ ẹ bá ti rọra fà tíntín báyìí tọ́wọ́ bá ti wá ń ga jù ọwọ́ yín lọ tó ti fẹ́ máa mú yín nàgà tẹ́sẹ̀ yín ti fẹ́ máa firo tẹ́sẹ̀ ti fẹ́ máa tánlẹ̀ ẹ dákun ẹ jáwọ́ ńbẹ̀ ilẹ̀ mi yóò fi gùn o n lẹ́ fi fi àlàáfíà tó péye tẹ́ fi fi jayé o tí ẹ bá rè nàgà tẹ́ ẹ nàgà tẹ́sẹ̀ tánlẹ̀ ìṣubú ó ń tọ̀ ń ò ní dáa o kódà bọ́wọ́ rẹ bá padà já èso ọ̀hún gan ṣe mọ̀ pé òun kí ó jẹ́ torí ẹni tọkọ̀ gbákọ́ ni yóò mú nọ́mbà ni yóò máa ṣe ọ̀ṣun ni yóò máa ṣe lagos ni yóò máa ṣe kwara ń bo ojú òní tiwa ẹ wo ọlọ́gbọ́n onímọ̀ olóye làwọn tó ń gbọ́ ìkànnì splash fm bẹ́ẹ̀ ni ẹ má para yín torí ohunkóhun àbí nítorí ẹnikẹ́ni ẹ jẹ́ kí n ṣe bí eléyìí ná abala àmọ̀ràn nìyẹn o ẹ mo mọ̀ pé àbọ̀rọ̀ ni tó bá ti dénú ẹ̀dá a ṣe kí ni adòdìdì mò ń bọ̀.

0: gbọ́n kò fẹ́. Ọ̀dọ́mọbìnrin wa níbi tọ́rọ̀ dé dúró yìí pé kódà pé ẹ̀gbọ́n rẹ̀ ṣe owó ńlá kan sí àkáǹtì òun tó ní pé kóun fi gẹ́ẹ̀tì ṣọ́ọ̀pù pé tóun bá ti rí ṣọ́ọ̀pù pé tirinṣẹ́ yẹn pé kò ṣòro pé ìgbà mélòó làwọn fi máa dógùn páńbẹ̀ yẹn táwọn fi máa ra mẹ́ṣìn bíi méjì sí pé kóun wá fi bẹ̀rẹ̀ títòun nǹkan pé owó yẹn òun ò tíì gba ṣọ́ọ̀bù yẹn o pé kó má jẹ́ pé tóun bá gba ṣọ́ọ̀bù tọ́rọ̀ bá padà pé kò tiẹ̀ yé òun pé now kí ni kí òun ó ṣe ọ̀rẹ́ ló yarí tán pátápátá yìí ló ní kò sí nǹkan tó jọ o wípé òun ò gbọ́dọ̀ fẹ́ ẹ̀gbọ́n òun ẹ̀gbọ́n náà dẹ̀ ń sọ wípé òun á fẹ́ ó ní ìyá wa ní hèé kí làwọn afẹ́ ṣe sọ̀rọ̀ tó wà ńlẹ̀ báyìí òun ò sì fẹ́ káàárín àwọn ọmọ òun kó dàrú nítorí tiẹ̀ nígbà tí èyí ọkùnrin tó bá fẹ́ ẹ nísìn tí àbúrò tó jẹ́ ọ̀rẹ́ ẹ tó mú ẹ wálé tó bá ń rí ẹ ń jojúmọ́ báwo ló ṣe fẹ́ rí sáàrin àwọn ọmọ ìyá méjì ọmọ bàbá ṣé kò ní dàrú ó ní nìyá ń sọ pé nítàwọn o àwọn fọwọ́ sí ọmọ dáadáa ni ọkọ fẹ́ ọmọ àwọn pé ṣùgbọ́n ẹni tó ṣe atọ́kùn rẹ dénú ilé táwọn fi mọ̀ ẹ́ òun ló ní rárá pé fúndìí èyí ń kọ́ àwọn ò tiẹ̀ wá mọ ohun tí àwọn máa ṣe sí ọ̀dọ́mọbìnrin ní pé ẹ wò mọ́mì gbogbo ẹ tiẹ̀ wá tojú sóun pé níbi tọ́rọ̀ dé dúró yìí òun nílò àmọ̀ràn àwọn èèyàn kan ti ń pè wọlé mò ń bọ̀ pé kí ni nǹkan tí àwọn wá fẹ́ ṣe níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ẹnìkan wà lójú òpó ń bí hello hello ọlọ́run ló ti ẹ bá mi sún kúrò mi tẹ wà yẹn màṣà ẹ ṣe ọlọ́run ló ń tu orúkọ yín sà.
1: Orúkọ mi ni Sefiwa Masinikara.
0: Àìṣe bàbá ẹ ṣe. Yes sir.
1: Ọlọ́run ò ní dá wa láàmú, ọlọ́run ò ní dá gbogbo ẹbí yín àtọmọ yín
0: láàrin. Àmì ẹ ṣeun.
1: Ọmọbìnrin yẹn pẹ̀lú gbogbo ìgbìyànjú ẹ̀. Ó ti rí ọ̀nà ọ̀rẹ́ rẹ ti sọ tí jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún. Ọlọ́run má jẹ́ àṣìyàn.
0: Àmì.
1: Ọ̀rẹ́ ti sọ rísìn tó ti ṣe ní ara òun. Tó ti rí. Ẹni tó wá ọjọ́ kìíní ọjọ́ kejì. Tó sáré sọ pé ọ̀fẹ́ fẹ́. Tó bá padà fẹ́. Bó ṣe ń ṣe látilẹ̀ náà ni ó padà ṣe fó ṣe ṣe tán bá ti bímọ kan fúnra wọn. Kó ló níyàwó kan. Irú wọn irú máa ní obìnrin káàkiri. Tí ìfọkànbalẹ̀ ò ní sí ní ọjọ́ alẹ́.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Kírú nǹkan yẹn mọ́ bá ṣẹlẹ̀. Ló jẹ́ kí obìnrin yẹn yarí pé mọ́ bà mí lójú jẹ́. Ó ti rí pé ẹ̀gbọ́n òun yìí oníṣe ni. Irú ọkùnrin yẹn oníṣe ni. Ẹni obìnrin tó bá fẹ́rù ọkùnrin yẹn possibility ni kọ́ lọ́hún fi lọ́kàn balẹ̀ ká mọ́ sódì ọ̀rọ̀ sí gbèsè ayé ráyé.
0: Kábíyèsí Ọlọ́run ba.
1: Ìdí nìyẹn tó jẹ́ kí ọmọbìnrin yẹn wò wípé oore mo ṣe o. Kó má di ibi lẹ́yìn ọ̀la. Gbogbo ìbádọ́la tó ń bá gbé àtàṣìmọ̀ kí mọ́ ṣe nǹkan báyìí o. Kó mọ́ bá a kábàámọ̀ lọ́jọ́ alẹ́ ni tó mú ọmọbìnrin yẹn sọ tó sọ yẹn o.
0: Èyí
1: tí 1 or 2 days tó ti sáré wá confuse. Ó dẹ̀ sọ olóhùn lẹ́yìn tó ń fẹ́ àmọ́ ò sì lè já sílẹ̀. Wọ́n sọ pé pàṣẹ tá a fi yàn yálé ni. Ó bẹ lájà fún ìyàwó. Tó náà bá faramọ́ báyẹn tán bá lọ ó tún lè yàgò tó tún rẹ́ lómi aló náà yìí tún lè já sílẹ̀. Ọ̀ wọlé wọn bímọ wọn ṣe gbogbo ẹ̀. Láàrin bí ọdún kan òní ló tún rẹ́ lómi oníṣe lọkùnrin yẹn. Kọ́ bá rí bẹ́ẹ̀ ló jẹ́ kọ́mọbìnrin yẹn sọ tó jò tọrọ òkè iṣẹ́ ọ̀tá rẹ ọ̀rẹ́ rẹ ni.
0: Ẹṣẹ́ bàbá mi. God bless you sir. Ẹṣẹ́ Splash FM náà ń pe bí alábọ̀rùn lórúkọ ètò. Ẹ wo ìlú gangan lọ̀rọ̀ ilé ayé o tó bá kọjú sẹ́nìkan a tún kọ ìyìn àṣẹ bẹ́ẹ̀ a kẹ̀yìn sí ẹlòmíì bẹ́ẹ̀ ni. Àwọn ojú òpó tó wọ kulù yìí 0706949300. Hello ẹni tó wà ń bí. Hello ma. Grandma yes ma. Àlàáfíà ma. Àmì.
2: Ọmọbìnrin yẹn ti tòótọ́ ọ̀rọ̀.
0: Orúkọ yín sàlẹ̀ kan sí bàbá mi. Ẹ̀ṣẹ̀ Mr. Kunle Látakobo. Ẹ wo, ọlọ́gbọ́n ni mo lóye làwọn tó ń gbọ́ ìkànnì Splash FM ti wà níbí. Ẹ̀ṣẹ̀ gan ni. Hello, ẹni tó wà lójú òpó ń bí. Ẹ̀mà káàárọ̀ sá. Sá, Mr. Wale Abi Látogbomọ̀ṣọ́. Yes, sir. Mr. Oyewale. Oh, yes, sir.
2: Like you are the uncle to talk about this. Kenya told you, said you. We are man near to the
0: pop.
2: We are here.
0: Look
2: at whom you are so yet.
0: Nothing,
2: man. I mean, I'm going to Arab in a battle of Badra. But the London. Only let you smile your boy, Dada. But you let Gagger there, Yawa. I don't want to see at Edma at a
0: blue.
2: Edma locally a blue looking. What? But you want a party at the last
0: one.
2: The family was set to Banda. So, when you were in Tobago, what do you want that room? What can get up? Mama, you go along, pretty mama, what like it? Mama, but mama, what by
0: you?
2: So pataki ni pe karabio yen gbadua kun fun itoni latodo
0: Olorun latodo Olorun
2: wa ni pojo wa to ba ni pojo wa ju won da ko tesi waju ko ma je keyin o da mi tutu si lo kan ra ra ra Olorun ni jo ba je aye le mo ni o
0: ami ami e se baba mi. Thank you so much Benny. E se baba. Splash FM na pe bi alaboran loruko eto. Eh, pe kan to ti wole sibi. Eyin to jo po Facebook ko ejo e ba mi ma te like. O, e de ma share program. Hello sir. Baba mi o, e karo sir. Yes sir. Ami Olorun. Be ni baba. Okay. Baba, eli ba n gbon soke tin tin ni sa.
3: Baba mo gbon fe fe.
0: Baba se ro pe leyin wo ti sele ni yo ti sele bo ti wa le Eko ko to le fun lowo to to gba shop to ni ko lo mo wa shop ko le se tori Olorun
3: o fun olowo ko gba le o ku lodo ya re o ti mu omo kunrin yen lo fun awon ba awon ti re
0: Okay.
3: Yo ba ni okun ti ta bere yo ba lokun okanrarin nu ni o. I pa ti an bi ma fora won laye isin ni yen. Omo di bi pe yo lu yo ta. Yo ba ti yo ma waka ti.
0: Yo
3: wa ma mo re re yen lo ta to ro re yen re yen ti gugu oro.
0: Eseun baba
3: Olorun ti lona re
0: Ami eseun modupe ewo Splash FM na npe bi alaborun loruko eto ipele kejire a pe ni ko to di alaborun e je kin sare kan sa won temi loju opo Facebook bene Mr. Ogbeni Kaprobo e ma binu ogini won ni good morning mo ti ki won na lekan Mr. Engineer Adekunle Adewumi lati Abuja won la won enjoy program of Peace Mama ni bi ese gidi gan ni Engineer Dele Olawore won ni well done ma emi na keyin sa bene arakunrin Adekunle won ni Olorun a se ni asese tun se fun wa won ni ekale o Peace Mama emi na keyin sa Ogbeni Abimbola Olamipo si won ni well done emi na keyin mo keyin sa far side atakankan won ni Peace Mama won ni well done emi na keyin sa Adekunle Ogbe Engineer Adekunle Adewumi won ni let's ask advice from their mother and commit it to God in prayers. Won ton so ni wipe won ni pe ki odomo birin sa o ti fi awa na se baba ati ya so gbogbo awon baba baba ina ti to baba baba re won si ti to iya na fun be ni ninu adura yen na be ni atungbo o e je kin pe awon oju opo to tun ja si kulo yi 070 6949 3000 070 6949 3000 bakan na oju opo to tun wo kulu ti wa ni bi 070 1 4 4 7 7 5 7 0 070 1 4 4 7 7 5 7 0 awon oju opo to wo kulu wa nbi ni e je kin se bi eleyin na Bẹ́ẹ̀ni mo ń bọ̀ ẹnì kan ti wà lójú òpó ń bí. Hello, ẹni tó wà ń bẹ̀. Màmá ẹ máa kú ọjọ́ mélòó kan o. Ẹ ṣeun gan-an niṣẹ́ ẹ ti bínú púpọ̀ báyìí. Ẹ má bínú á ríra wa ẹ̀pẹ̀lẹ́ mà. Yes, ma. Eyin náà fọwọ́ sí wípé ó ṣé ẹ̀ dẹ̀ rò pé kò lè ní problem pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ yẹn tó jẹ́ àbúrò fún ọ̀dọ́mọkùnrin?
4: Ìyá ọkọ ni ó sì tí ó bá sọ̀rọ̀.
0: Da eshi ma mi mo dupe God bless you ma oju ni ti yin labi akosobo ti okori e je kin se bayi na mo nbo.

0: bẹẹni araṣẹ to pọ fun awa obi na la nse lọwọ lọwọ yi en to wa loju opo nbi mo kiyin hello yes baba mi o e seun seun thank you so much sir bo ni ojo yi nbe yen se ko dorunkun yin
1: wallahi latana da di soro o ra e ti foju koro
0: e mo ngbiyanju o emi forun reju o Epelesa, yes, sir. Mo re owo yin na ni Facebook o, e seun sir.
1: Bẹ́ẹ̀ni, yin ta n ba yi ta fi sun lọ, ta fi sire nu.
0: Ẹ wo kódà, ẹ n try. Ẹ kuṣẹ.
1: Ẹ ṣe wa.
0: Yes, sir.
1: So, ṣe rí bí ọ̀rọ̀ ṣe rí yìí. Èmi wò wí pé irú ẹ̀gbọ́n yẹn ní ìsìn. Èmi bá ní iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n àti mọ́mí kan tó bá gbé wọn lè ṣe.
0: Okay.
1: Bí pé láti lè mú ọ̀rẹ́ wọn yẹn. Láti lè mú wálẹ̀. Bí pé tí a ti ẹ̀ fi yọ̀ǹda pátápátá pé tó. Pé kò fi bẹ́ẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ náà ṣó ti eyín.
0: Okay.
1: Torí bó ṣe lè wò kó rí èèyàn lè fi ojú pa ti ọ̀rẹ́ yẹn. Ìyẹn àti èèyàn lè fojú pa àgọ́ tí wọ́n rẹ́ ń bẹ̀ o.
0: Okay.
1: Ṣó ti eyín. Torí nígbà tó ti yarí kan lẹ̀ pé à ní sẹ́ tí ó bá gbà ni ó gbà o èèyàn lè sọ wípé kí ló fẹ́ ṣe torí bó ṣe lè kó rí ẹmọ pé obìnrin yẹn òun ló mú wọnú ilé wọn
0: bẹ́ẹ̀ni
1: kò wá kéèyàn wá ṣe níṣe wípé ẹni tá a bá ní kinní kan ju ẹni tá a bá níbì kan
0: lọ àbí bẹ́ẹ̀ni kó wá ní tiẹ̀ báwo.
1: Wọ́n á ní òwe àfibí sólóore.
0: Kó má túnmọ̀ yọ ọ̀ṣọ́jú ọ̀ṣọ́ lọ.
1: Kó má mọ̀ yọ ọ̀ṣọ́jú ọ̀ṣọ́ lọ. Ṣùgbọ́n wá pé má bá ọ̀rẹ́ yẹn sọ̀rọ̀. Torí ọ̀rẹ́ yẹn gan ló yẹ kó jẹ́ ìdùnnú ẹ̀. Ṣó ti eyín. Tó o ti ẹ́ wá jọ máa wọlé wọ̀de. Ibi yes mo fọwọ́ sí.
0: Táǹtì ẹ̀rọ pé bóyá nǹkan ló fẹ́ fẹ́ gbọ́n ẹ̀.
1: Àwọn ọ̀rẹ́ ti ta kọ́kọ́ ni. Ó mọ̀ dàbí ìgbà wípé èmi náà mọ̀ ń pa bí ẹ̀gbọ́n mi ṣe fi ẹlẹ̀. Ṣé ó ti yé yín? Gbogbo yẹn náà lò ń rò. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí ọ̀rẹ́ yìí kó má bínú àbí nígbà tó rọ̀ wọ́n wá ti wá wọ̀. Ṣé òun náà wá ya igi wọ́rọ́kọ bí ń dáná ro wí bí ń dáná ro mi? Àrùn wọ́rọ́kọ bí ń
0: dọ̀ bẹ́ẹ̀ nà.
1: So kán bẹ àbúrò yẹn dáadáa. Kán bẹ dáadáa ó dẹ̀ máa ó máa padà gbọ́. So tó bá ti gbọ́ kán fẹ́ ra wọn kò sí nǹkan tó burú ń bẹ̀. Ṣùgbọ́n tó bá wá sí dúró sórí pé rárá o. Wọ́yé mi náà bá sọ pé rárá ń gbà náà.
0: Okay. Ẹ ṣeun gan ni. Thank you so much, Bami Saheed Atakankan. Ojú òní tì yín lágbára ọba mi òkè. Ẹnìkan tún ti wà lójú òpó ń bí o. Hello. Hello. Grandma o. Adúpẹ́ ma. Sójú àná yẹn ṣé kò pọ̀ púpọ̀ ma. Ìyá. Yes, ma. Àmì ọlọ́run ọba. Yes, ma.
2: Ṣé rí ọ̀rọ̀ bẹ́ mú wáyé? Mo fẹ́ dá tí ọmọbìnrin wọn bá padà fẹ́ ọkùnrin. Wọ́n kọ̀kọ́ jọ fira wọn lẹ́nu.
0: For now.
2: Tí bẹ́ẹ̀. Ọmọbìnrin yẹn ó pe ọkùnrin yẹn jókòó. Yóò ṣe àlàyé fún pé nǹkan bá nǹkan bá ṣe. N ló ń gbọ́. Ṣé lóòótọ́ ni? Tó bá sọ pé ìyẹn ti lọ kíní kankan pé ọ̀rẹ́ àwọn tí ó mọ̀ wá lé yín.
0: Ok.
2: Ó sì wọn lórí lè fi igi gún ojú olóore.
0: Lábúrò rẹ.
2: Ọ̀tako ní kò sí nǹkan tó jọ. Ó mọ̀ lè fẹ́ yẹn sì lè fẹ́ràn. Ọlọ́run sì máa ń torí. Màá pẹ́ ṣe sọ pé ọ̀hún lè fẹ́ yín ọ̀hún ẹ̀ sì lè fẹ́ràn. Òun bí lè pẹ́ ṣé ọ̀hún rẹ̀ kú ni àdúgbò àwọn ọ̀dà. Ó ní nǹkan yẹn kó sọ fún pé ó ní rárá kì í ṣe bẹ́ẹ̀.
0: Ok.
2: Pé nítorí ìwà bẹ́ẹ̀ ti wù ni. Nígbà tí màmá náà sì gbọ́. Màmá fèsì kan pé kì í ṣe pé òwú àwọn. Ó ti pé òdà àdúgbò lè fẹ́ ọmọ àwọn. Ṣùgbọ́n àwọn ò lè wọra kí àárín àwọn ọmọ àwọn dàrú. Orí náà tó ọ bá rà àárín yanjú.
0: Benny. Grandmama ni mori to lojo se ko se won ni won pe Olorun Oba
2: so awon yen na gbadura ki se bo won gbadura
0: bene
2: nkan ba je ka dara won ni ri o
0: Abi. Bi o ba je be.
2: Ti o ba ra ri daju ki iya o ko iyonu ki àbúrò náà kò ní yọnú kí wọ́n wá sẹ̀sẹ̀ máa gbé kẹ̀kẹ́ yọ lágbára díẹ̀ o
0: ibi
2: tí a sì ṣe ń fẹ́ rẹ̀yàn kò ní dá kéèyàn lọ tẹ́lẹ̀
0: nígbà
2: àmọ́ gbàdúrà ní kọ́ náà wọ́n fi àyè gba ìyàwó ayé olè gbà ń bẹ̀ ń o bàbá fàdírí ṣe
0: lọ́rùn ọba grandma yòyàwó à màmá ẹ ṣeun púpọ̀ púpọ̀ ẹ wo ọlọ́gbọ́n onímọ̀ olóye làwọn tó ń gbọ́ ìkànnì splash fm pàápàá jùlọ lórí ètò tá a pè ní àlàbọ̀ràn ẹ wo bí màmá ṣe bá wa ṣe tán ṣe bá wa sọ láwẹ́láwẹ́ ìṣẹ́jú 15 péré lókùtà ní lórí ètò lẹ́yìn ìpè ẹyọkan yìí ẹ màá sáré mú ìpele kejì ìpele kẹta wá fún wa tẹ arábìnrin kan ti ń pè mí láti ní kódà mo ti rí mẹ́sáàgì wọn bí lé ní ẹ lóò ta ló wà ń bẹ bàbá mi o àmì bẹ́ẹ̀ ni dòdìdì ó kún gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ẹ ṣe àmì ọ̀dà ẹ ṣe bàbá mi alhaji bello láti yanu ọfà ok ọ̀dà ẹ jẹ́ kí n ṣe bí eléyìí lórí eléyìí tí a ti bá ẹ mọ̀ pé mi sì fẹ́ ìfi ìpè kankan dun ẹnikẹ́ni lórí ètò yìí o hello ẹni tó wà ń bẹ̀ o ẹ káàárọ̀ sá o dàdí aunt kẹ́hìndé ń kọ́ bẹ̀ sá.
3: Ogun wa nira wa bẹ jọ wa.
0: Ẹ ṣe ẹjẹ ń gbóhùn yín.
3: Ẹrí ọ̀rọ̀ yẹn kan tí mo rí sí. A ò kí irú oògùn àbámọ̀ṣe o.
0: Irú oògùn àbámọ̀ṣe. Ẹ ṣe àwòsà.
3: Ìgbẹ́ ẹ̀ máa gbàdá kábàámọ̀ pé mímú oúnjẹ kábàámọ̀.
0: Lójú tẹ fi wò ó. But irú arákùnrin ìyá padà sì fẹ́ yàn kan náà. Ẹ̀gbọ́n. A fẹ́ yàn kan.
3: Torí kò pàdé èèyàn láàrin ọjọ́ méjì. Ẹ̀lẹ́ kojú ìdìbò fẹ́ fẹ́ra yín. Ẹ fi ibi bí bá sùn rẹ̀ bí fi ń lọ ra yín. Ẹ̀kejì èyí á sọ pé ṣé o níyàwó. O ní ìyàwó tó ní ẹwà pátì náà tó bá sọ fún fẹ́ fẹ́ náà. Tó bá tún fẹ́ lómi náà nǹkan já sọ fún wọn náà yẹn.
0: Lébi
3: lọ
0: sí bá
3: jábùrò tèmi advice kì í rọ kọ́ ara.
0: Nígbà.
3: Nígbà ní ti
0: mo
3: ti gbọ́ yìí o. Àbúrò ẹ fúnra rẹ kẹlẹ̀ sọ̀rọ̀. Ẹ wò lè fẹ́ gbọ́n ọmọ wà lè gbọ́n ẹ̀wò. Ó ṣe yóò bá wọ̀ kọ́ ó ṣe yóò fẹ́ lè
0: kẹ̀jì.
3: Yóò pàdé yìí ní ẹ̀jẹ̀ yìí tọ́lẹ̀. Tó bá padà pẹ́ náà. Tí
0: nǹkan
3: bá padà ṣẹlẹ̀ ọ̀rẹ́
0: máa
3: tí mo sọ fún ẹ. Bá ti sọ̀rọ̀ grandma ó lò tẹ́lẹ̀ kan ni wọ́n lẹ́ẹ̀kan fún wọ́n
0: yẹn. Bí ẹ ri pé èmi gan ya rọra fi grandma lẹ̀ wọ́n bá wa fọ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́.
3: Ó lò tẹ́ ni mo láì fi wọ́n sọ yẹn wà òkè. Kò sí ìrọ́kọ̀ kó bọ́ sí wájú
0: ni. Ṣé ẹ bá mi kan ti kẹ́hìndé o àbáwọn náà fẹ́ bá mi sọ̀kan àbí méjì sí. Ìyá o ẹ mà káàárọ̀ àkójúmọ́ ẹ ra mà.
4: Ẹ wọ ọpọlọ náà làwọn ẹ̀rọ ti sọ yẹn.
0: Bọ̀ ṣe mọ̀ pé ọmọbìnrin ti wá nífẹ̀ẹ́ ọ̀dọ́ ó ti nífẹ̀ẹ́ arákùnrin yẹn òun ló jó gbọ́rọ̀ rẹ̀ dórí afẹ́fẹ́ ṣe mọ̀ ṣá.
4: Ọ̀rọ̀ ọ̀fẹ́ ní ìrìn tá a sọ yìí ìjẹ́kọ́ ló ṣe kókò nígbà tí àwọn
0: tó tún ká. Àmì ẹ ṣe ma God bless you ma thank you so much. Ẹ wo ní ìpele ti adé yìí ẹ jẹ́ ká rọra fi gígùn díẹ̀ ń bẹ̀ yẹn mọ́ ẹjọ́ ẹ̀yìn èèyàn máa títí pè wọlé ẹ jẹ́ ká sọ di ìpele kejì. Tó bá sì jẹ́ pé ní àwọn àmọ̀ràn tẹ fẹ́ fún ọ̀dọ́mọbìnrin nígbà tí màá bá fi ṣe tán máa pojú òpó mi ẹ lè fún un ní àmọ̀ràn tí ẹ bá fẹ́ fún un. Kí n lè sáré fi sọ ti arábìnrin kan ẹ wò ó mo ti mẹ́sáàgì ẹ tiẹ̀ ti fẹ́ máa disturb mi ń bíbá pé ṣé mi ní báwọn sọ ọ̀rọ̀ àwọn ni pé ọjọ́ máa ti ń lọ máa yára sọ ẹ jẹ́ ká ṣe báyìí ẹ ṣe mo dúpẹ́. Ọ̀dọ́mọbìnrin yẹn àwọn èèyàn ti bẹ́ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ eléyìí tó ń jẹ́ otito oro eni tori wipe elegbon ti so pe ohun mo egbon ohun o lo ti wu awon wa kan sore ohun ti o tehun lorun so mai pe o de ni yen na ti be pe jole e ko lohun ko saanu ko lohun ko saanu to ba je pe o si le yi pada ninu okan e ko so fun pe to e pe ko lo se aarin aburo re aarin ohun ataburo e ko lo gun pe ti aburo e ba ti fi ewo si pe ko ohun fe tori nipa sa aburo e lo ti mo e pe wa fe sugbon ti o ba taburo e o ba ti le fi owo si ko lanu pe o da ti se eh e lo fe eh emi ma ti yowo temi eh e lo eyin le mo e lo ma fe to ba o mo finu fido pe okay o boda mi e fe ore mi fine aha ti o ba ti le so fun wi pe to ko fe ore ohun a je wi pe emi ba ni ko siraro na eh iseju mewa pere la ni bo la ti fe se leyi o mo rire o e wo e je ka se bayi pe le kejire arabirin kan ni eh awon ti won ti wa ni ile oko won de ti bi omo won ni awon bi mo won ni sugbon pe nigba ti awon wa loju ona pe awon obeji ti won ke se pe won bi won tele oko to fe bo iya kan baba kan lo bi awon obeji boya bi number 2 sira won ni bi ka ti bi won bi oko arabirin to won bi yan kan tele won wa bi awon ibeji yi won ni awon obeji okunrin ni awon mejeji won anti ni won korira ohun ju eh emi ori atan lo oni won ti e kin fe ri mi un latan gbogbo gba yen oni bi kan fo nrerin bi kan fo nse yeye oni sugbon titi olorun sa gbogbo fole egbon won fe ohun awon fe ra won awon wole oni now bi pe awon obeji yi pe won ni nkan kan se ninu ilu ti awon gbe pe legbon won wa ni pe to eje pe egbon wa so fohun pe n to sele ni pe awon twins n bo oni tori ile ta won gbe flat ni e 3 bedroom flat ni awon gbe pe so pe jayo nda yo kan fun pe gbogbo ohun to fe se patapata pinra re na osu mefa si odun kan ni o lo n wa ni se e mo pe mi atawon boda twins o ai ko la se won o da ni port ti won ti won o jo mo dana oni lokan ba ni rara kini jebe rara o iwo na lo ma dana na se bi ohun lo won o fi owo nje sile no ka sa ma foro ogun nitori ijoba asiko e da ko awon to ba da sa aboseju aboseju ni ojo yen ti lo ago meta ti ku bi iseju bi mejo bayi ori legbon ba sa lokan ba ni rara o awon dijo ma gbe papo ni o oni olohun sa gba oni ko te olorun bo sa ngbiyanju oni tawon arakunrin tan wa nse o lawon na ti di girepa o oni tan wa nse ni wipe oni to n ba dana won lawon oyo na le bo si kitchen won ateba oni tan ba jeun tan wa ka bo ikale oni won le bo si kitchen won ro amala oni won te ni pe on ko n wa bu obe oni fura won na wonu pot obe un ti won bu obe oni gbogbo ile ti e ti su ohun olohun so fe gbon won le gbon won sa so pe e to joko ohun se suru o kanra oni gbogbo kini de ti n wo do ti n wo on lorun oni gba mi ti o ba sinata won fi ma pump omi oni omi konga to n ba lo fa oni lawon arapo awon okunrin mejeji awon beji na gbe tan fi we oni ni gbogbo ibi ti oro de duro yi oni kini to n le se si oni ehe e se enikan ti wa loju opo elo en to wa nbi
5: Hello,
0: sir.
5: Benny. No, they were baby for life.
0: Okay.
5: About 6 months. Quite 2 years. Over for a money.
0: Hey.
5: Ko to ile le fun awon omo re.
0: Olorun
5: ni jo baje to ye lumi.
0: Ami e se.
5: Yo ni suru ni o ke se for life.
0: Oko
5: e pa to nawo ko so ko su. Nkan ti won se to agbe no family te lojo lojo be kere ju. Gbogbo nkan ta ba se se ko ni ma toju e. Olorun ni le ko correct ko gbogbo to ba se omo re o kere Olorun ni jo baje.
0: E se yesa oju ti awon fi wo ni won ti so yen. Sugbe ja ran ti parabirin na ni se o na o lo bi se. Eyan ti fo bo kale o ti se ka won kan si debe kan to fi ewo hello en to wa nbe yes sir
6: yes ma se e o ju gbogbo e lo na lele ni won igba to ba ti won o ti se wa ni isin oton ni won ti bi won
7: pa. Ya wa so wi pe ku so pe kokko le won. Wa jo ma e jo ara won na ni.
0: Kabi se Olorun. Kokko
7: ni je po. Lati ma jo yin yen mo bo bi yin ni ma so fun e pe ya o ye lo ka bo aji kini pe mo ru ko be.
0: Kokko
7: lo ma mo bo di se to ma ma fi ma dari won pe.
0: Sàkí ṣe wípé ìyàwó ní kí wọ́n fa bọ oúnjẹ o wọ́n á ti dáná wọn láwọn òyò ó ní wọ́n á ṣẹ̀ṣẹ̀ lọ wọ́n á tẹ̀bà àtọ́n bá ti jẹ́ tán nínú abọ́ yẹn wọ́n kàn kó gbogbo ẹ̀. Láti pọn sínú ilé. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìyàwó tó mọ́rọ̀ wá kí ni kó ṣe báyìí sá o.
7: Ọmọ ní sùúrù ni. Tó ọ̀rọ̀ gba sùúrù bẹ́yẹn ó ṣàníyàn kódà kó jẹ́ pé ọdún kan lọ fẹ́ lò ṣùgbọ́n tó
0: kún
7: òbí.
0: Ẹ ṣe mo dúpẹ́ sùúrù o ẹ̀lò ẹni tó wà níbí. Ẹ̀lò sá yẹsà bàbá mi yẹsà. Ẹ ṣeun sá.
8: Àwọn ìyàwó náà ti sọ̀rọ̀ tó pọ̀.
0: Sùúrù
8: ni ohun tí jẹ́ ìyáálé ọkọ mi jẹ́.
0: Àwọn
8: kan tó yàn pé àwọn obìnrin òde òní.
0: Mo
8: fẹ́ máa ṣe bí tàwọn ìyá wáyé jọ̀hún. Tó sọ pé bí a bá bọ́ ọmọ ògbó òló nínú ilé gan. Ọkọ mi ni kò ní lanu pé lórúkọ. So gbogbo èyí ò tí ì tó nǹkan tí ó. Tó gbọ́dọ̀ máa ṣàròyé síta gan.
0: Ìgbà
8: tó ń bá ń ṣe yìí lọ́jọ́ iwájú yóò jèrè rẹ̀. Àwọn ọkùnrin yẹn gan wọ́n lè yìn wípé àṣewà ìyàwó bọ̀dá wá ti ẹ̀dá ẹ̀wò bó ṣe kó wa mọ́ra.
0: Ó
8: lọ mú ṣùgbọ́n kó kó wọn mọ́ra kó máa ṣàforítì rẹ̀.
0: Nígbà
8: díẹ̀ náà ni.
0: Bàbá ṣe ẹ̀ mọ̀ wípé kálukú ló níṣẹ́. Nígbà ìtẹ́.
8: Bó bá lọ bí iṣẹ́ tó darí dé.
0: Náà
8: ni ó ṣe àwọn nǹkan yìí. Àti pé àwọn ọmọ tó ń gangan bí ń kọ́. Àwọn ọmọ rẹ̀ náà ti tó máa fa bọ́nà. Kò kó mọ̀ kara tí ọba kara yóò jèrè ilé ọkọ. Ẹni tó bá kara ni jèrè ilé ọkọ.
0: Ẹ ṣe gan ni. Mo dúpẹ́. Ẹ̀wẹ̀ nìkan tó wà lójú òpó ń bí mo dẹ̀ fẹ́ kà àwọn mẹ́sáàgì tó wà ní ojú Facebook yìí. Ẹ ló ẹni tó wà ń bí. Kó ìṣe sùúrù. Ṣé mo láìkí gbólóhùn yẹn? Bẹ́ẹ̀ ni náà.
9: Ikùn kan kọ́ jáde ńlé kọ́ lọ bí iṣẹ́.
0: Tí
9: wọ́n dáná oúnjẹ mí tí wọ́n jẹ pátámọ̀ ọ̀gùn márùn.
0: Àwọn
9: náà wọ́n fẹ̀ yà wò.
0: Nígbà
9: wọn bá wá dirú ẹ̀ fún yàwó wọn náà mọ̀ wípé sáà ti sẹ́yìn wọ́n gbẹ̀sẹ̀.
0: Wọ́n ń gbẹ̀sán rẹ̀. Ẹ ṣe bàbá mi Alhaji Bello láti yàn ọ̀fà. Bàbá ni wọ́n fẹ́ tan ní sùúrù ní lóòótọ́ sí ni. Ẹ̀bẹ́ bá ti ẹ̀dẹ̀ wọ kíṣìn bẹ́ẹ̀ bá tẹ̀bà. Kí ló mú yẹn? Ibẹ̀ yìí lẹ jẹun. Kí ló ṣe yín tẹ́ ẹ̀ lè dábọ́ fọ̀? At least tó bá pẹ́ àwọn méjèèjì wọ́n ń dá gbé ṣé wọ́n á máa kó abọ́jọ sínú kinní bẹ̀ ṣé wọ́n àbí tán bá ti lò tán wọ́n lọ máa lẹ̀ dànù ni. Ẹ ló jàre ẹ lóo grandma mi. Yes ma.
10: Wọ́n fún ní ẹgbẹ́ ọ̀sẹ̀ kan nífẹ̀ẹ́ tẹ́lẹ̀. Ẹgbẹ́ lè ṣe ó yẹ kó máa sọ fún ọkọ ẹ̀ pé nǹkan táwọn àbúrò ẹ̀ ń ṣe ó ń sọ fún ọkọ àbúrò ọkọ ẹ̀ ní ọkànra.
0: Kó
10: má kànra kó máa lọ ní tiẹ̀. Nǹkan tó bá láyè ṣe ni wọ́n á ṣáà lọ tó bá sáṣe kù. Kéèyàn kẹ́kọ̀ọ́ mọ̀ pé nǹkan tó ń bá gbẹ̀ pé kò yí sí. Kéèyàn lọ síbi iṣẹ́ kó dé. Kó tún dáná oúnjẹ kẹ́kẹ́ nìkan tó lóun máa dáná oúnjẹ kan ká bọ́lẹ̀ kan fọ̀. Ṣéyìn mọ àwọn ọmọ ìwé àwọn ẹ̀ṣì kéré ṣé wọ́n mọ̀ ni.
0: Ọmọ kékeré náà ló ń gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni náà là ń sọ.
10: Kódà máa fàlú ẹ̀sẹ̀ ayé wọ́n fẹ́ de kó ń de ru ẹni
0: o.
10: Kódà máa ti ẹ̀dẹ́ ẹ̀sẹ̀ ayé ẹ̀ tí gbà tó bá yá wọ́n ṣáà lọ.
0: Àlọ́.
10: Ṣẹ́ni bá ń pẹ́ títí. Kó ní sùúrù kébẹ̀ sí ìtọ́lá náà ní ìdálé ẹ̀rú.
0: Àmì ẹ̀ṣẹ̀ gírámà mi láti Ìjẹ̀bú gbó Splash FM náà ń pe bí ìṣẹ́jú kan dondo báyìí òun péré la ní. Ẹ wo ẹ má jẹ́ kí n bọ́ jẹ́ kí n pa ojú òpó yẹn wálẹ̀. So ṣé ẹ rí ibi àwọn èèyàn ti sọ̀rọ̀ ẹ jẹ́ kí a filẹ̀ síbẹ̀ ṣùgbọ́n ọkọ arábìnrin níṣẹ́ ṣe púpọ̀ púpọ̀ kò kí ṣe ohun tó rọrùn náà ṣe mọ̀ ẹ ti palẹ̀ mọ́ ẹ ti gbálẹ̀ ẹ ti fọbọ́ e ti se ngba ti yawo to tun pon mi to je pe pelu omo lowo ni o lo fa omi awon gende o tun gbe won o fi we ni bi taye de duro nsin ewu oju oni ti wa lagbara olo bo the same arabirin awon yen ni ko si se suru won ni bo pe boya won pada lo won ni ju sile odo yin won pada lo tori aroma la fe gbo tenu ape ni bi o ba je be won le gbo mi kana won le teba won le romala ama tan ba sa ti jeun to ba ninu etan o pari oju oni ti wa ewo miki omo bile e se gan ni o won ki wa wi pe akose opolo ba mi saida ta kankan mu rowo yin na o e se ongidi gan ni engineer adekunle adewumi won la won like oro ti mama yen so pe mama ti pari gbogbo oro igba ti mama mi ayoyawo da si oro lenko gbogbo eyin ti e ki mi patapata gbogbo eyin ti e wa loju opo Facebook Mr. Joe Jones won ni wedo mu kin yo e se gan ni eyin te da mi da ito yi gbogbo eyin te pe lati le thank you so much inu mi do pupo pupo eyin to ju opo Facebook e se gan ni gan mo dupe pe oko thank you ojo meje la o ma mu akotun eto ta pe ni kini mo fe pe na alaborun ni be ni wa fun wa ni damu e wo ile oni to mo yo san wa son rere gbogbo ni se ayo aje fun wa o ibi oni sele se wa oni damu labi akoso bo ti le wo kori princess adenike lowo kere loruko temi awon ojo opo ti ere pe si re ti o ba ni te ba ni ohun ti e fe so nipa eto ti a se abi te fe ka ba yin gbe oro yin wa sori afefe kan fun yin lamoran 08028940839 oju opo itodo temi gangan niyan e wo message le mi man like o WhatsApp number mi niyan e kan ti send the message she voice note abi te ba de ma type e ni tin ba ti ri tin ba ti ka abi tin ba ti gbo ma reply 08028940839 ojo mejo la o tun pade iri atayo lemi ati yin la ojo fi pade o ani ba won damu labi akoso bo ti wo kore princess adenike lowo kere loruko temi titi ojo aji ojo tuesday to nbo ojo wednesday to nbo laaji ani pade ayo bye.

òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn Matthew ẹ wà bá ń kọrin láàárọ̀ yìí ká tó wọnú àdúrà náà lọ gẹ́gẹ́ bó Olúwa ti sọ pé kí n fi gbogbo ọ̀sẹ̀ yìí súre fún àwọn ọmọ Ọlọ́run àti fún gbogbo àwọn èèyàn tó ń la nǹkan ká kọjá ní ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn orin yẹn sọ pé àánú ló ń sọ̀rọ̀ orí ọ̀fẹ́ ló ń sọ̀rọ̀ àánú ló ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sókè orí ọ̀fẹ́ ló ń sọ̀rọ̀ agbára àtàwé mi kọ́ wù àánú tẹ́lòwé àánú ló ń sọ̀rọ̀.

0: and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Last boss, oh, last boss. Enter with your change, oh.
3: Ah, driver, wait, oh. Tunde, you do fast now.
4: Boss, no fee leave us, Joe.
3: Eh, make we bet.
5: Time no dey wait for person, oh. Now, why for Betano, everything are sharp, sharp. Play, cash out, and win big. Download the Betano app on Google Play or Apple Store, or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
6: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
7: Ọkọ ìyàwó, dé ìyàwó ẹ mọ́ra.
6: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó, sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
7: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
6: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
8: Ẹ̀yin arìnrìn-àjò, olùfẹ́ ìrìn-àjò afẹ́, gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú, ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì, ojúlé ifẹ̀, ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ, ọjọ́ 23 àti ọjọ́ 25 oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn Ọ̀jájá Hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa, ọba Ọlọ́lá Jùlọ, òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire, kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ, wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.
9: Mommy, today Goldie Mom get me quite well, oh.
10: My own self.
11: Mommy, you try. But I beg, eh? Suffering with this milk, oh.
10: Not be me, oh. Now the Goldie Mom 3-in-1, it don't get milk inside.
11: Milk inside? Since when? Get Goldie Mom 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Goldie Mom, make every day golden.
12: 2 years ago, the biggest radio raffle hit Uyawesu.

0: Eric and Cola. Explore your freedom.
1: Flash. 105.5 FM. The best and the best.
2: Wọ́n padà jẹ́yàn láyé. Àní wọ́n á padà jẹ́yàn. Tí àánú bá sọ̀rọ̀, ẹ̀rù máa bà ẹ́. Tá àánú bá dé, àwọn èèyàn mọ̀ pé ó wà ńbẹ̀. Tí àánú bá fọ̀hún láyé ẹ, ológun ènìyàn wá orí. Wọ́n á mọ̀ pé ó wúlò, àánú ló ń jẹ́ bẹ́ẹ̀. Láti ẹnu mi ní òní ọjọ́ àánú mo sọ̀rọ̀ jáde àánú wa ọkàn. In the name of Jesus. Àyájọ́ ọjọ́ kẹẹ̀dógún oṣù keje ọdún 2026 mo rọ̀ mọ́ májẹ̀mú ìpè mo sọ tẹ́lẹ̀ fún ọ pé àánú máa jọ gbádùn ayé. Ilẹ̀ tó tẹ̀ ilẹ̀ ayọ̀ ló máa jẹ́. Gbogbo bí ọba tẹ̀ ilẹ̀ rẹ ló máa jẹ́. Ilẹ̀ adùn ló máa jẹ́. Òní jẹ́ ìkorò láyé. Ayé òní dá ẹ dúró. Mo ti sọ mo tó tún sọ ilẹ̀ òní gbẹ̀jẹ̀rẹ́ mu. Ọjọ́ tí ilẹ̀ bá bẹ̀rẹ̀ jẹ́ òní jáde níjọ́ náà. Orí òní gbàbọ̀dé o. Ọ̀tá ò ní mú ọ o. Jẹ́ kí ilẹ̀ yẹn wà lọ́wọ́ ọ̀tún ẹ. Ẹ mú mo sọ́wọ́ ọ̀tún. Mo dúró bí ikọ̀ àti ìrìjú. Mo sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀. Ìwọ tó ọ̀bá níyẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ kò fọwọ́ kan ilẹ̀. Ilẹ̀ là ń bá sọ̀rọ̀. Mo gbàdúrà. Ilẹ̀ ogun àti ọlá rẹ àní ilẹ̀ àsìkí rẹ wà débẹ̀. Ó máa débẹ̀ ni. Ilẹ̀ ogun rẹ tó ń ṣàìsàn olúwàwòsàn. Mo lọ́lúwàwòsàn. Ilẹ̀ àsìkí rẹ ti ń ṣàìsàn olúwàwòsàn. Ìdáná ẹ mọ́ Jesus. Ayé ẹ máa dìde. O wá padà jẹ́ èèyàn. Ìlérí àṣẹ fún ọ. Lásẹ tí bábá. Àti tí ọmọ. Àti tí ẹ̀mí mọ́. Gbogbo ẹni bá pín fọ́nrán in social media ó ràn án ló gbà. Wọ́n dẹ̀ ṣe bí ọba. Jésù olúwa wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé. A good morning, afternoon, àti evening. Gẹ́gẹ́ bí àkókò tí ó bá bá yín. Àṣẹ ni mo fi sọ̀rọ̀ yìí o. Lórúkọ Olúwa Atẹ́gùn Ayọ̀ máa fẹ́ lù ọ́. Orúkọ mi ò yí padà. Àpọ́sẹ̀lẹ̀ àti wòlíì Mustapha Solomon láti ìjọ Syrian Kagodi Church Land of Reality. Ó wà ní Gbaremu ní Ediobi Airport Area ní ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ bá ti dé ọ̀rẹ́ méjì agúgù ẹ̀sọ́ pé ṣe bí ọba ilẹ̀ ń lọ kò sẹ́ni tí ò mọ bẹ̀. Tó o bá dẹ̀ jẹ́ pé ń bọ̀ láti ilẹ̀ Hausa ilẹ̀ Ibo ẹ̀yin ẹ̀ ní dọ̀rẹ́ méjì ẹ dúró ní Nigeria Beauty ní Junction Airport ẹ cross other side ẹ sọ pé ṣe bí ọba ilẹ̀ ń lọ bọ́ ọba gbọ́kọ̀dá ń lọ turn níwájú Beauty yẹn kò padà wá Junction Airport sọ pé ṣe bí ọba ló ń lọ. Mo gbàdúrà lórúkọ Jésù wàá ṣe bí ọba. O ò tún ṣe bí ẹrú mọ́. O ò tún ṣe bí ẹrú mọ́. O ò tún ṣe bí ẹrú mọ́. Ní Sunday mìíràn àti Thursdays mo máa ń wà ní Gado Lasuru Igado Road Hotel Bus Stop sọ pé òun lọ sí ṣe bí ọba àbí òun lọ sí ọkọ lóyún Event Center. Lórúkọ Jésù ó ra ànúgbà. Ìbápàdé pẹ̀lú wòlíì ó máa ń jẹ́ kí ìrìn àjò ó yá. Ìbápàdé pẹ̀lú wòlíì àní fífojú rinjú pẹ̀lú wòlíì ó ní ìtumọ̀ púpọ̀. Mo gbàdúrà ó ra ànúgbà. Ní headquarters lónìí ìpàdé agbára ó wà bẹ́ẹ̀. Ẹ má gbàgbé pé irú àwọn ọjọ́ yìí là ń pè ní ìpàdé agbára láti ṣe bí ọba. Èèyàn gbọ́dọ̀ máa pa àwọn ìpàdé ìjẹ́. Mo gbàdúrà gbogbo ẹni rí mi gbọ́ ó ṣe bí ọba. in the name of Jesus.
3: Amen.
2: But you're going to go for a walk, Kobiloni. When you get back, me, my boy, I want to know where by you, Sako Binio, or Tigel, or Tiamuti. Mama, a copy that of Bedani. Toss from my desert where, or Tilet Bawe. Mommy, Bawe for daddy, and Bawe for book where Yabi Yamagiti, and Bawe for my copy, Lone Moti Kedia. Pe a gba we lone gbogbo eyin akobi ah hey na teno me ni mo soro loruko Jesu wa to agba se
3: amen
2: awon kan awon isa akobi ko kan awon ah ta akobi ile yin o ba ri mu hey to gun ba wonu aye e gba mi sa o ma affect awon aburo o da bi ori ti won do mi si yo mo san wale ni o mo pe get mama re je enu bode te gba waye ni mama re akobi lo ma ko shigeti ye o lo mo toju e ma ri ko tori le ko ja ko to di poja kokoro ori akobi na lo ma fi na bi nko and that is why ti olon fi recognize awon akobi so to gba akobi le re ba se ogun re se na ajaga ye ori awon akobi lo ma nwa ni body se mo npo lori awon akobi eru mo npo lori won po be ni awon ni opener fun idile yin opolopo akobi ni won ma ndagba pelu eruwo pressure mo npo fun won they have responsibilities je pe awon lo ma carry e no je pe won ma wa frustrated ni opolopo egba ti won ba mo nkan to e ko se because of the overloading to won gbe sori e gbo mi sa ti o fa load ba po fun oko iru oko be ma nfa dini e ma nwo irajo won eya that is why ta ya aya o ni soto fun adura gbigba fun awon akobi akobi ati ya e to ba wa labuja kai gbogbo to ba fe se loni ni role e party ka pade ni papa isoji gbogbo awon akobi pata la ma fi ororo si ori won enya akobi o akobi ni o eru tin be lo ire ru ogo ni to ba mo mo ma ka fun o ni bibeli wa mo ru to je wa mo pe o ki se eyan lasan je kin ka akoko Genesis chapter 49 verse 3 bon to so ni pa awon akobi yes
4: Rubeni.
2: Ah.
4: Iwo ni akobi mi.
2: Gba mi o. Yes.
4: Agbara mi.
2: Agbara mi.
4: Ipile se ipa mi.
2: Oh yes.
4: Titayo ni Ola.
2: Aha.
4: Ati titayo ni agbara.
2: So ti gbe wa akobi. So ipo ise yan lasan. Eni Ola ni o. Orun recognize ye. Orun recognize ye. Iwo ni Psalm. Psalm 89 verse 27. Kilowi.
4: Emi yo se ni akobi mi.
2: Aha.
4: Eni giga ju awon baye.
2: So gbo. So akobi so pe ho. Akobi.
3: Oh.
2: Ayayayayaya. Eni yo na ni o. Eni aponle. Sugbo ogun leye eru ye ajaga ye ni o je olo. La se dororo sori e. Bibeli wi pe ororo yo ja ajaga yo ja ti wewe yo ja ti wewe iwe Isaiah chapter 10 verse 27 o lo so be e dide duro sami mo pase ajaga yere o ya ja in the name of Jesus iwe Exodus ori ketala ese keji egbon to so nipa awon akobi
4: ya ya awon akobi yin okunrin soto fun mi
2: gbagbo ona recognize awon akobi eya won soto eya won soto won si lara won yes
4: eyi ti o ba je akobi laarin awon omo israeli je temi
2: eyi to ba ti je akobi laarin awon omo israeli temi ni won ona lo soro yes
4: iba se eniyan
2: iba je eniyan
4: tabi eranko
2: you can see awon ni opener opener ni won open doors ni won awon akobi kilo de ti ogun ma focus won awon ni ota koko ma ri gbo mi sa oni wo ko la akobi le yin and you are the first son of the family akobi mi o yes sir je so fun e you are the first woman ni family ye akobi ni e iwo lo koko ra moto le yin akobi oko ni o iwo lo ko rale to ko le life ni o lo to anti akobi ni o iwo lo ko go plan le yi akobi ni o gbogbo to ba ko se ni kan rere ni idile o nto ka ti pe akobi ni o iwo look chapter 2 verse 34. Yes.
4: Simeon is sure for one.
2: Yes.
4: What if you for Maria Yare pe?
2: Aha.
4: Kiesi.
2: Kiesi.
4: Agbe omo yi kale.
2: Aha.
4: Fun isubu.
2: Sorry. Yes.
4: Ati didi opo eniyan.
2: Fun ti fobe yen. Ewa akobi. Agbe o kale si idile yen lati gbe awon aburo e dide abi ko gbe won subu. Sorry bye. Eru wa lori e. Sugbon. Only look at your Russia lori and your book pastors, Nibo branches, Tabat Sepade Lenny at Yola, Ebon Fiorora, so that wa kobi. Yes, at Fiorora, so that wa kobi. Toba ya kobi, toba the program lonely, Berefu wa kobi, Asiri Paul, Nipa wa kobi, a card last one. You were 22 verse 6. Chloe.
4: So abode na ni ona ti yo to.
2: Aha.
4: Ba igba ti o ba dagba.
2: Yo kuro ninu e.
4: Kuro ninu re.
2: To bi ni e. Deuteronomy 21 verse 17. Yes.
4: Nitori o ni ami akoko.
2: Iwo na mi akoko le yen.
4: Agbara baba re.
2: Iwo na agbara baba re.
4: Eto akobi je ti re.
2: Eto akobi iwo lo ni. E ti de duro. Eyin akobi e so pe Oluwa.
3: Oluwa.
2: Mummy Tayo!
3: Mummy Tayo!
2: Bamela Wakurete! Jagagane Wakuro! In the name of Jesus! Saria Yakobi! Follow me! Tobania Baroni! No more water topic in Nigeria! That is 1,000! So, where mini! Moja Lori Lewa! Ebero Kare! Olori Owo! Tim Ben Nigeria! Moja Rawa! Mummy Owo! Tima bi sakoso gala bi na yaka mo pase agbara dani duo le baba re o ya ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ja ago meje ni pade nbere o ma ni agbara darapo mo wa ni duze church loruko jesu wara nugba awon eri to ba ti gbo ma bere olodun to na wa agbara ninu aye awon eyan loruko jesu o ma na wa agbara ninu aye in the name of Jesus
5: ko ni Mrs. Ramola ti jo abulegba mo je eni to wa ni gbese ni gbogbo ya 2019-20 yẹn gbèsè ńlá ni ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba lónìí pé èèyàn ló sọ pé tán ọlọ́run ṣe bí ọba mi kù ọmọ mi kan wà lára àwọn ọmọ ọmọ yìí láti ilẹ̀ láti kékeré kò gbà pé ẹ lọ chọ́ọ̀chì torí muslim ni bàbá wọn ó wá ṣẹlẹ̀ ní ọdún kan ọlọ́run ṣe bí ọba máa dábìlà bàbá ní àlọsí ló fún wa pẹ wọn wá fún wa ní òróró kan wọn ní òróró yẹn pé ọmọ wa tó jẹ àkọbí ọkùnrin pé òun la máa lò fún bá máa fi òróró yẹn pa ní ara láti òkè délẹ pé tó bá a bá ti ń fi pa lára mo máa ṣàdúrà fún un bá lọ sí ilé ẹ bá ní òróró ni bá ṣe bá ó bá ní ẹfílẹ ẹfílẹ ní ẹfílẹ yẹn ó ti yá jù ó náà lọbiṣẹ ẹmu ní mi ní òlọbiṣẹ bó ẹwù ó láàbọ ó bọ gbogbo owó aṣọ yẹn mo ṣáà lò òróró yẹn mo fi pa lára bí dájí ṣe ní ká lò fún àwọn ọmọ wa mo ṣáà lò fún mo lọ wẹ bí wọn ṣe tún ní ká tún padà ló mo tún lò fún mo wá dúpẹ lọwọ ọlọrun nígbà tí ọlọrun wá bẹrẹ iṣẹ ìyanu ẹ láyé ẹ mo dúpẹ lọwọ ọlọrun ó ti fẹ yàwó ẹ wọn ti jọ wà tán ti ń wọ ọmọ ní ọdún yìí mo pé 13 years ó dẹ̀ ti gba passport pé ó fẹ́ travel bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin tó ṣe pé ó ẹ̀sáyà mọ́ lọ́wọ́ ni bó ṣe pè ní yí a 2002 ni pé mọ́mì ó fẹ́ lọ gba passport mi kéèyàn gbàdá ni àpọnilọ́gbà bó ṣe di yí a 2003 èmi bá ní passport yen mu wa ka ma fi se apere igbagbo o de gba si mi le mu ko fun mi mo passport yen wa mu lo si gbagbo adura mu lo dade wa wa se abule igba ni odun ni won wa pe ore ore yen ti won pe o je ejo yen jejo sunday so won se pe ore yen gbagbo awon yen ti jade mi yen wa ni true lady de ni tori ome ko re dide tori lagbaja emi na ba dide wa se photo ninu passport pe dade ba nti se si passport won de fi owo roro yen dade passport won fi si mi lori nigba ti ma de le mu ba to joko sinu okunkun ba de pa ninu okunkun lo sele kin lo de pa ni mo mi ani won ti gbese le oja ni won gbese lo je mo ni bi tolorun se bi o ba wa ni fokan ba ye bi wa fi fi doko ba ni a mo ni ti se kekere o ni kan to te kuro ni ba ni pe gbogbo laska di to ni la ya to ni o ya wo lowo lagbaja to wa n dubai o ya lowo lowo lowo re n to wa n canada ni ti la won re n to wa n canada to ya wo lowo won ni pe iye gan lo kuro ni ba ni pe ko lo se fe sin gbèsè onígbèsè ní omi jẹ gbèsè má ronú ọ ò ní dààmú nígbà tí ó jíjọ kejì agbára láti ṣe bí ọba mo lọ sí ṣọọṣì mo lọ bá bá sọ ìgbésẹ tó kù nínú ọrọ ayé ọlọrun ṣe bí ọba ẹgẹ kò gbé ẹlànà ẹlọmẹrin wáyà mo wá wò pé kí ni mo sọ kí ni pásítọ sọ èmi bá kúrò níwájú wọn ìjọ kejì ló fùwà pé mo tún lọ sí ló fùwà pé mo yípo mo lọlẹ àná mo gbàdúrà bí mo ṣe gbọdọ ẹ lọrun pé bó wa ni só ti ń gbúrò ó bá ní òun gbọkàngbọ nọlọrun ṣe bí ọba ti bẹrẹ sẹ ẹrí ló máa jáde sí mọrònú èmi àtàbúrò ẹ kan lájọ lọbẹ wọn bí sáré pé àbúrò ẹ kúnlẹ síwájú nígbà ṣe délé ìyàwó ẹ náà kúnlẹ kí ló dé ọba ní àwọn fẹ bẹẹ ni kémi jọ kí n fọwọ sí pé àwọn fẹ travel àwọn fẹ kó nàìjíríà oníṣẹ ẹyàn ọmọ yìí ń tàn mí ni pé wọn gbẹsẹ lé ọjà yín wọn á dà pé òun ò parọ mọ mi wípé kì í ṣe nàìjíríà ni wọn ti gbé ẹsẹ lé ọjà ń pè kì í ṣe òun nìkan mo ní bọ́hálẹ̀ ti fẹ́ rí owó mo ní èmi tẹ ìfọwọ́ sí mọ́ mo ní ìdí mo ní gbogbo àwọn tó kù ni mo ti rí ọmọ wọn gbogbo ìyàwó tẹ ẹ ti ṣe láti jọ yìí mo ní rọ mo fẹ́ rí ọmọ ẹ wọ́n ṣàbẹ̀ mí bá ní òkè kò sí wàhálà ọlọ́run ṣe bí ọba fọwọ́ sí nígbà tó di ọ̀dì tẹ́ǹtẹ̀ bá ní òkè òkè tún lọ wo àwọn ọmọ yìí ò ní ilé lọ́jọ́ yìí bó ṣe wá di pé ó ní kò sí wàhálà kí n fọkànbalẹ̀ pé òun ti ń jáde díẹ̀díẹ̀ pé òun kí òun ò dúró lé mọ́ ibi kó máa máa ronú pé òun kàn bá ọ̀rẹ́ nǹkan sọ wípé ìgbà tí wọ́n rọrùn pé gbogbo nǹkan ṣe rí báyìí pé ó ti sún pé ọ̀rẹ́ òun yẹn wá dà pé kí ni òun fẹ́ ṣe pé kóun ronú sí kóun fún un lésì ó ní gbogbo bí ó ṣe jẹ́ ó ní àwọn kan jọ sọ níbi last week pé àfi tó sẹ́ǹdì gbogbo dọ́kúmẹ́ǹtì nǹkan sí àwọn pé ọ̀rẹ́ òun yẹn ló ṣe káwọn méjì ọ̀rẹ́ àwọn ló dìde ìrànlọ́wọ́ fún pé kò tẹ̀ yé òun rárá pé kò tẹ̀ yé òun rárá pé wọ́n tẹ̀ sọ nípa owó tó ń gbà lọ́wọ́ wọn káwọn méjì yẹn náà ló ṣe gbogbo ẹ̀ pé wọ́n ti ṣe pé ìyàwó ń lọ ní first week november mo ní wọn wá ń kọ́ ó ní tòun sí jáde pé ṣùgbọ́n máa lọ mo dúpẹ́ nígbà tó tún di november ló pè mí pé mọ́mí second week december 2023 òun náà lọ báwọn méjèèjì ṣe lọ́nà ọlọ́run ṣínà tó ó yà mí lẹ́nu wọn ò fi oṣù méjì sí wọn ò fi oṣù mẹ́ta sí kódà wọn ò fi ọ̀sẹ̀ kan sí ọlọ́run ṣe bí ọba ṣe jẹ́rìí ara ó sẹ̀gàn mí dùgbò ibi tí ẹni àgá tí àkọ́bí ọkùnrin kan dùgbò léré nílé bàbá mi nílé bàbá àwọn ọmọ mi torí gbogbo àkọ́bí àwọn ọmọ àkọ́bí ilé bàbá wọn ti bàbá mi tó dọ́kùnrin mo bẹ ọlọ́run ṣe bí ọba ọlọ́run palẹ̀ ògùn mọ́ okun puruku ni olohun se laye omo mi iyawo igbele won nigba ti iyawo ba duro ti obi ra lo iyawo igbele won ton ku loju kan wa dupe pe olohun mu aye omo mi kuro loju kan tun gba aye efo tun se yanu eri mi elekeje pa baba re tolohun se nigba ton debe o fa ye gba hun o ba kutomo ma so ma ma gbadura fun bo se di 2024 se 2024 bi eniyan se to mi wa ni pe ko se se pe ki ko ruko ti mu fe ki omo yen ma je ki mo lo sori pepe abule gba ba se be pe ki ran kan mo mu sa ran kan mo mu fi sapere gbapo nigba to di 2025 ti daddy fe se birthday ko so good birthday daddy ko otunla lo de si nigeria in olorun se o emi de ni lokan pe birthday daddy yen ti mo lo ko 10,000 naira ta ba ti pe 10,000 oni ma to jade ngba ti mo de gundu ti mo de church ti a se program on ba pe 27,000 ni o de gba tan ba pe 10,000 pe 10,000 ni ma sun bi wa da bi pe eyan kan wa ba mi legbe pe ke eyan ma ba yan soro nibi to duko si pe ah on duro de 10,000 se ipinu to ti pinu pe 10,000 lo ma sun lo ma duro de on duro de 10,000 ko si ori e ninu 10,000 beta ko jade fun 27,000 yi tete jade ni mi magbara 27 o ni ni tun an so fun mi wi pe san 10,000 san pa ti tun san lodun to nbo pa tun san lodun to nbo beta ko san lodun mi ba dide ni do tun mi wa mo ba do pe mo send je mo a fi mo awon pattern ti won wo ti mo ti sende mo dupe dade fun mi esu mo de rapu meji mo ko dani papo bi won se fun mi ni esu ampu ya agbada dade kan mo lo se adura mi ti gba ba se fele mi lowo bayi mo dupe pe adura mi ti gba mo ba gba ile e lo ba se pare program mo se de ile mo ba won re yawo re to ati gbogbo won sa kun be ma ni aya se be obe ti de bi an se nwo yen te ba tu bag won omi kororo se sosi ni an tin bo okinle tun ko wa mo ni iwo na si so ko ti mo ko wa yawo re ba ni yawo re yen na de won ojo olohun fun mo ti pe iyen ba dan pe mo ni gbogbo nkan te ma ko wa nlo ma nlo e ko kale ohun ma le fun won ti mo gbo beyen mo je ife ko le pe kin ma lo pe kin ba sere kin ma lo ni mo ya ta ku pe loju mi bayi lo se ma je won o ba ni se ohun lo fe nu mu ni e o ti ma ba je ko n to lo mo ni iwo ko lo fe nu iwo lo yun wa lare to fe fun yawo e iwo gangan lo ma je iwo gangan gangan bo se gba lowo mi ni o ba je oni ati esu yi mo ni esu yi koko gba ko je wa ko awon pena apu yen fun to ba ni gbogbo e lo ma je loju mi wa mu mi si gan wa mu ororo ni o je gbogbo e o mo fun lo mi mo mu ororo si gba kangara mi o fi kuro nbe nigba to wa di 2026 ko wa wale bo se de lo wa so fun mi pe won ni olohun ti se o wa fi photo yawo eran mi pe mo na olohun ti bi obo o se o se o se ase nkan to na se bi oba fe se lele ile ni o dupe pe o je se to mo wa dupe mo fi ogo fun olohun se bi oba bi pe yawo omo mi ru layo o so layo agbon iya agbon omo won pe mi ni arun lati UK pe ko bi mo mo fi ogo fun olorun se bi oba olorun ape dahun olorun to se gan mi dogo olorun to so yeye emi da yeye olorun to so on taye so pe ko bi sese laye mi ti sese o dupe mo fi ni fun mo gbe da ni ko se olorun se bi oba se mo yin ni oko mo dupe e mi re o dade
2: ah so pe oluwa Eri temi da.
3: Eri temi da.
2: Oluwa fun mi ni eri.
3: Oluwa fun mi ni eri.
2: Ya mi na lenu.
3: Ya mi na lenu.
2: Lone ojo anu.
3: Lone ojo anu.
2: Kera anu gba.
3: Kera anu gba.
2: Sanu mi.
3: Sanu mi.
2: Lawujo awon eyan.
3: Lawujo awon eyan.
2: Gogo mi o jade.
3: Gogo mi o jade.
2: In the name of Jesus.
3: Amen.
2: Adua ragba.
3: Amen.
2: Adua ragba.
3: Amen.
2: Adua ragba.
3: Amen.
2: Adua ragba.
3: Amen.
2: Tọlọrun ba fun Olorun fani to legberun kan fi claim e o mi ti ri owo to tobi ju ni Nigeria why je gberun kan lo ta ba so dollar oke okun ni ye so Nigeria la why awon ka gberun kan yan na tojo tan di millionaire tan di billionaire won de kuro nbe tan di trillionaire so iwo na fi bere eya ko bi o kan dada fe yo mo gbadura ora no gba
3: amen
2: mo ma fi ororo sori gbogbo akobi loni lagbara olorun gbogbo akobi bo ti kan poto a fi ororo si ori won ajaga yen bodo ja loruko jesus ajaga yen ja
3: amen
2: to ba ti wa labuja mo re ti eleni mo ti so bi ta won moto ma ngba lati buhari a gbaduse a ma bo ni papa soji lati suleja madala suba umbo papa soji lati masaka maraba nyanyan umbo papa soji lati babalada giri junction titi de soka lugbe umbo ni papa soji lagbara olorun egbo mi sir loruko je era no gba
3: amen
2: e to ma lo ti pape ibe lo ti ma load a de ma bo straight lagbara otira no gba
3: amen
2: gbogbo eyin won lo te wa ni lugbe te wa ni wuse pape duse suba lati buhari kubua area 1 area 2 area 3 ati bebe lo kuje maraba nyanyan busuri ayi te wa ni abega te wa ni suleja nasarawa gbogalada karimu dey dey mure ti yin ma ba fe gbadura oro e gboro dayo loruko jesus wa se bi oba
3: amen
2: so pe ma se bi oba
3: ma se bi oba
2: in the name of Jesus
3: amen
2: kwa card number sile 3032670285 mustafa soloma motison ni lo ma gbejade ni fourth bank loruko jesus wa ra anugba
3: amen
2: muni wa ra anugba
3: amen
2: area 10 old parade ground ni ejin radio house ibelati ma pade at the junction of international conference center adjacent army headquarters ibelati pade o mo reti e oni ma ni agbara sa awon iko olorun won reti re won da ina iti se na dua loruko jesus ogora jade
3: amen
2: gbeyan lojo bi oni oni wedding anniversary mo bless ayajo e fun yin loruko jesus o di boku tun aye ati tinu gbe yawo in the name of Jesus
3: amen.
2: Happy birthday and happy wedding anniversary loruko jesus wa ra anugba
3: amen
2: awon celebrant oluwa tosin ayebo munilola aluko oluwa funke abiodun happy birthday to you loruko jesus e ra anugba
3: amen
2: mo bless apere gbagbo e mo ri bonu gbo je jesus ile to te ile ayone
3: amen
2: eh ile ogone
3: amen
2: wa dara anugba
3: amen
2: jesus oluwa wa
3: amen
2: ago mejo ni ale ipade ta ma nse papa lati se o gbe ni so dara pon mo wa lori facebook youtube wa ati tiktok loruko jesus o ra anugba
3: amen
2: ba nkoju sene kan fi da loju bayi pe
3: emi gaga le ri ko
6: yesu abuja healing crusade everybody for lugbe wuse pape wuse suba buhari kubwa area 1-2-3 kuje maraba nyanya kisiri bega and so on glorious speaking them where una dey time don reach for you to collect your glory back from the people wey dey toy with your life heaven go collect your shine back from those wey dey collect people shine for this world the theme for this powerful revival na operation take it by force wey go begin from monday july 13th go reach Friday, July 17th, this 2026, where we dey for Old Parade Ground, Area 10, where dey back of Radio House for Junction of International Conference Center, for side of Army Headquarters, Abuja. Now 4 p.m. the revival dey start every day. The God of Baba Shibioba, as sure una say, chain go break, problem go finish, and road go open. Now Apostle Dr. S.M. Mustafa J.P., Baba Shibioba, with the chief host, Jesus they expect you. Now Seed of Christ Golden Church, Land of Reality, they announce.
1: Flash.
7: 105.5 FM.
1: The best and the best.
8: Quick, charge it 240.
9: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

Ladio Dogu, only the best. Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù Tọ́ni kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ngbubu ti gbowo lori bayi. Edegbeta naira, 500 naira. Ko kan kankan lati ra mo.
2: Baba lo so be fun e ore wa. Emi ma ti chota. Pelu edegbeta naira, 500 naira. Nje lo mo wi pe itangbesi aye re le yi pada.
1: Se looto, bawo, se awon sese de ni, mi o gbo nipa e, so fun mi si.
2: Afi bi e ni wi bi ana ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà. Àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún keje káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 kan.
3: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
2: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: 105.5 FM. The best and the best.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
5: Yay!
4: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
5: But when did you add milk?
4: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
6: So delicious, Mommy!
7: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
8: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
9: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
8: Ṣé mi ò sọ fún ẹ?
9: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
9: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
10: Flash FM 105.5.
11: Splash FM 105.5.

0: láti dì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹdẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: kí yín wípé a kú ojúmọ́ ọmọ ọmọ Nàìjíríà. Ẹ kú àmójúbà wa lákọ̀tún, ìyẹn lórí ti fún tẹ́dọ̀ ròyìn. Ròyìn tó ta délé ta dóko tó ta dẹ́sẹ̀ kòkó. Bá a ti ń dàbolẹ̀ látapá bí nílé lóko lódò lẹ́yìn odi nílẹ̀ yìí lókè òkun. Gbogbo bí òwù tí agbára kan ni ọmọlúàbí tó bá ń dé, a kí yín wípé káàárọ̀ ẹ kú ojúmọ́ o. Adésìn lọ́rùn gẹ́gẹ́ bí ìṣe wa. Àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa Nàìjíríà wọ́n ti ṣeré bẹ́ẹ̀. Wọ́n sì ti kó ìròyìn dé gẹ́gẹ́ bí ìṣe wọn.
1: Ìrẹ́ o.
0: Ìwé ìròyìn The Punch ó gbé wọlé. Bẹ́ẹ̀ náà ni ìwé ìròyìn The Nation, Vanguard, Tribune, Daily Post, Daily Trust. Wọ́n ti ṣeré bẹ́ẹ̀ sí iwájú wa. Kàmíkàmí ni àwọn ìròyìn ní í ṣe wá láàárọ̀ yìí. Ọlọ́run àwa náà ó sì fi tayọ̀tayọ̀ tìdùnnú ti ìfọ̀kànbalẹ̀ ọkàn. A fi kà á sí etí yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí ẹ̀yin náà ó sì máa fi jẹ ìgbáládùn ẹ̀ lónímọ̀rẹ̀yìn mọ̀rẹ̀yìn. Iṣẹ́ kan nílò láti máa ṣe fún wa. Ẹ máa lọ sáwọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa. Facebook lágbọ́n ti Splash FM 105.5. Splash FM 105.5. Ìbàdàn náà lẹ ti lè máa darapọ̀ pẹ̀lú wa lójú òpó gangan. Tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀. A ti jọ wà náà nìyẹn.
1: Oh my God.
0: Ìfẹ́ yẹn yóò máa tẹ̀síwájú lápá abẹ̀ yẹn náà ni. Kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni. Ojúmọ́ ti mọ́ báyìí, iṣẹ́ ti yá. Ìdúró sí ìbẹ̀rẹ̀ òsí òfin ni ó gbọ́dọ̀ rò báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ká dàbolẹ̀ lẹ́yọ sọ́ka.
1: Ó dáa tó bá níbẹ̀ ẹja máa kíra pé a kú ojúmọ́ àsìkò ojúmọ́ mọ́. Ìròyìn ti fún tẹ̀dọ̀ yín tẹ̀ yín máa ń láǹfààní àti gbádùn láti 19 tó ti pẹ́. Ó tún ti gbìnàyà láàárọ̀ tò nínú o.
0: Ọlọ́run ló tó
1: náà. Àwọ̀ ṣe kínní yẹn fún yín láàárọ̀ yìí. Ìròyìn ni o. Yóò bá ń láàmú kò ní gbòdì lára yín.
0: Àmì àṣẹ ìlú
1: màá. Àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa wọ́n tò lọ́wọ́ wọ́ lórí tábìlì tiwa. Wọ́n ṣe wá ní kàmí kó tuntun mi kà o. Ẹ wò ó bó bá ti ń bọ́ sákín ẹ̀mí ara yín yóò mọ gba yagiyagi nù.
0: Bẹ́ẹ̀ni.
1: Bó bá ti wá ń gba yagiyagi báyìí ẹ̀yin náà mọ ọmọ ibi tí nǹkan dé dúró. Tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀ mọ ibi tí nǹkan dé dúró. Tá a bá ń sọ̀rọ̀ nípa àgbà ńlá ayé bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀. Àtàwa àtẹ̀yìn àtijọ́rọ̀pọ̀ bíi ike tó bọ́nu nánú o.
0: Ọlọ́run ni.
1: Ìyá àdín ni yín náà ni o. Aminat Adetun Badmus òun lorúkọ tèmi. Mọ́tara yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́. O ṣe dáadáa.
0: Okay, ẹ jẹ́ agbára kàsídà báyìí ká bẹ̀rẹ̀ sí ní dàbolẹ̀. Gẹ́gẹ́ bí ìṣe wa lọ́wọ́ yìí. Àwọn àkòrí tó jáde kẹ́ ẹ máa fetí yín gbé lọ́kàn ọ̀kan èjèèjì ká tó wọnú ẹ̀kún kẹ́kẹ́ ìròyìn gangan. Lórí ìpèsè ẹ̀kàtà àjọ ìṣọ̀kan àgbáyé tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ pè. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bu ẹnu àtẹ́ lu ìpè gómìnà wípé nìkíni lórí kíni tí kíni ó bá àtúnṣe kíni ni ìpè tó ń jáde látọ̀ ẹ̀kàtà gómìnà yìí. Wọ́n nírú eléyìí ò bójú mu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀yọ́ kì í burú títí kó mọ̀ kẹnìkan mọ́ ni. Gómìnà mẹni ó kùkú o. Wọ́n ní ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n dúró gbágbágbá o. Sí àtìlẹyìn sí àkàtà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wípé a wà lẹ́yìn rẹ̀. Ìpè tó pe yẹn ó wà ń bẹ̀ digbí mìmìkan ò sì ní mí. Bí ìpè ń ṣe dún látàkàtà bẹ̀. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Senate àti ẹni tí ṣe akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà bu ẹnu àtẹ́ lu ìpè gómìnà lápá abẹ yẹn o.
1: Ó dé ẹjá lọ sínú ìwé ìròyìn The Nation eléyìí tó jáde fún tààrọ̀ tòní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń sọ̀rọ̀ ńbẹ o. Wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà bíi 18,000 ni o 18,000 Nigerians. Òun náà ni wọ́n mọ láǹfààní sí ètò ẹ̀kọ́ṣẹ́. Ní tìbútò orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó jẹ́ pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun náà ni ó ṣe àgbékalẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ iṣẹ́ kíkọ́ ọ̀hún bò ni ó ṣe lọ gan. Ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní ó ti fún o tẹ̀dọ̀ ròyìn bẹ́ẹ̀.
0: Ọ̀kẹ́ yín ẹ jẹ́ wá gbéra pá ká wo ìròyìn míì tí ó ń jáde lápá bí gẹ́gẹ́ bí àkòrí. Ṣé ń tẹ̀lé ṣé ń bá wa bọ̀ lápá bí. Ṣé ẹ rántí Olúwọlé DG Director General ní àkàtà àjọ tí a ní olóko olóko ṣùgbọ́n kò níwèé tí ó ṣẹlẹ̀ nílùú Àbújá ní kòpẹ́kòpẹ́ yìí. Lọ́wọ́ yìí wọ́n ní Adéyẹmí náà ni ọwọ́ àwọn látàbó ti tẹ̀ pẹ̀lú bí wọ́n ti ń wòye rẹ̀ wípé ilé ẹjọ́ o náà ni yóò padà fi ojú bà. Ọ̀nà wo ni ẹgbà tí wọ́n fi mọ̀ báwo gan ló ṣe jẹ́ tí ọ̀rọ̀ fi ń jáde lápá abẹ yẹn ó di àkòrí tí ìròyìn yẹn gbé kalẹ̀ lápá bí o. Ṣùgbọ́n ìdùnnú ṣubú layọ̀ omijé ayọ̀ ń bọ́ o lójú àwọn mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́. nigba ti omo nfoju kan mama e ti mama nfoju ko omo to ko nfoju kan yawo ni ile iwosan ikose isegun to nbe ni ilu ogbomo so eyi ni bi won se ndaruko awon ti won ni won ti we won yan kankan ara won ti le daada lati ma te lawon eyan won rele bo wa ni oro se je lapa be yen ni ilu ogbomo so ojomo gugun o deep pupo pupo iwe royin punch lo gbe ni owuro toni gege bi a ti fun yin ni ekun rere ni koni pe koni jina e sa ma tele abo lapa bi o
1: o da part bi royin to mutan o na lo ma se lalaye pe awon akeko eleyi toto maundi ni ogbon iyen 25 eleyi to je wi pe won wa lara awon omo lomo ni yan lo niyan ti eji konjo ni yana won ni iye onka won ta pe kelu yi o won ti kuro nile iwosan leyin ti se lalaye pe eni ti se alaafin ti ilu oyo baba won mo se be fi nkan sowo sawon omo yi sarafadi ni ali o fi nkan sowo dare o se abewo si won bo gan wa ni royin o se lo eyan mo gbo laaro to ni makoko re ba ti to ni amose ta ba fese kan ya ni ipile taraba won ni ijeje mo wi pe rogbodiyan ogun mi o temi eleyi o se yi o temi lorun eleyi to foju bade ninu egbe oselu ti apc nbe won ni apere awon jo o pe e wo ke tun wo bi iya to bi aso o na lo bewu o na lo bi sokoto nkan kan na ni gbogbo wa ipade alagbara to wa ni ipile taraba ni bo lo yori si eyan mo gbo laaro toni o ti fun o si tedo royin be
0: egba yi ke egbe yewo ka to bu akori eleyi ka bujo si eti yin lọ́wọ́ ìní ìpalẹ̀mọ́ fún ọdún 2027 tó jẹ́ ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ wọ́n ní àjọ inec ṣe ìdámọ̀ àtíkù àti àwọn olùdíje bí ọ̀tà ọ̀rìn ó lé ní 450 àwọn olùdíje èyí tí ó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ti adc bí ìròyìn yẹn ṣe jáde lápá ibẹ̀ yẹn lo n so wipe eku orire lapa beun nigba ti oro to pada bere sini jade lapa bi o nigba ti won ni awuyewuye bere sini suyo leyin ti won ni ilana jijade are orilede nigeria ti igbakeji re ti won je elesi kan na lati no egbe oselu ti apc dogara ni ko tun ku ni elesi kan na òun ò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú ti apc gẹ́gẹ́ bí asòfin adarí ilégbèmọ̀ asòfin aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ yakubu dogara òun ló ń sọ̀rọ̀ ìdánilójú àti ìdúróṣinṣin rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ti apc ló ń fi ń léde bí ìròyìn yẹn bó ti ṣe ń jáde lápá ibẹ̀ yẹn.
1: ó dé atọ́bẹ́rí bí ẹja lọ sójú ìwé karùn-ún ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tàárọ̀ tòní owó ẹni tí í ṣe ààrẹ lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin àgbà nílẹ̀ yìí ìyẹn goswell pa bí ò lánàá òun náà lọ́mọ̀ ti kéde o yín ní fún gbogbo àwọn ọmọ lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin pé ẹ wò ó kẹ́ ẹ tún wo bí ìlànà àkóyawọ́ eléyìí tó dúró rẹ̀ òun náà ni kí wọ́n fi máa ṣe àwọn iṣẹ́ wọn eléyìí tó bá ti ń fojú bàdé nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ yìí fún gbogbo àwọn orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tí wọ́n ti láǹfààní àti gba fọ́ọ̀mù tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun òfurufú òun náà ni ìròyìn eléyìí ń lọ́wà fún o wọ́n ní iléeṣẹ́ ológun òfurufú lánàá tí í ṣe ọjọ́rùú wẹ̀ẹ́sẹ̀ òun náà ni àmọ̀ ti kéde o pé àwọn tán ti láǹfààní àti mú pé eléyìí ó lákàkì eléyìí agbára rẹ̀ gbé eléyìí ó lè darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun eléyìí tí ẹni wọ́n ti mú orúkọ kó wá wọn báyìí wọ́n sì dá sí ìtàkọ́yọjára wọn ẹnikẹ́ni tó bá wá gba fọ́ọ̀mù láti lọ rè é darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun òfurufú ilẹ̀ yìí kọ́ lọ báyìí o láti lọ rè é wò torí pé orúkọ àwọn èèyàn eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn ó ti wà ní ìtàkọ́yọjára bó gan ló ṣe wá lọ ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bákòókò rẹ̀ bá ti tóni o.
0: Peter Obi ti sọ̀rọ̀ lápá bí o ẹgbọ́n tí Peter Obi wí wípé ìṣèjọba rere àti ìkójú òṣùwọ̀n àwọn adarí nìkan ni ọ̀nà àbáyọ sí ọjọ́ ọ̀la tó ta sánsán fún orílẹ̀-èdè Nàìjíríà na Peter Obi tọ́ka ìwé ìròyìn tó gbé lónìí Daily Post o náà ni. Àmọ́ ìròyìn yìí kó tó di wípé a lọ sí àkàtà òbímbìm ọmọ sánsán bí owó ọmọ rẹ̀ bí òsùn wọ́n ní ìjáde ìdúpẹ́ o thank you tour nígbà tí àwọn èèyàn àti àwọn alátìlẹyìn omilengbẹ olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú ti apm ni egbe da onara ti won gba bimbo ade kan bi lalejo leyin ti won ni open salau oro to njade latakata ti e ni wipe itesi waju iserere yo tun ma waye o nigba ti won gba awon ti won japo ninu egbe oselu ti APC ati ADC ti won gba won wole sinu egbe oselu ti APM iroye bale pupo pupo akori ni bi okere ti se nlo lapa bi na a tun ma ja yin si ni ajatan lapa beun ka ba fi yen ka fi gbera lo si odo bimbim ka lo lati lo polowo ja lodo e ah kini yi duro dada o bimbola se mo le ri kan ru e eh ko si ti fi se yan o ja gboju ti e so won o yato ki lo n wa kiri
2: Flash FM 105.5.

0: this is your key.
1: Come on, take. It will help you get better.
2: Hey, yeah. Mommy and daughter, still struggling over this medicine palava.
1: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
2: Awful taste? Have you tried Moxie?
1: Moxie? What's that?
2: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
0: This tastes great. I love it. More, please.
1: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amounts. And don't go sneaking back for more, okay?
2: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
3: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
4: Tí ìdùnnú bá ní ìròyìn ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
5: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
4: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
5: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
4: Nísìn, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
6: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
7: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
11: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000 0807-112-4000.
11: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
12: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
13: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
12: Ṣé mi ò sọ fún ẹ?
13: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
12: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
13: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
14: Babe, why are you frowning for me now?
15: Come and make noodles for me.
14: Hey, this woman. Okay, how do you want it?
15: I want it as it is hot. Let it burst my brain.
14: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
16: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.

0: ni àwọn alátìlẹyìn àwọn olólùfẹ́ lágbọ́nrin òṣèlú lọ́tún lọ́sì wọ́n ní èyí ò máa bí ìdánilójú àti ìfọkàntì fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wípé máa gún ọ̀nsọ́hún a wà lẹ́yìn rẹ awuyewuye ọ̀rọ̀ yìí ó ti jẹ́ rodò lọ́mumi lórí ìlànà yálà àwọn ó yọ ṣètìmà àbí wọn ò ní yọ ṣètìmà kúrò nínú ókọ ẹni tí ó padà bá ààrẹ díje lọ́ba di lọ́dún 2027 látàrí wípé ààrẹ jẹ́ mùsùlùmí igbákejì rẹ̀ náà tún jẹ́ mùsùlùmí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ní ìjáde náà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan ní apá ti láti apá àárín gungun orílẹ̀-èdè nàìjíríà middle belt forum àti ẹgbẹ́ tá a mọ̀ sí northern christian elders forum NOSEF àti arewa consultative forum ACF tẹ́ ẹ mọ́ àwọn ládani ní oníkálukú ti bẹ̀rẹ̀ sí ní fi èrò ọkàn títí ẹ̀ náà lórí ìgbésẹ̀ yìí nígbà tí aṣòfin tó ń ṣojú àárín gungun plateau Dickett Plank tó ń gbé òṣùbà káre fún ìpinnu láti mú ṣètìmà tẹ̀lé ààrẹ báàrẹ bá ń lọ́wọ́jú kí ṣètìmà ó máa parúkú tẹ̀lé wọ́n ní eléyìí gan ni ń pè ní kóńbò tó ta yányán lọ́wọ́ yìí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ kó só méjì tó bí ju wípé ìdúróṣinṣin rẹ̀ àti ààyè àìgbò bó ti jẹ́ wípé kò latan fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní loyalty stability courage and continuity in governance èyí jẹ́ nǹkan tí yóò máa tẹ̀wájú nínú ìṣàkóso ààrẹ orílẹ̀-èdè nàìjíríà Bọ́lá Tinúbú níbẹ̀ náà ni àwọn míì ti jáde tí wọ́n sì ń súwòye wípé kò sí ń tọ́bọ̀ sórí tìnà kí ó ṣì kí ni ó fi wá jẹ́ wípé ìlànà tí ń bẹ lóde yìí ààrẹ ó jẹ́ mùsùlùmí igbákejì rẹ̀ náà ó jẹ́ mùsùlùmí kí ni ẹ̀sìn tó kù kí ni wọ́n wá jẹ́ titi wọn nínú ìṣàkóso yìí wọ́n ní eléyìí ò bójúmu bẹ́ẹ̀ sì ni ìlànà bẹ́ẹ̀ kò tọ́ lórí ìlànà láàre búre bíi ti ọmọ ọlọ́fà mẹ́jọ àmọ́ lọ́wọ́ yìí wọ́n ní ó ti bẹ̀rẹ̀ sí ní bí awuyewuye lórí ìlànà bí ààrẹ ti jẹ́ ààrẹ bí ààrẹ ti jẹ́ mùsùlùmí tí igbákejì rẹ̀ náà tí òun náà sì tún jẹ́ mùsùlùmí tí wọ́n wá ní wọ́n jọ pakuru mọ́ tọ́ba di lọ́dún 2027.
1: ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá já lọ tààràtàárá sínú ìwé ìròyìn the nation eléyìí tó jáde fún tààrọ̀ tòní o wọ́n ní àwọn orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tí òǹkà wọn ò tó 18,000 Nigerians òun náà ni ó mọ̀ jàǹfààní ètòkẹ́ètò kan eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà gbé kalẹ̀ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà kí ni ètò ọ̀hún kí ni tó dá lé lórí wọ́n ní ètò ọ̀hún náà ló ní í ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn iṣẹ́ ọwọ́ eléyìí tí ó mú kíkó owó àwọn olè dádúró lórí ẹsẹ̀ wọn ìrìn nígbà tí ẹ bá parí ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún lẹ́yìn òsọ́ka nígbà tí wọ́n mọ tẹ̀síwájú wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé ìlànà ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ yìí òun náà ni ó mọ tawé tagbo lọ sí àwọn ìgbọ̀ngàn ìkọ́ṣẹ́ ọwọ́ eléyìí tó dí díẹ̀ ìyìnì ní 300 ó tẹ̀síwájú ní àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ nínú ìwé ìròyìn the nation pé àwọn ìgbọ̀ngàn tó jẹ́ ti ìkọ́ṣẹ́ ọwọ́ yìí òun náà ni ó mọ jẹ́ mẹ́fà ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó fi dé olúùlú orílẹ̀-èdè wa nàìjíríà tí í ṣèlú Àbújá ẹ wá já lọ òsákẹ́tẹ̀ ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ọmọnìyàn àti mímú àdínkù débá iṣẹ́ àti òṣì láwùjọ wa dókítà Bernard Oro ẹni tó kéde ọ̀rọ̀ ọ̀hún ìyẹn lánà òde yìí ó ṣe lálàyé o pé ṣe rí ìlànà ìkọ́ṣẹ́ ọwọ́ tá à ń sọ nípa rẹ̀ yìí yóò fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tá a pẹ̀kẹ́ ló ń ka wọn ní àǹfààní láti kọ́ṣẹ́ ọwọ́ kan tàbí òmíì kò dé ní ẹlẹ́ẹ̀kejì ni wípé bí wọ́n ṣe lè rìn léyìí tí wọ́n ó ní ìdókòòwò eléyìí tó dúróore kò di méjì wọ́n ní ìlànà eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná léyìí tó mú kí iṣẹ́ ọwọ́ ọ̀hún èyí tí ẹ̀kọ́ kọ́ padà dúróore kò di mẹ́ta oníkódà wọ́n ó tún ní àǹfààní sí àwọn èròjà kan eléyìí tí wọ́n ó lọ fi bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún lẹ́yìn tí wọ́n bá parí oníṣẹ́ rí gbogbo ń ta pẹ̀kẹ́lù yìí òun náà ló ti wà o nínú ìlànà àátẹ̀lé eléyìí tí ó mú kí ìlànà ìkọ́ṣẹ́ ọ̀hún kó yọrí sí rere nígbà tí ó máa pẹ̀kẹ́lu àwọn iṣẹ́ ọwọ́ eléyìí tí wọ́n ti là kalẹ̀ fún àwọn èèyàn láti kọ́ ó ṣe lálàyé o pé àwọn tí wọ́n máa tún ọkọ̀ ṣe wọ́n láǹfààní àti ní ètò ìdánilẹ́kọ̀ọ́ tó yanrantí àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé ìmọ̀ ìjìnlẹ̀ tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn ó ní àwọn ó mọ̀ nípa rẹ̀ kò dí méjì àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé oúnjẹ ìgbàlódé tó ń tí àkàrà òyìnbó ní ṣíṣe òun náà ni àwọn eléyìí ni wọ́n mọ̀ nípa rẹ̀ ó ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé àwọn èèyàn kan wà léyìí tó jẹ́ pé iṣẹ́ kápẹ́ńtà òun ni wọ́n yàn láàyò tàbí ká kan àwọn àga aláràǹbarà sínú ilé àti àwọn ọ̀nà tá a fi máa gbà ṣe igi lọ́ṣọ̀ọ́ oníṣẹ́ rí gbogbo àwọn eléyìí náà won lanfani lati mo nipa re o o tesiwaju pe ise alase gan ni sansan ototoro lo daduro ninu lana ikose owo eleyi ta so nipa re yo o ni enikeni to ba ti jomo ilede wa Nigeria to wa nife si lati ko ba ti se na nu ile o ni awon eleyi na nko won o tu lanfani si awon ise owo ohun o tesiwaju ninu oro ta so nipa re yo pe enikeni to ba ti lanfani ati gori wole ko si wa lara awon omolede wa Nigeria egberun meji din ni ogun ohun gbogbo awon anfani to sodo sinu lana ekose owo eleyi ti ijoba apapo olede wa na kale ona ni wo ja anfani e baba wa lo sakete ni ti sai lo lede wa Nigeria Asiwaju Bola Ahmed Tinubu won ni jeje mo pe lana ode ye ona ni won se ifilole ona kan eleyi ti o mo mu ki omi e to mo garaga ko mo de sakata awon eyan eleyi ti nbe nilu Abuja nigba ti won tesiwaju ninu awon oro ohun won se lalaye o pe ilana omi to mo garo ohun ona ni o fun awon eyan ni agbegbe Buhari ati awon agbegbe toku to sodo mo e ti nbe nilu Abuja ki won le leto si omi to mo garaga ati lati mu ki adiku de ba ohun gbogbo to ni se pelu aisan eleyi to ntara egbin omi la wa eni to soju are yin lo lede wa Nigeria ona ni obirin akoko nile yi senator Olureme Tinubu nigba ti mama mo soro o won ni se ri eto ta gbe kale yi o ni hun se o pelu ilana tele eleyi ti eni ti sa lo lede wa Nigeria to gbe kale ninu isejoba re eleyi ta mo si renew hope agenda nigba ti o tesiwaju o ni se ri ilu Abuja nikan ko ni o je anfani oro omi ta nso nipa re yo awon agbegbe to ba tun sodo bo nko won ni anfani si oro omi to mo garo hun nigba ti o tesiwaju o ni jeje mo wi pe oro omi ta nso nipa re yi won ti lo re mu ninu alagbalugbo omi e ti won pe ni usuma e ti nbe ni agbegbe Buhari nbe o ni are se lalaye o pe omi ta nso nipa re yi eni ti se alakoso fun oro olu lo le de wa Nigeria yen son wike ona lo se agbekale re siwaju are pe baba le rin bayi ta le to bayi omi to mo garaga yo je ti awe yan nilu Abuja oni se ri orun to gbekale ona ni are sise le o le to si so eso rere e fe mo nipo oro omi ohun ati awon agbegbe bi to ku ti o tun de nilu Abuja e lo taratara soju ewe kerin iwe iroyin the nation ke gba balance e nbe

0: méjì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ẹ kú ilé o. Ibi ń pa ká sí nǹkan sí mi la.
2: Ẹ káàbọ̀ ìyá mi. Kí lẹ wàá jẹ báyìí o?
1: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹn. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe sà?
2: Bẹ́ẹ̀ ni ìyá mi. Golden Penny Noodles ló lè ṣe.
3: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
1: O ṣeun ọkọ mi. Bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
2: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
3: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
4: Akin káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ pẹ̀lú wa yìí bẹ́ẹ̀ bá ti lọ sójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa ẹ máa lọ sójú òpó Facebook wa Splash FM 105.5 Ibadan náà ni ẹ fi kọ́mẹ̀ntì yín kalẹ̀ sójú òpó òun kájọ máa kó papọ̀ lápá ibẹ̀ yẹn. Ìdùnàrè yóò máa wà pẹ̀lú gbogbo wa o, àbọ̀ Ọlọ́run yóò sì máa dájú lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ wá lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ sì ń bọ̀rọ̀ bọ̀ báyìí, eégún aláré ni. Lọ́nà òde yìí ti ṣe ọjọ́ Tuesday. Nílé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà kìlọ̀. Wọ́n fi ọ̀rọ̀ ìkìlọ̀ sí etígbọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé o. Yálà lórí ìpè tí ń pè jáde wípé kí ìgbìmọ̀ ìwádìí alágbára láti àkàtà àjọ ìṣọ̀kan àgbáyé United Nations led investigation kó wáyé o lórí ọ̀nà tí wọ́n gbà wípé wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ àti bí wọ́n ti ṣe rí wọn gbà padà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí. Nínú ìpè eléyìí tó ń dò wípé kí àjọ ìṣọ̀kan àgbáyé ó ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ ìwádìí kan eléyìí tí ó ṣe ìwádìí tó gbọngbọ́n lórí rẹ̀. Ìjìnlẹ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà wa bu ẹnu àtẹ́ lu ìpè tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pè yìí wípé irúfẹ́ ìpè báyìí ó ń domi tútù sí ìgbìyànjú tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn òṣìṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè yìí security agencies tí wọ́n ń sà láti gbógun ti ìwà ìgbésùnmọ̀mí àti ìjínigbé ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ń wòye wípé ẹni tó pèpè ìkìlọ̀ yìí ní àkàtà ìlẹ́gbẹ̀mọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà tó ti ṣe agbátẹrù àbá náà náà ni olórí ilé o senate leader Ọpẹyẹmí Bámidélé. Ó ní tí a bá wo sàkó ìgbìyànjú ìgbàpadà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí lẹ́yìn ọjọ́ 64 56 days tí wọ́n ti wà ní àhámọ́ ajá tó bá relé ẹkùn tó bọ̀ ẹni ẹ bá rí ẹbí ó fojú la nǹkan ó fara la nǹkan kọjá mọ̀ ní. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ ti wá lásìkò yìí láti gbé oríyìn fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gangan Bọ́lá Tinúbú àwọn òṣìṣẹ́ elétò ààbò ilẹ̀ yìí armed forces àti àwọn ikọ̀ tẹlẹ̀múyẹ́ tó fi mọ́ àwọn elétò ààbò tó kù tí wọ́n jọ ṣiṣẹ́ takuntakun láti rí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ yìí gbà padà láìsan èèpẹ̀nì débi tí wọ́n san kọ́bọ̀. No ransom was paid gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wí lọ́jọ́ Tuesday. Kódà ẹni tí ṣe akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà George Akume náà tó tẹnubọ̀ lòun náà bá tún bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tó jáde látẹnu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ o gómìnà Ṣèyí Mákindé wípé ẹ mọ́ fọ̀rọ̀ yìí sọ̀rọ̀ òṣèlú kí la gbé kí la jù tó bá fi ń di wípé jábí òṣèlú wọ́n fi ń ṣe ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé tí wọ́n torí gbà padà yìí wọ́n ní ẹja ṣe ń tó tọ́ o ká ṣe ń tó sì tọ̀nà ká má fi ọ̀rọ̀ òṣèlú ti ọ̀rọ̀ yìí yálà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó wò ó wípé n tó ń bẹ lọ́kàn wọn gangan ní ọ̀nà táwọn eléyìí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí tí wọ́n gbà rí wọn gbà padà dípò à ń pè à ń bá ní sọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ kankan tí ó padà sọ lẹ́yìn rẹ̀ wọ́n ní wọ́n wá lásìkò náà láti kí ààrẹ Bọ́lá Tinúbú wípé ó kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ bá sì rántí tẹ́ ẹ bá gbàgbé wípé lọ́jọ́ ajé Monday lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé o tó tẹ́wọ́ gba àwọn ọmọ yìí àti olùkọ́ tó sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu lórí wọn lórí ọ̀nà láti ṣe ìmójútó ìtọ́jú àti ìlànà ètò ẹ̀kọ́ wọn lórí ọ̀rọ̀ náà jáde
5: ti ipe na si bere si ni dun lori igboro aye o wi pe ki ajo osoka agbaye ki won dide fuya lati tana wa di ona eleyi ti won fi ji awon omo yi ko igbiyanju ati ona to waye ti won to fi ri won gba pada ama egbe oselu ti APC ni ipinle oyo awon na to tele won bu enu atelu oro gomina ipinle oyo seyi makide o to n pepe fun iwadi alagbara papa julo ona ti won tugba lati fi ri awon omo na gba pada pelu eyi won ni koni buru titi o ko ma kan kan ma ni sugbon ni ti o ku ma ni la mo ama o ele ijade bombo wi pe bo ri nu mi ilana oro kan mi ko bo roju mi ilana oro kan mi ko bo ba roju mi e to ro kan wa ile igbimo asofin ipinle oyo lana ti se ojo tuesday la won na tu duro gbamu gbamu o leyin ipe ti gomina ipinle oyo n pe seyi makide si akatajo lagbaye wi pe adide fuya etana wa di isele yi nijoba ibile orire o won ni gbagbagba in la won duro ti gomina ipinle oyo ninu atejade eleyi ti won fi sode lati akata eni ti se adari ile nilu ibadan ti se olulu fun ipinle oyo wi pe awon duro gbamugbamu tawon o si ye tawon ogbo kuro leyin gomina ipinle oyo seyi makide lori ipe re si akata ajo isokan agbaye United Nation lati tanawadi lori isele eleyi ti won ni o sele nijoba abile orire o
6: ode ja lo sojo ewe kanu iwe iroyin the nation ile to jade fun taro toni iroyin kan sodo sibe iroyin ohun lo si nsoro nipa legbun ma sofin agba lolede wa Nigeria to nti eto kan eleyi ti egbe kale lati fi si ona sile fa awon eyan ki won le mo bi ti nkan de duro iyen ni legbun ma sofin o won le ni ti se are legbun ma sofin agba lolede wa Nigeria iyen goes with opabio lana na lokede o wi pe ose ti asisile fun awon eyan ki won le mo bi ti nkan de duro nile igbimo asofin agba ose re o na la waye eleyi ti won pe ni open week at the house of representative chamber e to waye nilu Abuja ni nigba ti o mo sapejuwe bi ose ohun bo se ri onise ri ose na ki se fun awon mo legbimo asofin nikan o lati fara mo ojuse won eleyi ti won ni nile igbimo asofin won ni bi ko se wi pe lati je ki awon ara ilu o mo ibi ti ilegbimo asofin ba se de ati awon toro kan ki won le mo ero gbogbo eleyi ti won ti tari si ilegbimo asofin ibi ti ise to de duro lori e nigba to n gbe oro re kale ni bi eto ohun gospel apabio o se lalaye pe ose ti asisile fun awon eniyan lati mo bi ti nkan de duro ta ba so nipa ilegbimo asofin ye o na lo se koko lo se pataki ki awon eyan o le mo bi ti isejoba awa ara wa to tawe to ta gbongbode ati bi o se ti ni agbara to in lorilede wa Nigeria nigba ti o wa fe nu oro re gunle o oni se ri o awon eto kan be le to je pe ilegbimo asofin fe gunle bi apere oni se ri awon ofin kan be eleyi ti eni o se idiwo o si se idina fun awon mo ilegbimo asofin lati se pada si ilegbimo asofin papa julo ti e ba ti pada si bi ti an ti wa ki won le kopa ninu awon eto odibo kan oni se ri awon eto yi awon seto lati mu atuse de ba awon ofin ohun papa julo ofin to ni se pelu eto odibo baba wa lo ini si akata eni to ti figba kan ri ini je igba keji alaga ini fun egbe oselu ti PDP lo le de wa Nigeria oloye bode george n lo ko ti won nigba ta wo mo gbe gbolohun kale n ti won won ni se ri oro kan bele to je pe o ye ki ko wo mo le de wa Nigeria o mojuto nitori pe awon igbese kan ti n waye nile yi eleyi to mu adiku di agbara eleyi ti isejoba awa ara wa eto ni bode george o na lo mo n fesi o ni si idajo alagbara kan eleyi to bode lati ile ejo ko temi lorun ni lo le de wa Nigeria eleyi tan ni idajo ohun o na lo so ajo eleto odibo lede wa Nigeria lowo ko ajo INEC nu o lati le se idamo awon eyan kan le to je pe won se apero ninu egbe oselu won won se eto odibo abenu ninu egbe oselu won amo sa egbe oselu ohun onigbodagbo meji peregede eleyi ko ti e yoju to n ko ti e yoju ewo gan lo bofimo oni se wari awon eleyi to bofimo ohun gan o na ni won ti wa lo re so ajo INEC lowo ko lati lanfa ni ati se idanimo awon eleyi ti o fi gan to se agbekale re nigba ti agba ninu oselu ohun ti o mo soro o se lalaye pe se ri n to foju bade un o ti n je ko di mimo fun wa nile yi pe awon eyan kan won ti n gbori wole si agbo oselu le to je pe igbese won ti won gbe o na lati mu ki adiku de gbe agbara awon egbe oselu alatako eleyi to je pe o ye won mo tabi elegbe lo le de wa Nigeria ni onise wa ri idajo to bode lati le ejo ko temi lorun nilu abuja ohun o lo safoju won re pe gbogbo awon egbe oselu alatako eleyi ti n be nile yi o na ni adiku ti de ba agbara won saju eto dibo gbogbogbo ti o waye lodun 2027 iwe royin the nation lo gbe laaro otuni e fe seri e egba keka sowo waju
1: e kule o ah ebi n pa ka si nkan si ni la
2: e ka bo iya mi ki le wa je bayi o
1: ah iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
2: be ni iya mi Golden Penny Noodles lo le se
3: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulowo adun Golden Penny Noodles
1: o se won ko mi bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi
2: iya to yayi to si mo tojo omo ni
3: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja nitosi re bayi
7: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before you use them. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.

0: ẹ wo mi o gbọ french mo gbogbo french ti mo gbọ ti mo fẹ wa fi denge pola aro yi ohun lo ti pada nso mi o ọlọrun lo le mi ero ẹ wo spain won ja goat mi won tun wa ja baby goat ninu dije feye agbaye se ri po lagba o le ti ke po e wo e france won ti gbe champagne wa o e sugbon ile ni won ti ma pop e e mo ko tin ko siyan lori won ka duku ti se n pariwo tan polongo tan palanti awon won pada e tule kanda mu pelu rodri gbogbo e wa yi lodi lodi o iyen fo le de france spain ko si won pe ni o aro blue ohun na ni won ipale blue laro ya o ah adules blues ohun na lele o spin lori won ni won fi lilu tu boat ati not ori awon general mbappe o walai oki fun kiki bobo o oju general ara o oju temi mami kiki gan oju mi bo olorun gbo laroa taroa ni se be fe sare ni e ja roja yin fast fast ka fi yin lara o ya agbagi o ya egbagiri le e wo ase ti eda dada kwada ni gude ni yin awa gan dode yin ni lati da yin pada se pari alupa lori ni de pari o e mo pada lo e lo gba losers final awo esegbe yin louise de la fonte o si fonte ya lori awon omo dida edition o e wo an sharpi shan won iyen loro kan oya zaba ise lohun na ya won ya kuya won soro seni to ma na won pa iyen le blue o le de france ti won blue de mi gan ru eh bi party eje meji marun lo ti danu la rolu e latana moju oni olo sanu ni tori pe kini o shock won ba kan bi igba ti shock aba se bi ti eyan ohun na leleyi o le de france ma yan phone o eh o won ti lo jam agba ko toju ti won lo lohun lo le mi ero e pako 2 by 0 ohun na ara ba nla iyen mo lori e ku ojumo e ku ojumo e ku ojumo mo ni gbogbo bi 13 boy kan ni splash 105.5 fm ile fun balaye gbe felele nilu ibadan ile baba akande gangan ile oba akande ti o pe meji lori eto ja won si royin ere idaraya lati ese kuku olede nigeria ile adulawo ati jakejadu agbaye oruko lowo bosin fun owuro otoni abin bola sadiq oke to gaje oke oke to plenty tunde olawo ale sex ni lo to eto ja won si aderunke adesola loruko temi olori sport olori royin ere idaraya ibadan kama vinga ti gangan eyin temi oni lojo ru yoba tun mo pe lojo anu lojo ti bi ba n pale a ni sinle lojo ti bi ba n pona a ni ri lona lase ledun mare o ti wa soju e ni kan kuje e ni gungi are e ni mayan phone o ya lo ni komo komo lo ni were were lo ni ki amosa e lo ni waran sasa e le wo wa ni kan ni bandore facebook splash 105.5 ibadan se ba tesikele tele mo bi nkan se lo nule agbara iyen laaro toni splash 105.5 ibadan e le wo wa nbe un e ferun gba yin sowo e mo gbagbe e fi gbagba france ati spain se te ro le yin na ba se oju yoyi si nko yin ti pe nla lakala ni abi iya yen o su ofe yin pe france ma je akoko niyan be fi gbagba igila ndi argentina o o le de england at argentina e mu prediction won e ju oju opo kan bandore facebook wa ta ni o darapo mo le de spain iyen la se kagba lale oni e o okay o to wa di pe ma lo sinu royin ni sansan e je lo soju opo ka se e bo sibe keta lati je star 347 star 1004 star 1 hash o na le fi ta lati je loju opo ka se star 347 star 1004 star 1 hash ohun le fi ma ta iyen lati je mo papo e fe sororo o fe gbe bebo e de bi abi abi wo gan o fe gbe yunu a inu e o fe gbe de be o wa wo pin bo lowo yen ti le ya to ti le sare o ti le sare cash out ori cash e ni mo bo o mo be star 347 star 1004 star 1 hash en to jori e ba wa wa labi odun 18 ko mo kan lu cash e o odun 18 soke ohun na lo le ta cash e ni tun le kan da mu e ma lo lori lo je jumana yin kan ga e o odun 18 soke ohun na lo le ta cash okay e je mu lati nuro yin to ni se pelu ele idaraya ori odan tori wipe awon mo le de nigeria won ko panu dije ere idaraya ori odan lo le de budapest ni bi ta ti ri udodi ohun uzurike ati chukwu ebuka enekwechi awon mejeji na ni won mo se dada iyen fun orilede nigeria iyen ninu dije ere daraya ori odan ele to waye iyan ni Budapest ni aya na o da ye pe podium finish ohun na lawon meleji ni won mu o le de Nigeria ninu idije ere daraya ori odan oni gba meter 200 meters ohun uturike ipo keta ohun na ni o pari si to da je pe re to ti sa to da ju lo sa ta wa yi fun rara re nu 20.18 seconds 20.18 seconds ohun na e ni seju aya eleyi to sa bo ti je wi pe Lega wind one local plus 0.4 meter square iyen fun arakunrin ohun o se dada be chukwebuka inekwechi ipo keta ohun na lohun na pare sunu rederaya short put o iyen fun olede Nigeria to de je wi pe 21.48 meters ohun na ni short put ele itoju o fi se dada iyen fun olede Nigeria okay ori odo na ni mo si wa tori wi pe oluwa to bi lo ba musan to bi express ohun na lo ti yoyo lati kopa o ni asekagba idije diamond league ele to ma aye iyan ni Brussels ni ojo kerin ati ojo karun osu kesan odun ta wa yi mo pe dije Diamond League o de se ntes waju e tun ma wa wa ni Brussels ohun na loluwa to bi lo ba musan asekagbe yo mo kopa nbe iyan ni ere daraya ori odun ere sisa ori odun ni fifo ologorun meter 100 meter hurdles ohun na ni to bi amusan ohun na ni o ti mo sare o olede Nigeria to de je wi pe ami meji din ni 28 points ohun na lo ti ni ni idije Diamond League mararun to ti kopa iyen ni sa ele ita wa yi gbogbo ami yi na ni won wa sipo to ma wo wi pe over points yo yo mo sare iyen elasekagba idije Diamond League to ma wa lojo kerin atojo karun osu kesan odun ta wa bo ba wa tun fi gba yo je Diamond League ele kerin ele ti to bi amusan eleyi ti o se kini o ti o gba be gbogbo awon to kuna ti mo ti yoyan o na lo je pe ajo tun se dara yo ri odun iyen jape daru agbaye won fita lawon se eleyi ti afemu ewe olede Nigeria won tesi waju inu se ribiribi won Billie Jean King Cup yi ere daraya bo lafi gba lori kan kere ni so e pe lopin ose eleyi ta lu tan yi olede Nigeria won soju ile adulawo lati yanyo lo kopa iyan ninu idije Billie Jean King Cup to de je pe won se dada lo lede Botswana bi ti qualifiers to tin lafani lati waye oyin lomo yen country oyin lomo omo yen ni oyin la to soju olede Nigeria amere meta solo na ni won to fi kokko fi aje ojugba won eleyi ti won kokko koju iyan ni day 2 to de pe isori eleketa African Group 3 ohun na olede Nigeria ohun na ni won wa oyin lomo atawon akegbe tan soju olede Nigeria na ni won fi aje olede Madagascar to de je wi pe awon mejeji won didun duya iyen fun alatako won meta sodo na ni won fi na won olede Nigeria won wa le waju isori ele ti won wa ni Billie Jean King Cup qualifiers fun eka ti ile adulawo okay e jan pada sere daraya ori odan ori favor ase eran tele re daraya yen to kiki e kan gba pe o fe lo mo sare yen fo olede Qatar sugbon ti Qatar pada mu ti o pada bo si olede Nigeria sa ti pada wa o ti je ko di mimo pe anise bi emi adirun ki olori sport ye so wi pe Commonwealth won ti se tan fo olede Nigeria tori gold marun mo ti kokko ko pa mo si bi kan oju mi oni boju mi oni bajo olohun mo boju mi je gold marun mo ti kokko ko fun ti mi Nigeria mi ti so e meda ta ma gba lapapo mo kokko bi 5 gold pa mo se gbe kan e go ase na wa nje odi mimo o nkin oro mi leyin pe ba won se wa team Nigeria ni Glasgow lolede Scotland won ti ri nkankan tori won ti mo awon omo oro mi won ma dawon eyan loro olohun gbo won a poro anybody lara ebi pedo poro se poro si France la omo punchline po amo olohun olohun lo le mi ero laaro yi bevo aseti ni won a poro anybody lara o iyen ni Scotland lori le de lui Glasgow lori de Scotland ibi ti dije Commonwealth o ti ma wa po mu gangan fun ara ohun ti se tan o ohun fori ohun kan samo ni iyen lowo yi won wa pe 100 meter ere daraya ori odan ologorun meter ati ere daraya gbagigbagi 400 meter race relay ohun na yo ti mo sojo olede Nigeria igbara di won lo lowo ni Aberdeen iyen lórílẹ̀-èdè Scotland bẹ́ẹ̀ àjọ tó ń ṣeré ìdárayá lápapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà olùdarí àgbà ọmọ Bukola Olọ́pàdé ó ti jẹ́ odi mímọ̀ pé wọ́n tó bá gba gold medal fún orílẹ̀-èdè Nàìjíríà nídìí Commonwealth ten lọ $3,000 in gold medal kan silver medal $2,000 ni ìwọ́n tó bá wá gba bronze medal $1,500 òun náà òun ló máa jẹ́ ṣẹwárí àwọn olùkọ́ni táwọn ọmọ wọn bá wá ṣe dáadáa ọmọ ẹ lọ ń jẹ gold jẹ silver ṣe jẹ bronze medal nídìí Commonwealth $5,000 òun ni bonus ilé tí wọn ti ṣèlérí wípé wọn máa fún wọn ẹlẹmọ gbà wípé tóbi amúsàn ní kọrin sọlá ajayi dúpẹ bukka ìnékòchi ni tó fi mọ fọláṣadé olúwàfẹmi ayọ ogun wọn pátá nílò ọmọṣojú orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje commonwealth ẹjẹ wa ṣe rí wálé sílùú ìbàdàn nípínlẹ̀ ọyọ kí n balẹ̀ síjọba ìbílẹ̀ akinyele nínú ìdíje honorable ọlálẹ́kan ahmed adékúnlé football competition mura nígbà 2027 òun náà ni wọn pè é gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìdíje ọ̀hún ó ti débi tó lápẹẹrẹ global fa wọ́n rí ìyàyé o níwájú alaraba fc àwọn yẹn digi àràbà sí wọn lọ́rùn ni àmì ayò kan sódò ni wọ́n fi nà wọ́n ó rẹ̀ pé aggregate wọn 2-1 ló padà jẹ́ torí global fc ló padà yan yọ ìyẹn sí ìpele kẹta sí àṣekágbá quarter final lẹ́nìí ní dédé aago mẹ́rin victory fc àti lágbèjẹ́ ọmọkójú ara wọn ẹ̀dùnbọ̀ adilọ́la wodin rofc àti ṣáṣá fc ọmọkójú ara wọn dédé aago mẹ́rin bákan náà ní pápá àṣeré tó wà agbègbè ṣáṣá nílùú ìbàdàn gẹ́gẹ́ bí olùkọ́ni adéníyí adémọ́lá kò gbàgede gẹ́gẹ́ bó ṣe ń jẹ́ kó di mímọ̀ ẹni tí ṣe alága ìgbìmọ̀ tó gbé ìdíje eré ìdárayá yìí tán gbé kalẹ̀ òun náà ló ń gbé sí mi létí nínú líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè nàìjíríà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayelsa united ìròyìn ti jẹ́ òdìmọ̀ pé ọlá òde yìí ọjọ́ 16 oṣù kejì ọdún tá a wà yìí òun náà ni wọ́n máa kéde olùkọ́ni tuntun fún ikọ̀ ọ̀hún torí prosperity boys aláwọn fẹ́ prosper o ní sáà tuntun líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè nàìjíríà 2026-27 àwọn sì ti bẹ̀rẹ̀ ètò gbogbo ètò ló ti tò láwọn àìpé ń pa sáà parí wọn kọ ní káwọn kan lọ́rọ́ kún lé náà pé gbogbo ẹ̀yìn ẹ̀jẹ̀ kí sáà tó kọjá ládùn fáwọn ẹ̀mọ lọ́ọ́lé wo ẹ̀bá àmọ́ jẹlé kúté ẹ̀sà àmọ́ lọ àmọ́ wọn ti jẹ́ òdì mímọ̀ pé wọ́n gba olùkọ́ni míì rẹ̀ ìṣe kí wọ́n kéde olùkọ́ni mi ìyẹn lọ́la aṣọ́lé ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà a máa sọ báṣọ́gẹ̀ òun náà lòun náà ti súnmọ́ àti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù better insurance ìyẹn nínú líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè nàìjíríà aṣọ́lé ọ̀hún ló fi gbà kan rí múlé ìyẹn fún wọn ṣùgbọ́n pẹ̀lú bí sáà tuntun bó ti ṣe fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó kúrò tóun náà wa iṣẹ́ ajé lọ ó wá greener pasture lọ ṣùgbọ́n ó jọ bí ẹni pé ní other side ibi tóun lọ yẹn grass yẹn ò green tó wa ti fẹ́ padà wá ìyẹn sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bẹ̀rẹ̀ ìṣọ́ra bẹ́ẹ̀ sì rí ẹnu níyà mi torí pé kátàkárà nínú líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè nàìjíríà ó fi scope ta lẹ́nu torí pé àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ń rí wọn tó ń lọ sáwọn ikọ̀ nílẹ̀ òkèèrè tí ó ṣe dáadáa ìyàn bá lọ sí ikọ̀ kan nílẹ̀ ní ẹ̀kalẹ̀ adúláwọ̀ ilẹ̀ òkèèrè náà abroad ni ó sàpọ̀n nàìjíríà ó kò nǹkan ó kò ń bí olọ kọ́ńtínẹ́ǹtì mi àbò kò nínú nàìjíríà ó bọ́ sí another country kátàkárà tó ta lẹ́nu àwọn kátàkárà tó nítumọ̀ òun náà ló wáyé ìyẹn fún wọn ókè àjọ tó ń sọ̀rọ̀ aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè nàìjíríà àjọ nff àwọn ni wọ́n ti jẹ́ òdì mímọ̀ tàǹdẹ̀ ti ṣe kìlọ̀kìlọ̀ ìyẹn fún gbogbo àwọn alákòóso nínú líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè nàìjíríà pé ẹ wò ó òun làwọn ń gbé sí yín létí yìí o sáà tuntun táwọn fẹ́ mú yìí ẹ bá ń gbọ́ kò fòṣì base one òun náà ni sáà 2026-2027 o òfin fíforúkọ sílẹ̀ ni gbogbo ìlànà táwọn bá ní ẹ tẹ̀lé gbogbo ẹ̀pátá ní kẹ́ ẹ tẹ̀lé o ẹni tí ò bá tẹ̀lé yóò jó tẹ̀sù mọ́lẹ̀ níwájú òfin yóò fi mú kàtó òfin kódà ní tí ò rí yóò kọjá pé ìyànjú làǹgbá níwájú òfin o àwọn ò ní fi bún anybody o torí pé àwọn míì business ní sáà tuntun líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó máa wáyé àjọ nff òun náà ni wọ́n jẹ́ òdì mímọ̀ ẹ̀sìn wọ́n wáyé pé fìkàgbàgbà àkọ́kọ́ nínú ìgbé orílẹ̀-èdè nàìjíríà ọjọ́ 27 sí ọjọ́ 29 oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ó láǹfààní láti wáyé ṣáájú ìdíje ìfẹ́ ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ táwọn obìnrin yẹn wafcon ikọ̀ super falcons orílẹ̀-èdè nàìjíríà ìròyìn ti jẹ́ kó di mímọ̀ pé lọ́jọ́ sátidé ní casablanca kàsàkàsà ó máa ṣẹlẹ̀ yóò máa mì ghana ó rí kéṣekéṣe orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè ghana wọ́n gba ìfigagbága ọlọ́rẹ̀sọ̀rẹ̀ ṣáájú ìfigagbága wọn àbí ṣáájú kí ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ ko to di po lanfani iyen lati bere igbaradi o tin lo lowo awon agbabolu tin denbu igbaradi iko super falcons ole nigeria awon agbabolu mewa ona na ti wa nle so e ko to ni pain ona ti dara po mo won lana eyin to towo bo we adeun to lo to kuro lati nuko agbabolu everton lobirin lo sunu ko inter milan iyen lobirin olukoni justin madugu ti je odi mimo ti pe awon mo un won gba afika gbogbo lore sore kan si orilede Ghana na de ma gba koju be olukoni ohun o wa nkale lasiko ti gbaradi won waye iyen ni ana ni state el abizauli iyen papa sere abizauli iyen ni lu casablanca o mu super falcons ni to idi ti mo si pe be ni pe ni wafcon to koja o gbo figa gbagba won patapata papa sere abizauli ohun na ni won ti gba na de se daada ago merin lojo saturday ifika gbagba nigeria ati olede Ghana olore sore emeri akishola si ti je odi mimo wipe awon ifika gbagba mi awon agbabolu mi ti won ba de won foruko won ta kile oni ko to su iko egbe agbabolu Fiorentina ni won ti muwe na ti mu oriwa na ti gbori wa na ti gborun wa wipe awon nife lati gbe tolu aroko dare Abdulkadir Adeoro baba kan wa ra le laro to ni
1: akojuma tokun ajun akojun gbarale
0: ikma to molara
2: akojuma tokun akojuma ra le
0: oda eje mu latori katakara awon agbabolu atodo country man city bere laro to ni iko egbe agbabolu Fiorentina pre-season squad iko egbe agbabolu Wolves leyin ti won ti lo si ti wenu mi to gbe ni pada seyin ninu league ile gese won ti lo si second division ko si tolu aroko dare lara awon agbabolu to ti o wa pelu won iyen fun sa tuntun iyen Wolves ama iko egbe agbabolu Fiorentina na ni won ti bori wa won ti fife han pe awon fe gbe tolu aroko dare o pe ko wa iyen si inu ko won bo te je pe adehun ayalo lawon te oko fe gbe 22 million euros o koko wa nle iyen na to de je pe oro o tin lo laarin Wolves ati Fiorentina to lo aroko dare bi sa re se lo ta se ro pe sa re o lo inu Wolves ohun ko lo se lo iyen fun won koda mi ro pe ni sa to koja oni gomi eje iyen fun won
1: koda gan ko ye bere fi ga waga fun iko wo fan ti won tra won ma gbe wole ni boya ku boya bi seju mewa ogun seju iseju medogun ka won na le ri ese ta bodu die na na ma saba gbe won wole ninu ko wo fan ti won tra ta ba si wo iko wo fan ti won ta so yi na ta ba wo iko Fiorentina emi ri pe o pe aroko dare idi ti mo we so be ni wi pe ta ba wo dada iko wo fan ti won da ni saba la keji league ile gesi na wa championship ba ese mo pe championship ta ba so iwo to ba lo championship ti o ba fi le pada wa ni sa keji o ye eleda lo be se sugbon iko Fiorentina iko fe lo to won se dada ni sa to koja sugbon won si
0: won si se ko kere won yato si Venezia
1: won ibole tumo ibole tumo lo lo bayi
0: won ga ni hang boy yen bi kan
1: ni won ya be won yato si Venezia boya last season Fiorentina gba ninu ni Europe na wa ni Europe na ni iko Fiorentina wa ni Europe so ele to tumo si pe ke se from fry pan to fire o kuro nu wo fan ti won dra o lo sinu ko Fiorentina o lo si be ni sugbon kan to kan be ni pe nje ni o ni playing time ninu ko Fiorentina to lo se ri auto ni pe ka to ki agbabolu ori iko egbe agbabolu auto ni pe ko ni playing time se playing time yen gangan ni yobe because ti o ba ri playing time to ba di pe akoko re ti to ti ojo tan
0: iru to lo aroko dare mo mo wo squad super eagles
1: eh elo to tun si wi pe ti o ba ti le wo first squad ko Fiorentina ti o gbe won tun gbe joko ni to fa ti super eagle ni wi pe wo fa ti wonder to wa won gbe wole ni ko yi bere fi gagbaga so e mo pa won kan yen na wa ti awon oluko ni to ba wa ta won na mo wo ma gba bolu ara gbe bo lo se se dada ninu ko to gba bolu fun loki okun sugbon to ba pe Fiorentina to lo ba ke aroko dare to ba ri bolu gbadada lore kore te pe to fe replace e fun boya won lagbaru kan to se lo to fe replace e fun emi ri pe igbese to da gba ni sugbon to ba je pe o tun fe lo mo joko bo se njoko ninu kan fa ti wonder de pe to ba ti ko abi 20 minutes abi 10 minutes na wa se mo gbe wole emi ni pe offer yen ko lo lagba odo temi o tori ere agbabolu ni pe ko debi kan ko de mo ri ballu gba to ba ri ball gba dada ni ko Fiorentina iko mi to se kan ninu ko ni orile de ta lo le ri iko AC Milan le ri Inter Milan le ri Juventus won le ri Napoli won le ri atamata se ni striker to ye pe gbo awon yen mo gbo awon ko gbo ballu won mo ndu ni so to ba ye pe mo ri playing time ni pe best offer o ni fun lati kuro ninu iko to lo
0: awon Lookman Gambe ati kari awon build up RB Leipzig lo si Atalanta
1: na bo se lo bo se lo e be pe won se lo grade by grade ni so la awon yen na to ba wo Victor Osimhen na e ja obi to na ti bere o ku oni o lo o lo kini o lo lille o lo eh ubog o lo kiri to ko ni po de inu ko ile to de so awon awon ko dare na ta na ba bere bi kan ton si ri bodu gba lore kore option to da gba oni fun won
3: okay ko to di pa lo soke lohun e je nsare jo eleyi mo ajo to nsi bo la lafa se gba yake jadu agbaye ajo fifa na ti je ko di mimo bi pe half time show mo gege bi mo je an pa ti soro oro yi yen ni bi ose to koja bi pe kini idije fe agbaye lo le di america lies half time show nbe ise ti won na ni ko si idije ta fe gbe kale super bowl ni nba ni ko je nba final o ma ni half time show ko si half time show ma wa so iru e na na fe se ni metlife stadium yen ni new jersey la se ka gba idije fe agbaye to de je wi pe awon ti won mo korin be latiri McDonald, Justin Bieber, Shakira, BTS, Burna Boy, Bakana, Gustavo, Dudumel ni gbo won pata, ohun na ni won ma wa nbe to fi mo Coldplay. Sugbon ibi to ro wa ni wipe iye iseju ile ti won ma lu. Won ni lodun to lodun 2022 idije fe yagbaye, in ti won lo half time won lo pon pada wa legba tan gba bala akoko tan, o n lo bi 2025 minutes. E mo pe normal time fun abala akoko 15 minutes ni. Sugbon o se se ki won gbe die pe ni laarin 25 minutes si 30 minutes gba ti won wo niyan ki half time show ko le lanfani iyen lati waye. Ta ba dojo oja ta ba lo ta ba pada de a wa soro lori ifikabaga na ifikabaga England at Argentina ele fe ron gba nsowo lojo po kan ba ndore Facebook wa splash 105.5 Ibadan be ifikabaga Argentina ati England kina ma gba yen ni ale oni e ma gba ojo po ka se eta lati je star 347 star 1004 star 1 hash ti a ba pada de a se ikuto e ja dagbo ku le pojo ta ba pada de jawon sentence waju e ku kale
4: splash FM 105

olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe yorùbá jọ lójú ohun ilẹ̀ yorùbá ń pè yín ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2024

0: ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè àyọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbàgbé. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ. Jinlẹ̀ fúnra.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate.

0: bẹ́ẹ̀ ni o ẹjẹ́ ká tún máa kíra wa wípé àkójúmọ́ a máa tún kó ojúmọ́ mọ̀. Ojúmọ́ aláyọ̀ òun náà ni tòní ọjọ́ kẹẹ̀dógún oṣù kejì ọdún 2026. Mo wọ̀ wípé ẹ mọ̀ rí ẹ̀rín nínú ọ̀rọ̀ mi nínú ohun mi ẹ mọ̀ rí ẹ̀rín bẹ́ẹ̀ torí pé inú mi dùn ayọ̀ mi kún. Gẹ́gẹ́ bí abiyamọ inú mi dùn ayọ̀ mi kún gidi gan. Kódà tí wọ́n bá fún mi láàyè kí n fi orí ètò yìí kí n fi sọ wípé tọ́ a ti rí àwọn akẹ́kọ̀ọ́ wa àti àwọn olùkọ́ wa a ti rí wọn gbà padà ẹ wò ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Adúpẹ́ o àdúpẹ́ pẹ́ òkun. Mo ń gbóhun gbogbo àwọn abiyamọ tòótọ́ àwọn abiyamọ àwọn apẹ̀jẹ̀mọ́dì àwọn tó yẹ pé wọ́n bá ti jí lóru tọ́kàn wọn lọ sọ́dọ̀ àwọn ọmọ yìí wọn ò ní lè sùn mọ́ àdúrà náà ni wọ́n ń gbà. Mo fi ètò yìí mo fi sọ orí wọn wípé àní rírú ẹ̀ mọ́ mo sì tún gbóhun wọn sọ̀rọ̀ mo ní wípé adúpẹ́ lọ́wọ́ àwọn àjọ elétò ààbò ìjọba látòkè ìjọba ìpínlẹ̀ àti gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí bí àwọn ọmọ yìí bí wọ́n ṣe rí ìdáǹde wọn gbà. Gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ tí a fi ètò yìí tí a fi sọ orí àwọn obìnrin àní wípé ẹ ṣe o a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí wípé ọlọ́run yìí nìkan náà ló jẹ́ ó ṣe é ṣe. Orí pé tá a bá ń gbọ́ ọ̀rọ̀ tí arábìnrin Rachel Alamu mama principal tá a bá ń gbọ́ ọ̀rọ̀ tí ìyá yìí ń sọ òun náà kàn ṣáà ń sọ ni wípé ẹ wo a ṣáà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí wípé ọlọ́run nìkan ló ní gbogbo ọpẹ́. Wọ́n ní ajá tó lọ sílé ẹkùn tó bọ̀ ó yẹ ká mọ́ kí kú ewu ni o. Ojú àwọn ìyá yìí rí ojú àwọn bàbá yìí rí ojú àwọn ọmọ yìí rí tó. Ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé a rí wọn láyọ̀ àti ní àlàáfíà. Ṣùgbọ́n ó kù báyìí òun náà ni ìbọn rò ẹ dákun ẹ̀yin ìjọba wa. Àti lókè àti nílé àti láàrin ẹ má jẹ́ ká gbàgbé wípé ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ wa ó ṣe pàtàkì. Àwọn àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọdé gbogbo àwọn ohun tó bá jẹ́ ẹ̀tọ́ eléyìí tó yẹ ká béèrè fún àwọn ọmọ yìí ẹ dákun ẹ mọ̀ sọ àwọn ìjọba wa ẹ mọ̀ sọ wọ́n jì. Gbogbo àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn ajàfẹ́tọ̀ ọmọdé ẹ dákun ẹ jẹ́ ká dìde ká sọ ìjọba jí wọ́n lè ti sùn gbà mí ojúṣe wa náà ni láti máa sin wọn nígbẹ́rẹ́ ìpàkọ́. Eléyìí tó bá yẹ kó ṣe ẹ jẹ́ ká pè wọ́n eléyìí tí wọ́n bá ti ṣe tí ò tíì tó ẹ jẹ́ ká yìn wọ́n ká tún béèrè fún kó lè jẹ́ ṣíṣe ní kíkún. Bákan náà ni mo sì ń rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àsìkò tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò nǹkan ẹyọkan tá a nílò òun náà ni ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ láti jọ ṣiṣẹ́. Wọ́n ní ètò ààbò kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan o kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan rárá ojúṣe gbogbo wa ni. Àjọ kan wà táwa tẹ̀ mọ́ pè ní ààbò ara ẹni làbò òlú ẹ tẹ̀ bíbélẹ̀ rè pé kí ló dé tí yorùbá fi ń pè bẹ́ẹ̀ nítorí pé ohun tí ètò ààbò tó túmọ̀ sí gangan òun nu ààbò ara ẹni òun làbò ìlú. Tó o bá wo àyíká rẹ tó rí wípé kí lẹni yìí tó ń rìn lọ tó ń rìn bọ̀ yìí kí ló ń ṣe ládùúgbò mi. Tẹ́ni tó wà nílé kejì náà tóun náà wò wípé ìgbà wo náà gbé kinní yìí síwájú mi ń bì yìí. Tẹ́ni tó wà nílé kẹta náà torí pé ẹ wo mo mọ̀ ń kíyèsí lágbájá bó ṣe ń lọ torí wípé ìwọ ń rò wípé ẹni yìí lè ṣe mí ní ṣùtá ó lè ṣe mí léṣù. Ó ń wò wípé kinní tí wọ́n ṣùrú gúdú tó wà níwájú mi tó kàn ṣàdédé wà ń bẹ̀ tí mi ò bá ṣọ́ra bó bá búgbà mú ńkọ́. Torí ẹ̀ náà ṣe ń sọ pé ààbò ara ẹni làbò òlú. Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní kẹ́fì àwọn nǹkan báyìí tá à ń pe àwọn tí a fi sí agbọmi ètò ààbò ẹ rí wípé ètò ààbò tá à ń béèrè yìí yóò fi ẹsẹ̀ múlẹ̀ ní tòótọ́. Mo kí yín káàbọ̀ sórí ètò ìlúbìnrin lónìí ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM kó tó di wípé a lọ sínú ètò gangan nípa ohun tí a fẹ́ sọ. Mo ti sọ mo ní wípé àwa gbogbo ìgbà mo rántí wípé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ wáyé bi iseju mewa ni mo fi sile ti mo fi soro ti mo pe akiyesi ijoba mo pe akiyesi awon ajo eleto abo awon ile eko awa iya awon ajo lorisirisi ko wa ni da ko di wipe a ori ara ti tu won won le dupe won le soro won le segba gbogbo e na la se gbogbo e na la nso a ni dake tori pe ise ti agbele awa lowo gege bi soro soro ohun na ni lati ma je bi agbenuso fun awon araalu ati lati ma ke si ijoba nibi to ba ku die ka to si ibi to ma ti se daada na awo so fun wo wipe won se daada be ni sugbon oku ni bon ro gege bi mo se so edakun a si pe akiyesi ijoba wipe awon oluko yi ti won ti gba ominira yi edako e ma je ka fi won sile ni awon nikan gbogbo awon ohun to ba se pataki julo nipa eto ilera won e je ka gbe igbese e je ka toju won e je ka ran won lowo e je ka pese itoju fun won e jo nitori olohun e je ka se ise yi ni ase pe bo se to ati bo se ye igba ti won fi oro wa awon arabirin lenu wo lana bi mo se nwo lori mo ma wo mo pe ah awon eni yi won si ni lo itoju to lagbara o be na ni awon omo na bo se ti le je wipe won ti jowo gbogbo won tan oku awon bi mejo nile wosan eleyi ta si mo wipe awon ti won wa ni agbonmi nipa ti ilera won won ba wa se itoju won daada ayinyin aluyin logo enu wipe e se eku ise takun takun awa na si re ta adake awa na kira wa wipe aku ise tori wipe ohun kan nipa ise yi ti opolopo mo ni wipe o ni se pelu opolo ti wa na eri opolopo awon iroyin ta nka un ni iroyin gba nko gbi ni awon iroyin isele iwa odaran ati orisirisi o ni ipa to nko nipa ti irori nipa ti opolo ti wa na sugbon o ise ta wa gba ni ta yan laayo ni a ni so pe titori eleyi ka mo sise wa bo se to ati bo se ye eyin le wo wa ti awon omo yi wa ni igbekun to je wipe ojojumo la n soro nipa e ki a wa ri wipe ohun ta n bere lojojumo yi o wa wa se imuse e koko wo itura te loyibo n pe ni relief eleyi ti o mu ba wa na wipe ah ati edupe adupe wipe a ni soro nipa iroyin ibanuje imo eleyi to tu wa lara ohun na ni a ma so bakan na ni mo fe pe akiyesi gbogbo awon mo orilede Nigeria ohun ni wipe ki lo de to je wipe awon iroyin la bi la mo tete nigbagbo ninu e eleyi to ba je daada a ki tete nigbagbo ninu e eleyi o je ohun kan ti o ku die ka to fun wa lorilede loto awon loselu le ti jawa kule ijoba oniruru ti le jawa kule sugbon awon kankan wa to je wipe nigba ta ba nigbagbo lori e e ma je ka tanra wa yun lo so fun wa wipe a le nigbagbo wipe orilede wa yo si da a le nigbagbo wipe ohun rere kan o le wa se orilede yi mo ro ti pe igba ti won ji awon omo yi ko opolopo ibere a bere bi igba ti a ri won gba pada oju se wa ni lati bere o oju se wa ni lati wa idi nkan daada wipe o da kilo eti nkan ri bayi kilo eti le se bayi kilo eti le se bayi sugbon o fi sapa kan ju ibi kan lo o fi sapa kan ju ibi nigba ti daada yen ba sele o ma wa nda bi eni wipe a te fe ki daada nkan ko sele bo se ma ri gelenu pe a ti e fe elomi nkan bi eni wipe ka gbo wipe ati padanu gbogbo awon omo yi sinu igbekun ni tabi ka gbo wipe bi mewa ninu won lo mo ti ku bi iye bayi ninu won lo ti ku opolopo lo so pe awon mo yo ru bi pe ki won mo wo won tete kan mo wo won bayi omo te mo bo se ri ngba ti won ko won wonu igbo awon iya won lo le so pe omo mi ti ru abi sa check weight won kan to lo ni a mo won a da won mo looto sugbon eyin te ba ri awon omo yi loju ko loju ton se pe nu foran lati ri won e bu si ekun wi pe ha omo lo ti joro bayi bo te ti le je wipe a mo bi won se ri nigba ti won ko won awon bere yi se pataki looto sugbon nigba ti nkan rere na ba sele si wa e ti e je ka dupe ka mo wipe ah looto kini kan mo tun fe mo pe akiyesi wa si e je ka ran ti awon ti won ma nwa ni oju ogun yi e awon osise ologun awon olopa amotekun civil defense awon de awon vigilante gbogbo won nje te ran ti wipe opolopo won won fi awon iyawo won fi awon omo sile ije mo wipe awon ta padanu latara wipe a fe gba awon omo yi idile kan na wa ninu ibanu je se mo ni awon mi to you want to fi yawo ti won na sile won ti fi omo won sile latara wipe won fe kinu ti wa dun ariwo ta npa won fe ki adura ta ngba ko wa si imuse olohun nlo won lati je ki adura wa ki o wa si imuse ija ti e wo gege bi omo orilede Nigeria wipe e te je ka wa na dedicate ojo kan ka fi dupe lowo awon osise ologun le wa ka te fi ranti awon yato si awon ayajo tan fi sile fun awon eni yi ka te fi ranti won ka panupo ka te menu kuro wipe ah o ku die ka to won se dada won se gba won sawo ka te fi mo riri ise takuntakun ti won se a te wa ni so eleyi mo rara rara e je ka tun ero wa pa nigba ti awon nkan bayi ba nsele e je ka wa ninu isokan ka gbadura ka kesa awon to ye ka kesi kolukaluku na se ojuse re ohun ta ba ye ka fi to awon eleto aboleti e je ka fi to won leti ibi to ba ye ka pe akiyesi won si ko dipo o se wipe igba to ba sele ton la se wa ma pariwo wipe ah awon opo osise awon sojo osise civil defense osise amoteku kiri ko igba ka wo ko eleran aran lawon na awon na lebi won lomo won ni yawo won ni iya won ni baba awon tawo o fe padanu yen awon padanu won awon yawo won padanu won awon omo won na won kan gbo wipe adadi mi ti lo si bi ise oku elomi ni won gbe wa won kan pe yawo e ni wipe o ti sun soju ogun eje ki a tu ero wa pa keke bi omo orilede Nigeria e dakun opolopo awon iyawo lo ti di opo latara wipe won fun ofe ki awa di alai lomo laye mo won ofe ki awa di opo ni okunrin ati ni obirin lekan si mo dupe lowo awon ti won sise ribiribi lati je ki erin ki o tun pa eke wa lekan si a si se ladura fun awon ti won padanu eyan won na eledumare aba wa duro ti won a duro ti ile won a duro ti awon omo won ati ona won gbogbo ohun ti won ba dawole yo yori si rere lase eledumare e je ka lo soju de oja nigba ta ba pada de ka wa bo sinu eto ilubirin gangan e ku kale
1: Flash FM 105.5
2: Sade, ki lo ni si lanan ni do mi se wakunrin tabi re bayi?
3: Mo n ko awa koko indomi mi jo ni o. Mo fe je ebun la kan.
2: Ebun la ke, se be na ni?
3: Be ni o. Nipa kiko akoko orisi mewa ototo to wa ninu nylon indomi. Enikeni le di elebun nla.
2: Mo n lo le ni o. Mo fe bere si ni ma ko awa koko indomi semi na ojo.
4: Looto ni o. Ma se je ki ipolowo ma indomi moment yi koja re lo. Ko awon akoko orisi mewa jo ki o si ni anfani lati je awon ebun la ya fun ya fun. Lo si www.indomi.ng/myindomimoment.
5: Be prepared for global opportunities.
6: Study at Trinity University, Yaba, Lagos.
5: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
6: We equipped you with skills the world demands.
5: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
6: cybersecurity, computer science, accounting, economics, marketing,
5: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760
6: Trinity University, building on the rock.

0: me ṣe àtún ti dé o.
1: Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn ìgbàlà ìgbékalẹ̀ ẹnu iṣẹ́ ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn international conference center ní fásitì ìbàdàn ní ọjọ́ kẹrìnlélógún friday àti ọjọ́ karùndínlọ́gbọ̀n saturday oṣù keje ní o ní déédé aago mẹ́jọ àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08134 77 3145 lẹ́ẹ̀kan sí 08134 77 3145 máa bọ̀ fún ìyípadà.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ẹ ṣe o
1: ajabọ awọn ọmọ wa ṣe ọlọrun ba gba pada o
0: adupe o adupe o ẹ ṣe o gan
1: lori ọrọ olumọ iwa ni orukọ mi
0: okay lati
1: do ni ibadan
0: o da
1: yeah nkan ti mo kan fẹ sọ ni pe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe sọ ṣé àwọn tó ní èrò yẹn wọ́n rí àgbékalẹ̀ yẹn nínú ìtọ́ni àbí ìkọ̀nì ọlọ́run ni ṣé wọ́n rí àpẹẹrẹ gẹ́gẹ́ bí èmi onígbàgbọ́ ni bí ṣé wọ́n rí àpẹẹrẹ kankan báyẹn nínú bíbélì tó bá jẹ́ kírísítẹ̀n ni wọ́n ṣo èyí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ yìí pé ọ̀nà kan wà tó dà mí pé tó dára pé ṣùgbọ́n òpin ìparun
0: ni
1: ẹ̀bùn ni wọ́n ti rí ọgbọ́n yẹn lélòónú àwọn bàbá ńlá wọn àtijọ́ ńlá ńlá wa ló ní èrò yẹn tó bá pé èrò yẹn ni mélòónú wa ló máa
0: wá sáyé
1: ta ló mọ̀lá ọlọ́run nìkan ló mọ̀lá kíni ṣé wọ́n á sọ nígbà tí àwọn bá rò báyẹn tó máa rò báyẹn àwọn ọmọ tí àwọn tí àwọn ọmọ tó ẹ pé wọn láìrò tẹlẹ bàbá dédé kú ìyá ti dé kú kí ni ṣé nùsà òkú wọn rí òkè kan wo bí ìgbésí ayé ọmọ ṣe máa rí ọlọrun nìkan ló mọla nípa pé a fẹ ṣègbéyàwó a fẹ gbádùn ara wa ṣé wọn ti ní ìrírí ìgbádùn ṣáájú ìlò ṣáájú kan tó máa rìn ni
0: wọn
1: fi mọ pé àwọn ọmọ adùn ìgbádùn ṣáájú kan tó máa rìn ni tí ìbáyé pé bóyá àwọn tó ti ń ṣe ètò wù wọn tó lòdì sí àgbékalẹ ọrọ ọlọrun so káyìn nìkan kan máa gbọn jura ẹ lọ ọlọrun ló mọ la ọrọ ọlọrun sọ fún pé nínú ìwé éfésù nínú ìwé oníwàásù ó ní pé ohun gbogbo ni a ti dáradára fún àkókò rẹ ìgbà ìpọ́njú ìgbà ayọ̀ ìgbà ìtùnú ta ni ẹ onítàn nílé ayé yìí tí ò la àkókò làálàá kan yàtọ̀ ṣe nípa owó nìkan ni làálàá wa
0: bẹẹni
1: so olúwa máa ràn wá lọ kí
0: a máa rí ìdímú ẹṣẹ
1: ọkàn sọ fún wa nínú rẹ pé
0: ẹṣẹ ẹlẹmọ bínú torí pásíkò wa ti lọ eléyìí tẹ fi bá wa sọ parí gangan ni mo láìkì jù wípé kò ń ṣe nípa ìlówó nìkan òun ni làálàá ṣùgbọ́n ẹ má bínú ẹ̀yà ara lé torí wípé a ní iṣẹ́ kan pàtàkì láti sáré jẹ báyìí èyí tó ń sọ fún wa wípé ètò yìí á mú wa sópin báyìí ẹ má bínú ó tún di jọ́ mẹ́jọ tá a sì jọ máa pàdé lórí ètò ìlúbìnrin títí dìgbà náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ amojú ẹ̀rọ mi tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tájọ́ ṣètò Bímbọ Sadiq àti Olúwatóbilọ́ba Balógun Tèmílàdé Àlòkò àti àdúrà gbè mí àjọṣe náà ni Tèmílàdé Àlòkò lórúkọ ti tèmi ó ti jọ́ mẹ́jọ tá a tún máa pàdé ó dàbọ̀.

0: mọ̀ wípé wọ́n ní Mọ̀jàlá ní bá wọn sọ fún ará ilé wípé pápá ti ń jó nínú igbó ntẹ gbọ́n ni wọ́n ń pè Mọ̀jàlá tí ń ṣe atọ́kùn tí a sọ lónìí bẹ́ẹ̀ sì ti ń gbọ́n a fẹ́ sọ̀rọ̀ nípa Ayan Agalu Festival àjọyọ̀ Ayan Agalu ńlá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ Olúwa ṣeun lórúkọ tèmi wọ́n lé aburú mákù mbẹ lórí ètò yìí lónìí ẹ káàbọ̀ ẹ sì kú ilé ìwé
1: ẹ ṣeun bá mi.
0: Àlàáfíà làbà yín o.
1: Àlàáfíà ni.
0: Àlàáfíà lẹ́yìn náà sì dẹ́yìn.
1: Àdúpẹ́.
0: Ọ̀dà ó ibi tí èmi ká tó bọ́rọ̀ sí ọ̀rọ̀ Ayan Agalu Festival ńgbà ẹ̀dá akọ yín o èyí mo ti sọ kúlúkúlú nu ọkàn mi ṣé èèyàn kan bẹ tí ò ní kú ni.
1: Kì í ṣe kí bọ́yé èèyàn ò ní padà kú náà ṣùgbọ́n èèyàn ò fojú kúrí mọ̀ bó.
0: Kó tó di pé
1: ó padà wá kú. Bí kò di fà mí ń fà ọwọ́ ẹni lẹ́mi lọ́wọ́ padà wá já mọ́.
0: Ọkọ̀ ńlágbára ọkọ̀ ńlágbára ọ̀dà ẹ jẹ́ ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ká má pòpò lọ lé olóró ẹyin Ayan Agalu Festival kí ni tó dálé lórí gangan.
1: Ẹ ṣeun bá mi bàbá gbàgbé bàbá rántí bàbá rántí bàbá gbàgbé á rántí pé bàbá onílù ni Ayan Agalu. Àwọn iléeṣẹ́ àjọyọ̀ ni wọ́n wá wò wípé gẹ́gẹ́ bí ojúṣe àwọn látìgbà tó ti pẹ́ sẹ́yìn láti mọ ṣe ìrántí àwọn ẹni ńlá tó ti rékọjá lọ àti pé ní pàápàá láti mọ fi gbé àṣà àti ṣe yorùbá lárugẹ òní wọn yẹ ṣe ìpékalẹ ti ọdún yìí láti fi ṣe ìrántí Ayan Agalu.
0: Ìtàn pé kò sí tí ó wà láyé yìí tí ò ní dì í ìdí ẹ̀ ni wípé a fẹ́ ṣe àjọyọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ká sì ṣe ìrántí
1: ẹni ńlá tó rékọjá lọ
0: Ayan Agalu gangan
1: ká tún wá ṣe ìgbélárugẹ àṣà àti ṣe yorùbá
0: ká ṣe ìgbélárugẹ àṣà àti. Ọjọ́ wo ni ètò ìfẹ́ wáyé gangan?
1: Ẹ ṣeun bá mi ọjọ́ kẹtàlélógún àti kẹrìnlélógún inú oṣù tá a wà yìí ni.
0: Ọjọ́ kẹtàlélógún àti kẹrìnlélógún níbo ni ó ti wáyé?
1: Nílùú Iléèfẹ́ ni bá mi.
0: Iléèfẹ́ la ń lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Orírun.
1: Bàbá wa ò ní Iléèfẹ́ gan ni wọ́n ṣe olùgbàlejò àgbà fún ètò ọ̀hún.
0: Àwọn nǹkan wo ni a wà àwọn nǹkan wo la lè pè ní àkóónú ètò yìí tí a mọ̀ rí ńbẹ̀ àwọn nǹkan wo láàrí ńbẹ tí yóò jẹ́ nǹkan àmúyẹ.
1: Ẹ ṣeun bá mi yàtọ̀ fún pé a ní àwọn tí wọ́n ti làmìlaaka nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò pàápàá jùlọ nídìí ọ̀nà tó ní í ṣe pẹ̀lú ìgbélárugẹ àti àṣà àti ṣe yorùbá a ní wọn níkàlẹ̀ lọ́jọ́ náà a tún wá fi ààyè gba ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe àfihàn àṣà tàbí tó bá fẹ́ ṣe àfihàn ẹ̀bùn kan tàbí míì tó ní
0: lójúnà irú àwọn ẹ̀bùn wo ni bíi péyàn lè kéwì
1: bíi ká pé èèyàn kéwì èèyàn ń kọrin èèyàn ń jó gbogbo ẹ̀ nílànà ti yorùbá ni òkè ṣe tàkà súfè
0: o. Gbogbo ohun tí ó bá jẹmọ́ pé à ń fi ẹ̀bùn èèyàn hàn lójú
1: yorùbá
0: àti
1: yorùbá lárugẹ kí wọn máa bọ
0: èèyàn wá lè jó.
1: Bẹ́ẹ̀ni
0: olú ọmọbìnrin tó wà wájú wa ó lè jó.
1: Ẹni bá lè jó bàtà tó lè lu bàtà ohunkóhun téèyàn bá rí ó lè ṣe láti fi gbàṣà yorùbá lárugẹ kọmọ bọ ẹbùn bẹ fún tàn gan.
0: Ẹbùn wà irú àwọn ẹbùn wo ni.
1: Àwọn ẹbùn ọ̀hún ti wà ní ẹlẹ́jẹ̀ wọn tá a ti pèsè rẹ̀ ẹlẹ̀
0: ẹyin
1: ọba jáwé olúborí
0: tó bá dá lójú òun lè fẹ́ bùn rẹ̀ hàn ibo gangan ni ó ti wà wáyé nílé ìfẹ́
1: apamọ́ ó bẹ̀rẹ̀ láti àárọ̀ náà ni ṣe mọ̀ pé ẹni ọba ń pérò ìyàwó àwòrán ó sì nílé tí ó gba ọwọ́ ó sì ni a tún ti wá ṣe ìpèsè ètò ààbò tọmọyán lórí
0: àwọn
1: tí wọ́n ń bọ̀ fún ààbò àmì àti dúkìá àti gbogbo tó ní ṣe pẹ̀lú tí wọ́n bá kó wá kí wọ́n fọkàn balẹ̀.
0: Oni ta bá ta tọ̀ ni déyìn ò bá sì tọ̀ wọn ni yóò dẹrun nídìí ayé àgbàlagbà lẹ sọ bẹ́ẹ̀. Ìtumọ̀ mẹ́fà yọ ni wípé àwọn àgbàlagbà tí wọ́n ti làmìlaka nínú tó sì ṣàṣeyọrí nínú èdè àti àṣà yorùbá wo ni mo lè wò pé tí n bá gbó kọ wọn inú mi ò dùn láti wà bẹ.
1: ẹ ṣeun bó tilẹ̀ jẹ́ pé n ò rí ìyọ̀ǹda gbà lórí orúkọ dídá ṣùgbọ́n èyí tí mo mọ̀ ni wípé àwọn tí wọ́n ti làmìlaka nínú ìgbélárugẹ àṣà àwọn iṣẹ yorùbá wọn wà ń bẹ ìjọba
0: wọn wà ń kalẹ lọjọ náà tí a bá débẹ a rí wọn tí a sì lè bá wọn
1: ọdà
0: kí ni yóò mú mi fẹ lọ ọbẹ.
1: Ohun tí yóò mú mi fẹ lọ ọbẹ ni wípé àkọkọ ná ìgbélárugẹ àṣà àwọn iṣẹ yorùbá gẹgẹ bí ọmọ yorùbá ojúlówó
0: ọmọ yorùbá tata.
1: Àwọn iléeṣẹ àjọyọ̀ sì rèé kì í ṣe wípé bóyá ọ̀rọ̀ yorùbá nìkan ni wọ́n ń ṣe o bẹ́ẹ̀ ṣe gbọ́ pé wọ́n ṣe Ayan Agalu lọ́dún yìí ńgbọ́ ọbadan tún ti ń bọ̀ ó lè jẹ́ ọ̀dọ̀ àwọn igbó lọ́hùn lẹ́gbọ́ pé wọ́n ń ṣe kinní kan ṣukuma ńgbọ́ ọba tún di ọdún ọ̀hún ẹ lè gbọ́ pé wọ́n wà nílẹ̀ kànú rí àwọn ọmọ ẹgbẹ́ àṣà àti ìṣe lárugẹ ni.
0: Ẹ já sọ̀rọ̀ nípa Ayan Agalu tá la Ayan Agalu gan.
1: Ayangalu itan je ko ye wa bi pe ohun ni ori re ni itan ilu lilu ti ko bere. Nti tan je oye anu fun di eyi se mo wi pe oro ba le aditan.
0: Ben.
1: Ohun ta ba yi se loni itan ni ma da lola. Fun di eyi nti o je ki awon le se wa no se agbe kale ati mo ran ti re na nu.
0: Se omo so pe awon ile kan wa ti je pe ile ayan ni won. En ti ba te ba so mo dile ayan so tun le o le dayan agalu o le mo lulu
1: laye odi oni gbo nkan lo ti ni kiko eni won obi nle soro soro gan o fe ma soro bayi gbo nkan ti ni kiko nti en ba ti le ko eyan te eyan ti le mo emi ro pe ko sen ti o le ko
0: sen ti o le mo
1: sen ti o le ko
0: iru awon oluwo ni ka mo re ti ko a ri nbe lo
1: gbo olu ni o
0: gbo olu
1: gbo olu patapata a ri gangan ari yalu ari bata ari dodun ari omele gbogbo eni o wa nbe ni se pe
0: o wa leyin lu
1: e mo pe ipate asa ni ewe ale mi an lu bi ewe ale mi an lu
0: da we fo yin na ni bi pe eyin ayan agalu festival yo mo wa yin le fe abi be ko
1: beni ba
0: ni ojo de le
1: ko ojo ketalelogun ati kanlelogun nu ta wa yi
0: ni yo mo waye a je so pe ko sen ti o le wa se te eyan ba ti wa odun mejidilogun o le wa na
1: se bi won pe alejo to nto mo eleyin en ti o ba ti ipo mo odun merinlelogun te wi hun enikan ni o mu wa gbogbo e lati mo nipa asa ti se yoruba na ni
0: awon asawo leyin ro pe ati ti sonu ti a fi be ran ti mo
1: gbogbo nkan la fe sonu tan won yo paro fun yoruba mi ani mo dele ifo pa mo njo kan mo lo re se atunse si nkan kan to sele ni inu apo asun mi mo ba n ba eyi ti an fi le ibe soro ni ba n koju si keje re keje sawon ogbe ebo ni mo ni ko mi
0: n so le ebo
1: yoruba ni wo emi yoruba mo wa n so ede ara wa si o iwo n koju si keje egbe sawon ogbe ebo ni oba ko mi ni o n so fun keje e le ebo pe se emi ogbe ebo ni ko mi fun di eyi
0: won ti wa ri
1: won ti sonu keje ato pe won wa sonu nikan won ba n ri bi eni ti o kaju osun lati de eyan
0: e
1: ba n so ede
0: se ba ti se ebo
1: so won a gbe ebo ni
0: ti won awon agbara kan na so wi pe en to ba so ile nu
1: e o sa po ya ko
0: en to ba so se nu
1: gba
0: po ebi korun
1: o gba po ebi korun ni be ni awo wa fe kiru nkan ba won osele mo ide e ba do ile ede awon china lon ni ti sin ko eyi ti n se to ti gbaju gbaja lorin lori bolu alafese gba ke se ko gbede gesi ede won le di gbogbo n to ti lagbaye fun di eyi ko sin teyin o le da a pe e ma gbede mi sugbe ma foju meri ati se yoruba
0: ka ma so nu
1: e ka ma so nu ka ma so yoruba n bi kankan ma ke mo ti e le se ibo wa ko wa
0: yo je ma duro yin na dori mo wi pe nde gbe lowo
1: keleri
0: ke ko wa foju tembe
1: gani ko wa foju tembe lu re
0: ko boju mu
1: ko boju mu ba
0: ta ba yo ni party ede igan wa to te tu mo dun mi kikini kikini ni awujo ni le yoruba agbo wi pe eyo te kiyan oni ba se ki orisirisi eyan ati ise ton ba nse ati ti won ba se oworopo awon omo wa ta n bi lode oni ni won mo ba tete n ki eyan gan
1: ohun naa lo fi je bi pe se ri pupo ninu awon ti won dagba na ti won pada n dobi e mo pe a fi be dagba po ta fi n dobi nisin fun di eyi opolopo n to ye ka ko awa gan o lanfani ati ko idi e ni awon ile ise won yi fi wa ti won se igbelaruge asa ati se tori e le fi bere pe lekan pe eni ti o ba ti toju bo so le wa won le mu wa o na o wa foju lo nje iriri mo le gbagbe si ni yo le ma ran ti pe nti mo ko lodun ire o to ba tun dodun mi ti a tun sagbe kale n tojo mo be yo tun fi le i ma ri o mo le kun si
0: kiri yato nnu asa ati esin nile yoruba tori je pe tawon eyan wa ba gbo pe a soro nipa asa elomi mo ro pe esin ni won soro nipa re
1: ko ye won ni seri ati esin abalaye ati gbogbo n to ku papata ko papo ma sa na papo nkan ni fe fi gbogbo enu soro nitori abe iwa nkan je ni gbogbo esin asa ohun abini bini be ba n so pe esin kan o da awon ti won je nbe oni gba te ba parun ki won o mo je o dabi emi ti mo n je nla na ti yoruba nisin ni ke wa mo pe enikan be ba fenu tembelu yoruba yato mo pe yo dun mi pe mo jo mo yoruba yo to wa dun mi pe ti mo fin jeun le n ba je iwa nkan je lesin abinibi lasa
0: abinibi
1: gbogbo esin ni wa nkan je gbogbo esin
2: na atabalaye wa ti gbogbo yoku e igba nkan je ni
0: o le mo pe pe o to ni pe
2: o ni inu wa adun ki nfenu tembelu ruin ti an tin je bi
0: emi ro po toro le nso ni
2: o toro na o toro edun I me koro na ni
0: mm awon yin ti fe gbo toro
2: awon o ni le gbo
0: e ja pa ibi ta tin bo awon fi da wa ti le un ta fe se ayan galu festival yi e la fe gba saga ni a ti fe gbe gbogbo n to be je mo oro yoruba
1: a fe lu yoruba
0: be ni ni ilu wo ni tin sele ka won ti ba se ngo
1: wa ilu le fe ni le kan se ba mi be
0: ni
1: baba wa o jaja ni o si gba wa lalejo kabiyesi oni le fe
0: ojo oni o waye gan
1: ojo 23 ati 24 osu ta wa ni ojo meji ni o fi waye
0: ojo meji ni
1: le kan si ayi si seto abo emi ati dukia sile to bi je pe koni sinu fu aya funfun enikeni ti ba nbo
0: e je ki mo dupe lowo gbeni wale aburu maku
1: e seun ba mi
0: e ki le to fa won eyan wa ti won fe wa bi omo bin ten wo lo kan e so fun pe ko wa e fi de so fun pe o gbodo wa nbe
1: oda to eyin alara wa ni lokolodo leyin oji pa pa julo iya wa e wa eyin na a mo pe gbon ni a ki pe go eni o ba si ko to po won ni pe bi ologbon nu aye pe si iru won ni mo pe gbon jinjin ni bi eni ojoramu eyin na e wa apero asa ati se ati gbe laruge en to ni se pelu yoruba lanse eyan si mo keko meko ni e ba tun wa e te ba tun ko lodun yi eyin na o tun le mo fi kelomi
0: se ko wa nbe bi lecture se yo wa nbe bi eko ton pe ni pe
2: eko in gbogbo n teyan o ba ti mo laye ite eyan ri eko ni en ti o gba won oro kan ri ti en so leti e won ti ko nu
0: o ti kekoko
2: o gba won ide ge si ta fi yen fanda loni tan kan fi so ra won do ge ba na gbon bi kan ni en se bi eni kan mo ge si ni
0: so bi amo
2: ko wa na en ko wa eko ni
0: a si ko yo ba
2: e no ai mi ge gbede ge si yen kan so ni
0: ebinu
2: ya keje ke mo lo ile eko osugbe mo ma gbo ti mo bi mo si meti mi si gbo
0: e si le so
2: e won le so gbe ni so
0: e fe so
2: e ni so
0: iyen no pe protest ora wale aburumaku inu mi dupo lori yi lori
1: kabi yi o si ba ni
0: a dupe lowo yin oluwa se lo ko temi ayangalu festival o nbo dede
1: e seun

0: ni wọn lo mind game yẹn ni o àbí ká sọ yí pé n tó wà ńlẹ lórí ọrọ argentina ọsà argentina kò náà tún ni torí pé wọn ti gbé ìròyìn jáde yìí pé adarí ayò tó máa darí ìfigagbága argentina àti ikọ̀ ti england lálẹ̀ pé mls ló ti ń darí ayò yí pé ìfigagbága mẹ́rin ni ó ti darí tí messi gbà tí ó sì pàdánù so fún di èyí àwọn ń suspect foul play bó ló ṣe papọ̀.
1: Èmi rò pé ṣe mọ̀ pé ní England tipẹ́tipẹ́ àwọn náà ni gbogbo àwọn ẹjọ́ ẹjọ́ tí ó wúlò
0: kọ́tà dọ̀tí.
1: Èmi fọ̀ta gbábọ́ ni wọ́n bá ṣe dáadáa díẹ̀ ṣe wọ́n lè ló dájú Messi àti Ronaldo la àwọn wulẹ̀ ní gbogbo nǹkan bá ń tipẹ́tipẹ́ so gbogbo yín ò sínú ọ̀rọ̀ tajàlá yìí bá jẹ́ bọ́n tẹ̀mí kan rò pé ó lè help ni pé ká sọ pé lódodo bá ló bá rí bẹ́ẹ̀ wọ́n ti expose adarí ayò yẹn náà tó náà nílò àti play safe kó má force a trap nǹkan tí wọ́n sọ torí pé lọ́pọ̀lọpọ̀ gbangba mi náà tọ́rọ̀ bá wáyé bẹ́ẹ̀ adarí ayò náà tó náà bá prepare mind ẹ̀ sí nǹkan kankan tẹ́lẹ̀ ó lè sán mọ́kò náà ó yí padà torí májà gbóyè èèyàn làwọn adarí ayò náà èèyàn ni wọ́n adarí ayò náà máa ń ní agbábọ́ọ̀lù tí a máa ń nífẹ̀ẹ́ èèyàn ni wọ́n iṣẹ́ yìí náà làwọn náà dẹ̀ ń ṣe wọ́n á máa níkọ̀ tí wọ́n máa fẹ́ràn ó ti ṣẹlẹ̀ rí ṣé arsenal àti barcelona kò ló fẹ́ play final 2006 táwọn adarí ayò kan ní norway tí wọ́n ka ní street tó wọṣọ ìkánu tíìmù méjèèjì tí wọ́n dọ́gbọ́n ìyá tí wọ́n sẹ́ndẹ̀ sí uefa uefa change adarí ayò yẹn kó tó di àṣekágbá nígbà yẹn náà lóye tó túmọ̀ sí pé play àwọn náà máa ń nífẹ̀ẹ́ sí team bọ̀ ìfẹ́ yẹn kò yẹ kó borí iṣẹ́ tí wọ́n yàn láàyò ó dàbí irú iṣẹ́ táwa náà ṣe ni gbogbo ẹ̀ náà lánà ọkọ̀ tá a fẹ́ràn alágbábọ́ọ̀lù tá a fẹ́ràn bọ̀ kò gbọ́dọ̀ hàn nínú iṣẹ́ tá à ń ṣe pé ká máa fìfẹ́ sọ̀rọ̀ pé ó dá o bóyá torí pé mi fẹ́ràn messi ní ìsìn o tó bá ṣe nǹkan tí ò dá kí n sọ pé bó ṣe ṣe ń lo dá èèyàn ti baṣẹ́ tí ń ṣe jẹ́nu èmi rò pé adarí ayò ni kó sọ́ra rẹ̀ kí n tán sọ tán táàgì mọ́ kó má hàn náà fi ìfẹ̀gbàgàgà tá à ń sọ̀rọ̀ pé èmi rò pé kò sábúrú nìkan sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ bọ̀ ó ti di gbangbangba mọ ọ̀dọ́ tí wọ́n lèmi fi sọ pé ọ̀dọ́ tí wọ́n wulẹ̀ jẹ́ tọ́tán.
0: Ìyẹn ni pé ọ̀fẹ́ lòun.
1: Ọ̀fẹ́ lòun.
0: Adarí ayò kan darí ìfigagbága ẹnìkan ọ̀pàdánù rí sẹ́yìn ẹ ní ìtumọ̀
1: ìgbé. O lè ní ṣe pẹ̀lú pé nígbà tí kọ́ rẹ̀ bá ṣe dáadáa àìpàdánù rẹ̀ rí yẹn nísìnyí kán lọ ṣèwádìí ẹ̀ wò ṣé foul play wà ńbẹ̀ ni pé bóyá òjòrò ó ṣòjòrò ni
0: ṣé
1: performance ló jẹ wọn ohun ìní àbí àbò ló kàn mú penalty tí ó ṣe penalty oní ẹwà gbà àbò mú atlanta kò lẹ̀ pé
0: ó
1: kó wọn lẹ́sẹ̀ lẹ̀ pé bá wọn ti fẹ́ gbábọ̀
0: ẹ
1: má máa kí wọn wọn fẹ́ gbábọ̀ bóyá bọ́ọ̀ tí ò sọ ọ́fsáìdì wọn mọ ọ́fsáìdì bóyá bọ́ọ̀ tí ò yẹ kó jẹ́ goal ó kàn ń go.
0: ó sì ṣe kíní
1: ó mú jẹ ó mú jẹ àwọn tájọ ń gbábọ̀ ní mls náà wọ́n sì dákẹ́ wọn sì complain pé adarí ayò yìí o
0: ọ̀rẹ́
1: mercy ni àwọn tó even tábàtì ẹ̀fẹ́ wọ̀rọ̀ ẹ pé irọ́ wà ńbẹ̀ ni pé ká sọ pé foul play wà ńbẹ̀ lẹ́ mls ti ń ṣàwọn àṣìṣe
0: fifa
1: gbọ́ wulẹ̀ ní pé ó ti kọ́kọ́ ba reputation
0: rẹ̀ jẹ́
1: torí pé fifa gan wọ́n ṣàmójútó gbàgbà adarí ayò tán fẹ́ pè ní wọ́n mọ́nítọ̀ wọn wọ́n wò ṣe sí wọn wọ́n wo rẹ́kọ̀dù wọn wò ṣe eléyìí
0: ti
1: tó gbangba sùn lọ́yẹ́
0: ó ti ní wà
1: kùdìẹ̀ lọ́wọ́ bí so eléyìí le kúrò níbi tó ti ń darí ayò kó wá sí ibi tí gbogbo ayé ti fẹ́ wò
0: ó ibi performance record ẹ̀
1: nítorí ibi nls ń sọ yẹn sìn agbọn kan náà ti ń wò èèyàn mẹ́rin ló ń wọ mls even nàìjíríà wá ń bí sìn ẹlòmíràn máa ti wọ mls mẹ́wàá
0: lọ́dún
1: nígbà tí o bá ní ẹ àti pé mercy tó lọ bẹ kí ló ń jẹ mls.
0: tọ́bá yà ló lóyún jẹ́ máa ń gbé géèmù
1: báyìí. bí ronaldo bá lo saudi ta ni wo spl
0: èmi ọmọ
1: kí wọ́n wá ń bẹ̀ so èmi rò pé àwọn nǹkan yẹn àwọn pléyà ló jẹ́ kí league yìí ló wúra láti wáá sọ pé ó ref bọ́ọ̀lù mls mẹ́rin
0: kò lùzì
1: ok ṣé ẹwùlẹ̀ ń retí pé ikọ̀ tí irú mercy bá wulẹ̀ wà náà ṣé ẹwùlẹ̀ ń retí pé nírú mls náà yóò kàn máa lùzì mú gbogbo gbà mercy wà bẹ́ẹ̀ ṣáájú bíṣkà gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀.
2: tán bá tiẹ̀ fẹ́ mú start yẹn wá irú àwọn ọkọ̀ wo gangan ni tàmí àmì ń kojú
0: nígbà tí
2: adarí ayò yẹn tó ṣiṣẹ́ tí wọn pàdánù kankan bẹ̀ ikọ̀ tó fẹ́ lè dáa jù ní gbogbo wọn tó jẹ́ pé ìfigagbága tó fọn inter miami ní kunjú náà ní ti league cup ti nashville tí wọ́n náà ní 10-9 ní penalty
0: draw gan lọ parí sí
2: bẹ́ẹ̀ ní kọ́ penalty ni ọ̀la Orlando City. Àwọn ikọ̀ tó lóòjù ni ní MLS.
0: So Revi ló mú kípa àwọn
1: ní penalty shootout.
0: Àbí ló ní kẹ́ ń tọ́ gbà tiyan
1: dání. Gbadanu.
0: Kọ́ gbadanu.
1: Náà wọ́n tó wá gbadé mẹ́wàá mẹ́sàn. Mẹ́sàn mẹ́wàá. 10-9 So ó ti di sudden death gan tí kò tán.
2: So àwọn ikọ̀ tó kù gan, àwọn ikọ̀ tó gbé tí Messi gùn bá play. Wọn ò lè dákọ̀ igi agbábọ̀lù Inter Miami mú ni. Àwọn ikọ̀ Orlando City tí wọ́n wulẹ̀ sí lára àwọn ikọ̀ tó wulẹ̀ ń já sí pé àwọn fẹ́ gba league níbẹ̀ ni ó pọ̀ jù nínú àwọn ikọ̀ tí wọ́n sọ.
0: Gbọ́gbọ́dọ̀ lù sí síbẹ̀ kí wọ́n tó lè mọ̀ pé rẹ́fí yẹn dà. Agenda lọ́tún ló sì kọ́lọ̀ wọ́n sàánú ẹni ni. Ok, ìyẹn ọ̀tọ̀. Ẹlẹ́kejì ni pé ọ̀rọ̀ tí à ń sọ láàárọ̀ Kylian Mbappe ó ti sọ̀rọ̀. Ó ní pé in tó àfẹ́tì àwọn lánàá pé àjọsọ àwọn tẹ́lẹ̀ ni pé because àwọn iṣẹ́ àjòjò orílẹ̀-èdè Spain apart pé national team àwọn ṣe àjòjò orílẹ̀-èdè Spain àwọn kan ń bẹ tó jẹ́ pé orílẹ̀-èdè Spain làwọn ti ń gbá bọ́ọ̀lù.
1: Táwọn jọ mọ́ra wọn.
0: Táwọn jọ gba táwọn nínú ikọ̀ France yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Nínú ikọ̀ France ni o pé lóòótọ́ àwọn lè má jọ sí ní tíìmù mi
1: o tíìmù
0: kan náà àwọn táwọn sì jọ wà tíìmù kan náà náà wà.
1: Ó wà.
0: Tẹ̀gbẹ́ Spain làwọn ti ń gbá bọ́ọ̀lù so àwọn rí wọn tẹ́. Àwọn dẹ̀ tí wọ́n sọ fáwọn tí wọn ọ̀bá wọn sí ní.
1: Tí wọn ò mọ wọn.
0: Tí wọn ọ̀bá wọn sí ní Spain.
1: Tí wọn ọmọ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀.
0: Tó pé lẹ́yìn báwọn bá kan pàdé báyìí náà ni pé ẹ wá o. Àwọn pípù yìí.
1: Wọ́n dá o.
0: Man to man ni o.
1: Man to man ni o. Kèsè káma fi mẹ́ta fi mú méjì.
0: Two pressing.
1: Káma fi mẹ́ta mẹ́yọ kan.
0: Two pressing three kọ́ o. Even gan three pressing two ò lè work o.
1: Ò lè work o. One to one.
0: Pé one to one ló yẹ kó jẹ́ but unfortunately.
1: Wọ́n sọ di 2-1.
0: Àwọn ò rí 1-2-1 ṣe. Ṣé wọn rántí ni àbí tactics ló gbé wọn mi?
1: Tọba tẹ́yẹ
0: sọ. Ó níbi tí àwọn ti jákulẹ̀ ní o.
1: Tẹ́bá wo tó sọ yẹn, òdodo ọ̀rọ̀ ni. Bọ̀ kò ń ṣe pé èèyàn mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ pé kéèyàn á change kúrò ní 1-2-1. Nígbà tí wọ́n sọ pé òkè ẹja ṣe bí àpẹẹrẹ pé Lucas Digne ní ìsìn ẹni kó jẹ́ 1-2-1 sí Lamine Yamal. Nígbà tí Lamine Yamal á fẹ́ gbẹ̀mí ẹ̀ níbi 1-1. Sàpé nígbà tẹ́nìkejì ó fi lọ ọba tí wọ́n fi di 2-1. Ẹnìkejì yẹn ọ̀ràn tí mọ̀ pé 1-1 la mọ̀ pé ọ̀rẹ́. Ta bá rẹ̀ sọ pé kò ń filẹ̀ 1-1 yẹn náà.
0: Nǹkan
1: padà bàjẹ́ náà ni.
0: Ẹjẹ́
1: ń ràn lọ́wọ́. Ṣé wàá mọ̀ wo ràn kí wọ́n fi pa mọ́ lọ ni. Bí yẹn ṣe lọ́wọ́ báyìí.
0: Nǹkan
1: dàrú ti di 2-1.
0: So àwọn ti short.
1: Wọ́n ti short ẹnìkan. Àwọn tẹ̀lé bágbálẹ̀ àwọn ti dúró lórí pé system tí wọ́n tán lò lọ́nà wọn
0: fi gbà lọ. Nta
1: wọn wulẹ̀ retí náà ni pé ẹ̀kan short ẹnìkan.
0: Ẹnìkan
1: péré náà ni ẹ yọ kúrò níbi tí ẹ fi dí. Tẹ́ bá ti yọ ẹnìkan yẹ kúrò níbi tí ẹ fi sí ayẹyẹ ti yá lẹ̀ fáwọn.
0: Àwọn ti wà
1: ó kẹ́ ẹ̀ pẹ̀lú àwọn ayẹyẹ. Ẹ̀ta náà fẹ́ ṣe náà ni. So kò sí ìkankan tán wulẹ̀ retí náà ni pé wọ́n mọ̀ pé Alex Baena tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì kò ní charisma pé kó take on player jùjùjù. Bọ̀ ohun tó ń kàn ní ni pé team player ni.
0: Recovery rate
1: ẹ̀ da. So kò ní jẹ́ kí ẹ tó play right back ẹ̀. Kò ní jẹ́ kó níṣòro kankan. Oníṣẹ́ pẹ̀lú kúkúrẹ́ la ibi tí nǹkan ti dàrú nù ọdọ lámì yamá yẹn gangan ibẹ ni ẹyin tí kelan bá pè ń tọka sí ibẹ ló ti wọ wá sígbà tó dẹ ti wọ láti bẹ ó máa wọ délẹ ni.
0: Ló fi àdí from 1-2-1
1: yóò máa di 3-2-4-3 4-2 gbogbo ẹ
0: o wá ń dín
1: ó máa dín ni.
0: Because player kan ti draw player méjì.
1: Ó ti kúrò
0: sẹ́yìn tí wọ́n
1: ṣe nínú àwọn mẹ́fìdá yẹn ń ló fa ti Rabiot fi tètè gba yellow card. Ìlófà
0: ìrànlọ́wọ́
1: ni so tó bá ti ń kọjú ó ti kúrò ní game plan so nígbà tí game plan ilẹ̀ ti wọ́ wá Lucas Digne yìí náà ló padà tó ń fáwò tó lead sí penalty
0: ìyẹn
1: lè bùn the sense pé inexperience ni bọ́ọ̀ yẹn ń bọ̀ ó ti land níwájú ẹ̀ irú bọ́ọ̀ bẹ́yẹn kan sí troy
0: lọ́wọ́ kan
1: náà dẹ̀ sẹ́yìn
0: o wá fẹ́
1: pé o fẹ́ forí yẹn mú dúró wàásẹ̀ tán wàá clear àìmọye irú ẹ̀ ló ti ṣẹlẹ̀ tó yẹ pé
0: nínú
1: box 18 tó bó ṣe ló fẹ́ tàn yẹn ìwọ ni kọ́kọ́ lọ wà nínú tí àwọn èèyàn dẹ̀ gbọ́n jù wọn náà lọ tó yẹ pé náà tó ń wo ọgbọ́n àtinúdá mi pé òkè bàbá tiẹ̀ tí lè mi àwọn direct
0: tàbá
1: rí penalty náà rẹ̀ náà ni ìyẹn gbára wá bẹ́ẹ̀ yìí ó kópa bo ni so inexperience ni èmi dẹ̀ máa bú olùkọ́ni torí pé rú máàchì ń sẹ́ ai mo pe so lana gan ki se ru e lo e ko play match ana Lucas en to wa defensive minded bi ti o Hernandez to ti less experience to ti pen game en lo le gba ru ball ana ohun o ni ba yin ranju mo waju sugbon eh Lami Yama yo damu lodo ru ti Hernandez
0: o fe lo Lucas Digne lati ma support attack
1: eh ko attack ko won ni lo lana yen te ba fe na iko bi Spain to play possession football so ki pressure any player to lay attack pelu pace tan ba ti jade wa yen lupo le le yin ma lu lati ho
0: lati ho
1: lati ho ni
0: te yo te tun lo ewo ho
1: te yo
0: ti bayi ti pe gan
1: o ko mo gbe dagba
0: ti ba ti biyan lagbo le tan yan
1: o ma di ogba le mi lati ho
0: o ti ho o ma si ru awo re wo lo lati ba bo wa ri ba bo legbon re Very local
1: analyst. Local na ni tan se.
2: Bomo ko ta ba je ni ka won ti kiri abare to ton to ka si. Ki se awon ti won gba ball ni Spain to jomo ibi orile de France wa feed ya na yen nikan lo flop. Awon gan ta won gan mo nkan ta won player yen gan le se.
0: O na so na lo so.
2: Gan ti mo
0: gan. O ni after ta
1: pa ta won mo. Gbogbo won oko re na mo oko re na mo won.
0: Pe bi ta won gba.
2: Se wa nkan ti mo yen fa yo nbe ni pe awon gan wa lo ye ki won buju.
0: Okay.
2: Eyin ti mo en te ti mo daada ju ni. Te ti mo to le se ju. Awon ti won mo to won le fi ball se to nkan bi eyin. Eyin gan lo ye ke wa ni impact to ye to joju
0: ke pe won sa kiesi
2: asin ko se eran nu fi gabaga yin pe egbo won ye ju awon yoku lo awon agbabolu ti won wa play pelu awon ti won play ni Spain to jomo bi orile de France yen gan awon gan wa le yan le fe to ka si pe won tun se daada jo yin te mo won gan lo ko so ya mi lenu Mbappe gan lana gan bo se wa yen gan gege bi leader to je ko si character leader lara inu fi gabaga e lana kilo gangan fi ball gangan se
0: o ti e fe so di jangba kan
2: kilo gangan fi ball se to fi play lead role pe ko ti bo pe kilo gangan o ti mo gbogbo won to kilo se
0: bo lo se ji awon o
2: kilo gangan te mo won gangan te jo n gba ball orile de Spain yen gangan eyin go e ti iru Tchouaméni lana eyin le so pe o n bench gan ni Spain they be player to start
0: ninu ba
2: ele njoko ni team kan ni Spain o ko isowo gba ball o ti ejo bigba ti awon ta wa boya pe kini gan wa ni won tun wa se to je pe won se to joju yato seyin to ke mo yin so pe awon ti won play Spain gan ni wahala to ko ba orile de ti France lana
0: eja ko lori owo yin eja lo si ifigagbaga le ni Argentina England 40 years ago semi final na ni ni Aseka ni Mexico ni e ti waye hand of god kotani okan olede England di akoko ta waye then iwala kan be to tun da England ati Argentina po won pe kini kan ni Falkland iyen itanjo mi niyen to de pe o de wahala laarin olede England ati olede Argentina iyen o ni se pelu oro oselu ati le gbigba bo kini yen si wa nu olede mejeji na sira won bo eleyi to ma nsa ba rin beju ni ti 1986 yen hand of god ti Maradona se England le gbesan lale
1: eh la kokona la podo temu se ba fe gbaru fi gagbaga bayi koko gboju ko nbi esan
0: professor
1: fe ni kankan se ninu
0: fi gagbaga ma le
1: ofin to je mo esan le ko moju to a fe jo gba ball
0: o le aya re ko mo peje ni kankan
1: ija kankan o si nbe
0: ija ogoji odun ti a fi jan baba nla wa
1: ke ya ma kon ya be ba n do le pe o fe gbeja
0: to won e te ku da
1: bi bo ah bo wa wa si te ku da ke be ku to pa ba be
0: won ma ti be ku to pa ba ba won
1: ba so kan moju to oro gbe si aya ara ti won
0: gaga okay
1: la ma wo really de England mo ro pe igba kokoro itan na bori fi gagbaga merin lera lati 1966 ti a ti gba dije odun yen tan de gba na niyan 1966 kan ti a gba ri na nu so ta ba le a wo ifigagba tan fe gba itan ti nbe nle o lagbara die lati break iyen fun orilede England tori gbogbo gba ti ko bi e marun seyin ti ko Argentina di semi final o di aseka gba ni
0: bi e marun Argentina ba ti de semi final
1: o da se kagba ni o wa le padanu lati kagba
0: o wa le padanu lati gba ke elu si semi final
1: ah ẹ̀rọ lágbára tá a bá wo England tá a sọ̀rọ̀ pé last three semi-final ti wọn wọn já ni.
0: Àwọn èyí ṣàṣeyọrí semi-final ti wọn lẹ́yìn final ti
1: nínú mẹ́rin mẹ́rin ti a gbà mẹ́rin ti a di ẹyọ kan wọ́n ti di final euro kan.
0: Ok ẹ ti yọ ti wọ́kọ̀
1: mo kà pọ̀ mẹjọ tournament wọ́n di sẹ́yìn mẹ́rin sẹ́yìn wọ́n di final lẹ́ẹ̀kan wọ́n pàdánù nígbà mẹ́rin. At least one semi-final na 2018.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n padanu náà ni. One semi-final na 1990. Wọ́n padanu náà ni.
0: Italian
1: 90. Wọ́n ra pe Mexico 86 na semi-final náà ni. Bẹ́ẹ̀ni. Maradona ti lé wọn dànù.
0: Bẹ́ẹ̀ni.
1: So èmi rò pọ̀ kan yẹn wọ́n nílò ká gbójú kúrò níbi ogun tá à ń sọ ọ́ lẹ́yìn. Bọ́n tẹ́mi kàn ń wòye sí ní sáà yìí ni pé tá a bá wo ikọ̀ England tá à ń sọ̀rọ̀ pé. Ẹ máa ń sọ̀rọ̀ ọkọ̀ tó yẹ pé ìsọwọ́gbá bọ́ọ̀lù rẹ̀ kò wúyàn lórí ní tournament England jẹ́ kan bẹ̀.
0: Pé
1: pé kí game of flint kí game of flint kó dùn kẹ gbà kó fine
0: mọ
1: wá entertain ẹnikẹni mo rò pé ìyẹn gan dẹ̀ ló dẹ̀ ń drive wọn tá fi lọ síwájú. Mo lè sọ pé ikọ̀ England eléyìí ni ikọ̀ àkọ́kọ́ tèmi lè sọ pé wọ́n bá sọ pé ikọ̀ láfojúsùn tó wà determine tó mọ tí ń ṣe pé gbogbo bó ṣe rough bó ṣe kájà lógo
0: àfẹ́
1: bó ṣe fẹ́ jẹ́ o àfẹ́ náà ni.
0: Ẹ má pàtẹ́wọ́ fún
1: wa. Fàtẹ́wọ́.
0: Afẹ́ náà.
1: Àwọn òní mẹ́sì inú ti àsìn ní lámì yàmá.
0: Kò sí Ronaldo
1: mi. Ní Ronaldo mi.
0: Àsì ló lìsẹ̀.
1: Àsì ló lìsẹ̀ àwa gbá bọ̀. Àwa ń wìn ni.
0: Àwa lè fi di àwọn lè jẹ́ ti
1: pátì kú. O lè jẹ́ gidigidi. O lè jẹ́ gidigidi jàgẹ́
0: o. Àsàfẹ́ wìn.
1: O lè jẹ́ irú bàtẹ́ máa ń wùn jí o ní ibi àfa àfọ́gò. Kí ẹ̀yàn sáwù gbogbo ẹ̀ mọ́ra wọn. Kó sá di ibi tí ń lọ. Ẹ ti gẹ̀tẹ̀.
0: Ìyẹn èmi.
1: Ṣé ẹ̀yin náà mo ń sọ ṣé bó kọ́ yín ni.
0: Máa bọ́rọ̀ rẹ̀ bọ̀.
1: So èmi rò pé àwọn nǹkan yẹn wọ́n nílò. Ilé mi fi rí gẹ́gẹ́ bíi pé England tá à ń wò yìí wọ́n ṣe predict. Argentina dẹ̀ rí Argentina wọ́n ti ṣó ara wọn pé torí nínú ìdíje tá à ń wò lọ́wọ́lọ́wọ́ yẹn kò sẹ́ni tó score tó ikọ̀ Argentina. O ti score 17 goals.
0: 17 goals kò sẹ́ni tó bá wọn.
1: Kò sẹ́ni tó bá wọn. Báyìí sọ pé wọn ò ṣe dáadáa wọn ṣe gbá wọn. Wọ́n score but wọ́n concede. Ju báwọn èèyàn ṣe lérò lọ nítorí fi di pé bọ̀ ní tèmi kan wòye sí ni pé tí ikọ̀ England bá mọ nǹkan tán ṣe ikọ̀ Argentina ò kọjá ọkọ̀ téèyàn lè mi àwọn rẹ̀ tẹ́ bá ti lè attack wọn ọwọ́ ẹ̀yìn o kò ṣe dáadáa tó wọ́kọ̀ tíìmù tán kó wá wọ́kọ̀ 2022 ọwọ́ ẹ̀yìn lack àwọn nǹkan tó pọ̀ pàápàá jùlọ fullback méjèèjì. So lápọ̀dọ̀ tèmi so èmi rò pé England ní àǹfààní alẹ́lẹ́gbẹ́ ìyẹn tí olùkọ́ni Thomas Tuchel bá tún lọ lu pé àtún start náà ni má du eke lálẹ́ o.
0: Náà níṣẹ́ náà ni o níṣẹ́ tí ń
1: ṣe ni. Náà ní oníṣẹ́ tó ń ṣe bọ̀ irú ìfigagbága bẹ́ẹ̀ wọn kì í experiment. Kéèyàn kó bẹ́ẹ̀ sílẹ̀ gẹ́lẹ́ kó bẹ̀rẹ̀ ìfigagbága ni. Torí pé abala kejì ké sí gbogbo àlẹ́ máa ń come back o. Èmi tó ṣẹlẹ̀ jẹ́ ọ̀nà tí wọ́n ti score tí wọ́n sọ pé ń come back gbogbo àkọlé yẹn máa ń come back yìí.
0: Kì í sábà rí
1: bẹ́ẹ̀ ọlọ́run sábà fún yẹn second chance yìí so lápọ̀dọ̀ tèmi.
0: Kí ni kàrètí.
1: Èmi rí England pé wọ́n tẹ̀síwájú.
2: Tá a bá ní ká wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù sí.
0: Youthfulness àti torí tá a bá wo inú ikọ̀ orílẹ̀-èdè England náà rẹ̀ pé wọ́n ní àwọn ọ̀dọ́ ju orílẹ̀-èdè Argentina lọ. Ṣé kò ní jẹ́ ìrànlọ́wọ́ fún wọn pé ká sọ pé wọn ò fi kébùrẹ́ sí torí pé Argentina tá à ń wí nísìn ó dàbí ẹni pé láti ṣe round of 16 kọ́ wọn ti ń gbá no láti quarter final kọ́ wọn ti ń gbá round of 32 kọ́ wọn ti ń gbá ní láti bẹ̀rẹ̀ sí gbé extra time so wọ́n gbá 120 minutes round of 32 120 round of 16 120 quarter final 120 minutes. Lóòótọ́ England náà gba.
1: Àwọn náà gba against Mexico.
0: Àti
1: round of 16.
0: Wọ́n dẹ̀ gba against Norway náà.
1: Norway náà.
0: Ọjọ́ méjì tí àwọn gbà. Ṣé fatigue yìí sí òní ti setting lára Argentina sí òní jẹ́ kó rọrùn fún orílẹ̀-èdè England láti fakọyọ.
2: Tá a bá ní ká wo pé bóyá pé àwọn àgbàlagbà wọn yẹn. Mi ò rí yẹn gẹ́gẹ́ bí factor. Cause àwọn àgbàlagbà tí wọ́n nínú tíìmù wọn àwọn àgbàlagbà tó ń wulẹ̀ láìkí wàhálà ni. Kì í sàwọn àgbàlagbà olẹ.
0: Kì í sàgbà ọdẹ.
2: Kì í ṣe àwọn àgbàlagbà tó jẹ́ wípé.
0: Àgbà ọdẹ àgbàrá dáradá sí ọ.
1: Mo mọ̀ pé ó padà gbé ìbú.
2: Àwọn àgbà tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá lẹ̀ ń lọ 500 minutes. Wọ́n bí ìgbà tó jẹ́ pé wọ́n wulẹ̀ dá àwọn fún wàhálà ni. Kì í ṣe pé Argentina náà ò láwọn young player tó kó wá World Cup o. Ṣùgbọ́n wíńgì táwọn young player wọn yẹn ń play ibẹ̀ náà ni àwọn àgbà wo yẹn ń play. iru ni ko pass ni se
0: okay round of is all like Egypt one na Egypt
1: lo jojo Egypt ni
0: diamond
1: okay okay
0: meji meji meji na extra time one na
2: iru awon ni ko pass yen ni isin yi odo ni won sugba aye ti ni ko pass in play awon agba wo lo si wa nbe lowo lowo bayi ninu ike bi agba bolu ti orile de Argentina sugba kan temi kan wo ni pe ta ba ni ka wo ni World Cup yi leyin orile de ti Spain mi fi di Argentina on lo tun ni ball recoveries to poju awon na tun ni ju cause ko si nkan ti mi fi da ikoko kan le se ti awon midfield orile de Argentina na o le se won ni bo jogla laarin won won ni bo ba opa bo ba obu lese de po
0: de po
2: won ni yen won la won tun
0: yen eso na bo ba opa bo ba obu lese na tun le lo bo
2: una le lo bo
0: makalista le lo bo bo ba opa bo ba
2: obu lese I ni winger orile de Argentina gege bi akude won sugbon strong point lo tun je fun won na lati choke midfield yen
0: and they prefer to penetrate through the middle.
2: Kọda ja pe kọda ja pe awon fullback won lo pada ma sise winger kan ba attack tan yanyan. Ta ba ni ka wo England yi. Igbo ti won gba World Cup yi ori player meji ni o ntan na won. Jude Bellingham ati Harry Kane. Awon to ba de si di pe ati mu kan wa fun team ori player meji lo wa. Ti o si elomin to tun le se kini. Iru team yen ma so far to ba ti
0: ku bi Messi na ni se ti Argentina bi tawon
2: yen Messi lo se ti Argentina to do sugba won ti won se tan ati Femi won le po
0: fun
2: ki se fun nikan fun Argentina awon to je wi pe ti ta Argentina o ba ti fi nkan se yin won la won to le fa wahala to je pe eyin gan o le re nkan fi nkan se won ti won ba ti fi nkan se yin
0: England na ni
2: ta ba ni ka wo England tan so yi Bosco si so nkan kan oni mentally orile de Argentina da ja won lo pe won mo bo se na big team ju England lo o to de ni
0: pe to ba ti di
2: big match pe Argentina ko si ni ko so na te fe da si won mo gba ja England lo o to de ni ni 3 major tournament knockout England ton tin koju top 4 FIFA ranking team won qualify
0: to je big team
2: pe ni top 4 merin
0: abi ni remember ti wa merin big team ni ko sita bi sugba
2: pe last 3 knockouts won play koju awon team yen won qualify ni euro 1996 ti won koju orilede si Germany won padanu pelu penalty ni knockout ta bakan na semi final ni yen o ti 1996 yen
1: euro
2: ni quarter final idije ti World Cup to 2002 won lule so wo orilede Brazil
0: okay
2: bakan na ni idije 2022 World Cup won padanu so wo orilede France ni pele quarter final pe to tumo si bi pe nkan ti Bosco si so yen be lo
0: be ma big game
2: ma big game gba
0: bi won se man
2: da to won kan pa na yo amo yawo yen lenu pe tebi lagbaja big team lo tin play tamedo big team lo tin play factor kan niyan temi re fun won pe iko yi o le won le sustain Argentina that's why if agbe Argentina o ni owo eyin to duro dede topolopo so sugbon nte won mount si midfield yen ko je ki asiri owo eyin won yen tu iko bi agba ball ti England ton ba ma excel le ni won ni lati win midfield mo orile de ti Argentina
0: lo so
2: ibede na won yen po si ju o le
0: fun won ule lo winger
2: won wa ni winger to sharp dada
0: iyen
2: England pe ton ba ti e fe lo wing pe
0: Anthony Gordon saka nko
2: Anthony Gordon o jo Gordon gbogbo awon winger ti
0: o lo lasisi to lo lasisi
2: gbogbo awon winger ti England ko wa si wo korota ko se to ti merit form e ni club side
0: okay nton ba club side
2: nton ba ta fi so pe alagbaja merit
0: nko ni won gba bayi won ti drop
2: lagbaja merit ati wa wo cup to ri to n se lowo ni club side ko se to ti gba to gba ni club side
0: okay won drop
2: won drop so iyen bi akude ni fun
0: won kini kareti
2: orile de Argentina le mi re gege bi
0: orile e je soro npa coach factor Anthony Tuchel o je olukoni kan to ni bo se ni were lori yen olukoni to da Anthony
1: Osand
0: technically Osand
1: ben
0: koda a le so pe wa lara n to gbe orile de England de level ti won wa tori pe won deserve lati de bi tan de ta ba wo performances won but Scaloni no the same olukoni eja wo coach factor laarin seju meji
1: ta ba nsoro npa coach mi ro pe a le gbe ta ba so pa meji emi a si so pa meji na ni won danto tori pe olukoni to gba idije fe agbaye to lo eyin gboro kun yen kere eyan Lionel Scaloni eyin gboro kun yen kere ko se padanu opti na o tin lo bi fi gagbaga mejila to ti bori ti le to tun ma si pe oluko ni to danto ni o ta won so ran pa Thomas Tuchel emi ro pe on gangan ni bi opaku tele ti n gbe iko yi
0: o lo drive won
1: o lo drive won iko yo e ma iko England awon ma yo ni won won sinu ko to ye pe won n determine bayi capital tele ni won o ti ja wale won o ti ba ti han lo won e pe ti won wo pe awa ko pa ni ewo enu ko ma da mi namu
0: ibo ni o se se ki England ti la
1: ko emi ro pe England akude temi ro pan le ni ni to won ewo egbe won mejo ba sana tori pe Declan Rice fit lati play ti Declan Rice ba ti wa nbe pelu Elliot Anderson won ro pe midfield won na midfield Argentina na oku wala latodo awon meje so e very Declan Rice de gbe pe en to le je pe kin kan mu yanyan laarin gbogbo yen fun won
2: ta ba so nipa ise olukoni mejeji olukoni mejeji lojo sound sugbon oto ni ki olukoni mo ko mo kan so oto ni ki awon team awon player kan mo gbo
0: kan le implement
2: kan le gbo taba ni ka wo lu ko ni to mo su ko nsin opolopo nkan to ba so ba won English player alera won ti mo wo pe kilo chele wa la won ti po gan iti Jude Bellingham se yen opolopo player nu won lo le se be
0: iti bi to so yen ti oluko ni so ti fun lesi
2: opolopo nu won lo le so be sugbon ka wo orile de Argentina gbogbo ti oluko ni won ba so awon yen se tan lati se ko sa won won file fun tan yan yan
0: oga
2: lo so factor kan niyan demi fi ri yato lara iko egi agbabolu meje
0: ibo le ro pakude olede Argentina wa
2: owo eyin won na ni
0: defense line
2: ben
0: na ni kini strong point won
2: midfield
0: akude England te so pe yo lo e ti so yi pe egbe ni kini strong point won
1: strong point won anu gbogbo yen
0: midfield na ni e a je yi pe strong point versus front point ni yen taba wa gbe lori osunwa te ba ni tan ba ni carrot mi feed mejeji ngbeje pe mejeji na le pe ni kaluku mu ba taba wa ni carrot mejeji ewo ni o ma ni high rating
1: emi si ma fun England latara pe ninu mi feed awon kan lo score go mefa
0: okay which is Jude
1: Bellingham so awon ode ni awon ode ni nkan be
0: ninu Argentina awon ni to score be ninu Argentina
2: lapodo temi taba ni ka gbe won se bi ara won mi feed won yen o sumo ara won ni sugboju ara won lo
0: ewo loju
2: orilede Argentina ni taba so nipa pe World Cup experience pe kiyan ti foju wi na wahala ko overcome wahala orilede Argentina ti lawon mi fi da be
0: to ti foju wi na wahala galisa wa lo World Cup ri ni
2: ebi ogun won la jo wo ni kini to tenu wo do tan so awon ti foju won ti koju wahala won ti overcome wahala ki se en to sa fogun
0: ta le o wa ri soro ri
2: wahala ju awon lo
0: so lede kukuru
2: fun Argentina ni
0: Argentina
2: bene
0: ka foko yin si
2: bene foko yin si
0: England
1: ne o
0: ka foko yin si
1: ko le wo on le extra time
0: on le extra time bo se jani ja sare pe nto ni o anfani lati gbo won number yen o ti pe 0 0 0 ni 1728 o ti connect lowo kan. Hello.
3: Hello.
0: Ẹ lẹ́ka so.
3: Hello.
0: You can splash lati pe yoruko yin ati adugo te wa isa.
3: Yes, hello.
0: You can splash FM lati pe yi ki loruko yin ati adugo te wa.
3: Okay, I really can sum on you lati bi osa.
0: Idi osa igba wo lati play cash. Bẹ́ẹ̀
3: ni.
0: Igba wo lati play cash.
3: O dupe
0: se ti jeri. Emilu.
3: Ẹkẹrin
0: rí. Congratulations. 50,000 naira lẹ́tún ti jẹ lọ́sàn-án. Congratulations. Bó ṣe jẹ́ ni ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa ń pè yín kò sọ̀rọ̀ mọ́. Ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ àmọ́ ohun tí ó ṣẹlẹ̀ lálẹ́ yìí bóyá England àti orílẹ̀-èdè Spain lásìkàgbà jẹ́ wípé France ó tún padà pàdé orílẹ̀-èdè Argentina ní top place ni. Àbí finalism láàrin champion ti South America àti champion ti Europe tó yẹ kó ti wáyé láàrin Spain àti Argentina bóyá tí wọn ò rí gbà tọrọ yẹn wọn ò ti gbà bí inú oṣù kẹta tí wọ́n sàn ń yẹ tí wọ́n ń yẹ bóyá ńlá wà padà tuntun wò. Eré gbogbo dalẹ́ ká tó mọ̀ tọ́sẹ̀lẹ̀ ńgbọ́ bá dọ̀la á tún wá yàn nàná rẹ̀ ń bí bó ṣe jẹ́ nìyẹn títí ọ̀la ọ̀hún ẹ̀kú kalẹ̀.
4: 105.5 Splash.
5: Let's play football.

wa ẹyin ololufẹ mi ẹyin ti wa ni gboro mo mo wi pe e mo wi pe bọọlu alafẹsẹgba o kọja ere idije ifẹsẹwọnsẹ lasan ti ẹyin eyan ti e le ma lanfani lati wo abi lati mọ gẹgẹ bi e ti ṣe mọ wi pe idije bọọlu alafẹsẹgba o jẹ eyi ti ma n ko wa jọ papọ ti a ma fi wa ninu iṣọkan paapaa julọ pẹlu idije ife ẹyẹ agbaye world cup to n lọ lọwọ nibi ti awọn ekan mẹta nibi ta ti ri best whiskey kola ati bọọlu alafẹsẹgba ti awọn mẹtẹta ti parapọ di ọkan njẹ nitori kini fun iṣọkan ati ọna lati jẹ ka wa ni oju kan ṣoṣo gẹgẹ bi a ti ṣe mọ wipe ifẹsẹwọnsẹ to yanranti julọ lalẹ oni yoo tun gbinaya bẹẹ si ni aye kan bẹ ta ti ṣe lọjọ kalẹ fún ẹyin èèyàn tẹ ń gbọ mi lọwọlọwọ báyìí bẹẹ ni o bí mo ṣe wuyẹ náà ni àwọn àyè tó ṣàǹkóṣàǹkó tí a ti ṣe lọ́jọ̀ kalẹ̀ fún yín níbi tí ẹ ti lè lọ fojú yín wòran ayọ̀ láti lè kóra yín jọ tẹ́yin náà tí ìfẹ́ ó sì máa gbòòrò láàrin yín. ní ìpínlẹ̀ èkó àwọn àyè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la ṣe lọ́jọ̀ kalẹ̀ níbi tí màá ti máa dárúkọ ibi àkọ́kọ́ náà ni Q4 Lounge tó ń bẹ ní Awolowo Road Ikeja bẹ́ẹ̀ ni ọ̀nà kejì tó jẹ́ Solitude's Lounge tó ń bẹ ní 245 Old Ipaja Road Abẹ́kòkó Bus Stop Ìyànà Ipaja ìpínlẹ̀ Èkó náà nìyẹn náà wà o Shigosh Lounge tó wà ní 4345 Ayetuga Street ìyẹn ni mo ṣe ní ìpínlẹ̀ Èkó yàtọ̀ sí àwọn àyè mẹ́ta tí a ti dárúkọ yìí tó wà ní ìpínlẹ̀ Èkó ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà àwọn àyè tó ṣe kókó ṣe pàtàkì ńbẹ̀ níbi tí a ti ṣe àgbékalẹ̀ àwọn àyè ní àwọn ibi tí màá máa dárúkọ ìlú ìbàdàn náà ni àkọ́kọ́ bẹ́ẹ̀ sì ni ẹ máa láǹfààní àti rí àwọn ìran yìí wò ní Space Lounge tó wà ní àdojúkọ Dikat Building ìyẹn lórí Ring Road nílùú ìbàdàn nílùú Abẹ́òkúta Whisper Bar ládojúkọ GT Bank tó wà ní òkè Léwó ìyẹn ní ìpínlẹ̀ Ògùn ẹwà ajé atara ṣẹ̀ṣà ká bá wọn dé ìlú Òṣogbo Òròkí wọn ni nílùú Òṣogbo Zest Bar tó wà ní Deleye Surroundabout ní ẹ̀gbẹ́ ilé-èpò Bovas Filling Station níbẹ̀ àtúnṣe àgbékalẹ̀ àyè náà síbẹ̀ ìlú Àkúrẹ́ Ògbẹ́yìn nílùú Àkúrẹ́ tiẹ̀ ẹ lọ sí Senior Staff Club tó ń bẹ ní alágbàká ìyẹn Àkúrẹ́ níbi tí a ti ṣe àwọn àyè yìí lọ́jọ̀ kalẹ̀ fún ẹ̀yin èèyàn tí ẹ sì ti máa ríran ayọ̀ wò lórí ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ó ń lọ ẹ lọ sáwọn àyè tí a ti láǹfààní yìí láti dárúkọ kalẹ̀ ẹ jẹ́ kí ìrírí yín kó farahàn bẹ́ẹ̀ sì ni kí ìfẹ́ kó jọba ẹ ti mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bílẹ̀kùn ò bá ṣí sílé dandan ni kó ṣí sóde béèyàn kan bá jáwé olúborí dandan ni kárí èèyàn tí ó padà fìdí rẹmi ìyẹn náà ń pè ní ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje lọ́lọ́kọ̀ ìjọ̀kan pẹ̀lú díẹ̀ yìí ẹ lọ kẹ́yìn náà rí ìrírí kẹ́ fi ìtàn balẹ̀ eléyìí tí ó jẹ́ aláìlẹ́gbẹ́ mọ́nìgbàgbé tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó jẹ́ ti ife ẹ̀yẹ àgbáyé èmi àti yín àtijọ́ láǹfààní àti pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ẹ kú kalẹ̀.

0: Yalo kini so MTN ni se be toju bebe lo mo ki wi pe ku dede wo yi e kabo sori akoto eto yelo kini so babari eni to sese n darapo pelu wa fun igba koko eto yelo kini so je eto ti ile ise ojo opo bara eni soro MTN Nigeria se agbateru e lati ma se igbelaruge fun ijoma lu abi omo niyan ni awujo ta wa yi sajo ngogo kole omo ani fowo se na loruko temi agba meji sanko na ni afi ma nse agbejade ohun ti a ma nse agbejade ati agbeyewo lori eto yelo kini so nibi ti ati ma nso awon nkan ti a ma jiroro lori e ti yo le ma je nkan eko ati iwulo fun awa eyan besi ni agba keji na ni ati ma mo ise wa fun yin gege bi ise ti le ise NTN Nigeria ti won ma ni ka ma je fun wa lori kori ko ma le je nkan ti awa na o le ma samulo re lawujo wa sugbon ma gbagbe wi pe ile ise NTN Nigeria latagba MTN Foundation won se gudugudu meje to nti yaya mefa lori igbiyanju lawon eka jeka ni orilede Nigeria gege bi ojuse won lati se idapada si arin awujo ati omaniya pelu pese iranlowo lawon eka orisirisi bi eka itu eko eka itu lera ima science eka muludun orisirisi kakakiri to fi ma awon ese kuku wa nibi ti won o ti teti lati ma nawo si akata awon eyan wayi ba ti ma ba si ti se so latagba MTN Foundation won se gudugudu meje to nti yaya mefa lori eka itu eko pelu kun lowo fun awon ati won se daada lori ilana itu eko wo sugbon to je wi pe ilana ba re ni bala ola ki yaboro idire ti won fi n pese ikunni lowo si akata awon eyan lagba eka itu eko be na lo se ri o ni eka itu ilera lawon ileosan alabode wa lawon ese koko gbogbo pelu bi won tin pese awon nkan eroja ilo ti o ma wulo ti o si ma je nkan iran lowo fun awon ti won nilo ilera lapa be eka ere daraya wa gan ogbeyin e ma gbagbe wi pe won gbeyanju lati se awari awon ti won ni imo ti won si ni ebun leka ere idaraya wa sports segment to je wi pe won se gudugudu meje yaya mefa lati je wi pe awon eyan wonyi awon na ebun won kokomo won lara won gbiyanju lori iranlowo ti won le se lati se awari awon ti won nirufe ebun be ti awon na o le ma je ikan ti o ma soju orilede Nigeria ati ilu onikaluku won nile yi ati nile okiri be si lo se ri lagba ti ma science na science and technology won se gudugudu meje yaya mefa ni apa ibe yen na pelu eyin na ni mo fin ki wa kaabo lekan si sori eto yelo kini so eto ti ile se ojo opo bara ni soro MTN Nigeria ti won se agbateru re ni alejo mi be nu le agbara gege bi ati ma roju won lojo mejo mejo lori eto yelo kini so e ba mi ge awon ara le
1: aku oginiti yu e ka so
0: oginiti re
1: ye yo ba wa lara mo koni wuku o ga koni wuku wu jade lara wa la se ledua oruko temi ni oluwa to bi lo baba logun omo majemu se dada la ba yin o
0: alaafia la wa
1: e ma fi okan ba wa lo
0: bo le yin na
1: ah e wo ga
0: se yin o ro tutu se
1: mori be se ri
0: se be mi se ga e je ma wo be mi se di bi kini kan abi boli abi bola
1: abi o
0: be mo ti di lo na di
1: abi awon eye epele o eye epele o
0: eje mo da e mo bi apamo o
1: hello afun ala
0: okay ami ase idomare lekan si mo ti ki wa kaabo sori eto yelo kini so eto ti ile ise ojo opo bara ni soro MTN Nigeria ti won se agbateru e ni gege bi ijoma lu abi omo niyan bo ti mu wa lokan dododo be si ni awon nkan to le je nkan wulo fun eyin na won ni ka tu je ise fun yin losan yi a to lanfani lati je ise yen gege bi ati se ma je ni gbogbogba sugbon o je kin dodo Abimbolana kin doki lohun ti mo ba de pada itesiwaju eto ye lo kini so yo gbina ya lekan si e ku kale omo Nigeria.
2: Hey, my name is Alex. I've been a content creator for a while now, and I always try to innovate to keep my audience entertained and engaged. When 5G came into Nigeria, I thought it was all noise, you know, like the normal hype, gang and all that noise. But boy, was I wrong. Because I've hosted virtual concerts, partied with my followers in the metaverse, created skits with creators in other countries without ever having to leave my room. I can shoot a movie without being on set. Hey, now that's a godsend. With all the money I've spent on cabs this year. If there's one thing 5G has done right, I would say it's made it easier for me to do me.
3: Change the game with MTN 5G. It offers hyper-fast internet speed, seamless buffering, and applications that can only be possible via its quality data capabilities. Available on broadband and mobile. MTN, Nigeria's number one 5G network. What are we doing today?
4: Yellow kini so MTN ni gbasa laruge
0: Yellow kini so MTN ni se bebe toju bebe lo mo ki ka bo le kan si si itesiwaju eto Yellow kini so ile se oju opo bara ni soro MTN Nigeria amo na ni won se agbateru eto yi lati ma se igbelaruge fun ijomalu abi omo niyan ni awujo ta wa ita mo si integrity be na ni ijomalu abi omo ijomalu abi wa iko ni pa abi be ko ni
1: be ni ki ntan ni je
0: eyin na le so be eyin ya wa na le so be wi pe atelewo ni ki tan ni je be si ni opolopo awon baba wa laye jo won gba wi pe be eyan ba kawe dodo ni o se pataki kiru omo be ko tun ni ise lowo bi ise akowe o ba ti yo ibi o ni pa pelu ise owo e ni o le ma se totun yo ma so si be si ni mo mo wi pe ati so n to ni se pelu oro ise kiko bawon eyan si ti sugba re wi pe o se pataki o je nkan ti o ye ki omo mu lokun kondo lasiko yi lati kose abi be ko ni mo ma wi pe yin gan fara mo ngba na wi pe ei o da ki omo ko boban ba kawe ko mo ni ise owo pelu e grade ise owo lo kan yato sira won eni o lo ko computer engineering na ise owo lo lo ko abi be ko ni o le fiti la ona iwe
1: ko fi gbe
0: sugbon ise owo na si ni sugbon nkan kan wa ti o fe ma bi awuyewuye kan latari nti agbon bi ti awon eyan ti nse afojuwo oro yi anigbagbo opolopo awon eyan wa ngba mi won ni gbagbo pe yes o da ko mo kose luto omo le fodun meji kose yala ise kafin kata ni ise mechanic ni ise fashion designer ni
1: aluminium
0: lori sirisi ni o abi ise kaserun loso ni lori sirisi be omo nlo be bo mo ba de lati lewe yo lo yala latago meta ni to ba tin gbe bagile to jeun to mo gari pele pa losa ati sugar bi o ba si ba sugar di
1: yo
0: lo be pelu gari abi kuli lo ba ba de leyin to ba tin jeun to bayi o ngba enu kan se lo
1: o se ro bi yen se nsin mo ta on monday 6 o'clock
0: pelu lesson ni
1: be ni kekere mi 6
0: lo se
1: ma de beni lati ajini 6 6 to 6 lai sise owo lai sise office
0: so yo le to beni
1: ko ye mi o amo bo se so education dancing ta omo gan raye
0: fora won gan wi pe
1: baby ton fe kose sugbon ni saturdays abi ni gba holiday awon school mi na tin se pe o ki ni gba beni won ko won wa se won mo so leyin gba yen ton ba ti resume fun 3 months yen won raye kose mo bọ́n tó bá dé tún gbọ́ lidé wọ́n á tún lọ.
0: Padà ṣùgbọ́n àgbọn bíi tí mo wá ti fẹ́ ká tó wò ó leléyìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tó tiẹ̀ wá ti kọ́ ẹ̀kọ́ jáde wọn yi lanfani ati kose nigba ti won wa nlewe boya lasiko ti won fin reti wi pe admission o wole kede yo wole kede pelu e na won jura won si enu ikose abeni to ti e wo wi pe to mo ti e fe fi iyodun bayi ko ise owo atira won ti won kose ti won se freedom abi enti o to ti e je wi pe o kose tan o gba yonda mo fe se freedom ni ko pada se freedom mo ke se ti ku ke se tarun o
1: o ba nkan mi lo
0: ibi ti ti nwo wo ti se freedom
1: o ti pade nkan mi
0: lo ti pade nkan mi to ya bara lo bo mi owo machine le lo mi nwa e pe ala atara atara guni elomi fi jura re senu kose momo elomi o ni agbara won kan wi pe to so ti kawe mefa jade
1: mhm lo mo se itoku
0: sori dakun ngba ti o ti sagbara yi ja mo kokko tun fi ikose yi ja ju o senu ikose ngbo wa kose tan o di wi pe owo ta fi establish omo ko wa yo ama wa wi pe je n lo yala boya ko n sare fi okada ko n fi sare jo mo ra won ko n tu mo jo ti o fi okada na lo ba lo
1: lodumo
0: ti o pada senu ikose mo ti o pada si akata odo eni ti o se freedom to ti fe se freedom owo kose si re eni ti o fi freedom to kose lodo re ti gba owo kose ti e owa o
1: oh wow
0: mo
1: sa ti gbowo ise
0: mo sa ti gbowo ise mi sugbon ibere mi ni wipe se e ro wipe o ye ki ilana otun mi o ba bawon eyan ti nlo fi ko ise yi fun apere ani awon eya kan to je wipe agreement ti ma wa oga go serve you you go serve me for 10 years and I go establish you ngba ti o ba serve oga boyo nje emeji ni o ma je lodo oga lojumo
1: emi gan ti ma gbe lodo oga
0: emi gan gbe lodo oga won serve oga boyo dun marun ni o boyo dun meje ni o ni a fin serve oga ti an ba si ti serve oga tan oga o ya ise fun won
1: ben agba so
0: wi pe oda o odi odun to fi serve mi bayi o
1: nti mo je lele
0: nti mo jo ni he lasiko be ko yi se wipe ru omo be o sese ma sare kiri lati wa ona ti o fi la ona ti o fi wa nti o fi wa ma
1: ta fi gbagbe ise to n ko
0: ti o fi gbagbe nche to ko yala bo je wipe mo fe kose asara loge ni mo fe kose fashion designer mo fe ko ise a nse mechanic ni abi nkan iru mi o ni se bo la se yase
1: je mechanic bo sa ti ra moto ti o da fun
0: iro iro ye bi wo wa wo establish mechanic village kan ti ba ti ba okay o aye bayo abo gba o e baba ti bo gba se ba ni tools ti an lo won ni rinse
1: so ti oga ba ti se ba kun oga lowo ayan de yo kan fun abi
0: ko si ti fi se eyan na
1: o de da be o iyan to ga o ba to ba ni amoju kuro ti o ba laun
0: ti o ba wa greedy se ro wi pe opa won mo ti won ko ise ti won o pada senu
1: ise
0: ise imo lati pase mo n wa owo kiri machine eyo kan pere lo je lomi nya ti o fi pada si idise to ko mo to je pe bomi lo ba lo se ro wi pe eyi o fe je bi ona abayo abi e wo pe obi ti o fomo senu kose gan funra re kini ipalemo ti won bi o ba ri be kini ipalemo ti won fun wipe omo ti mo fi senu kose yi odun meji odun meta lo fe lo lu nbe sugbon arowo ra are mi se obi mi o rowo tu nle fun omo sugbon won rowo are mi se ankara olopa merin ankara iyalagbaja ti mojumo iyalagbaja se
1: fe yo
0: ku pada ini elomi le mo lo
1: awon yen case orisirisi. sì ló wà àwọn míì owó patí lọ ń rí wọn lówó iṣẹ ọmọ àwọn ẹlòmíì dẹkẹrí wọn rí rárá ni.
0: ẹlòmíì ò rí rárá ṣá.
1: ẹlòmíì ò rí rárá o tẹ bá wo orí social media ọmọ tó ń pè ní samuel yẹn ìyá ò ní. ó kọ́ṣẹ́ tiling kò dẹ̀ rí owó ra kíní tó fi ń gé
0: tiles
1: yẹn kò rí ibẹ̀ ló ti wá ń lọ ń ṣàìkékiri
0: ìsàbólà
1: bẹ́ẹ̀ni ibẹ̀ ni ọlọ́run ti rán aláàánú sí nǹkan tó kọ́kọ́ béèrè ṣé ẹ ti mọ ọmọ tó fẹ́ ṣiṣẹ́ nígbà tí bọ̀bọ̀ yẹn béèrè lọ́wọ́ ẹ pé kí ló fẹ́
0: kí ni tó fẹ́ gan-an
1: ó lóun kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ti máa mọ̀ pé kì í ṣọ̀lẹ̀ ó lóun kọ́ṣẹ́ wọn wá ní kí ló fẹ́ ó lóun fẹ́ kíní tán fi ń gé tiles nísìnyí báyìí ọmọ yẹn ń ṣiṣẹ́ tiles wọn ó tutù padà lọ school so irú ọmọ bẹ́ẹ̀ yẹn tó bá máa ṣe tán school ó máa padà sí ìdí iṣẹ́ yẹn
0: ṣùgbọ́n bẹ́ẹ̀ni
1: torí
0: ìdíwé lọ́nà àbáyọ
1: nísìnyí báyìí ìdíwé bó ṣe máa gbé iṣẹ́ yẹn nígbà tó ti lọ school máa yàtọ̀ sí ìgbà tí ò tí ì lọ school tó kọ̀ rí pé òkè bóyá ó kọ̀ rí aláàánú kan tó kọ̀
0: ra fún
1: ó máa yàtọ̀ ṣẹ́rí irú àwọn ẹ̀yà tẹni pé wọ́n ran àwọn kan lọ́wọ́ àwọn ẹ̀yà yẹn àwọn yẹn máa ń ṣiṣẹ́ dé level pé wọ́n lè gba ọmọ sọ́dọ̀ bọ̀ irú ẹ̀yà míì tó jẹ́ pé wọ́n á kọ̀ yọ̀ǹda ọmọ ẹlòmíì ò tí ì
0: jẹun
1: ẹlòmíì ò tí ì ríṣẹ́ ṣe dáadáa débi tó máa establish ọmọ
0: ọ̀gá mi gan ò tí ì rẹ́sẹ̀ walẹ̀
1: ẹ ṣe ṣùgbọ́n ta bá wo dáadáa
0: ẹ tí ò tí ò wá bọ́ yàn
1: bẹ́ẹ̀ ni ta bá wo dáadáa is a thing tó jẹ́ pé yàn lè imbibe àṣà àwọn pípù yẹn sí ọ̀dọ̀ tiwa pé okay tí n bá nífọ̀n tí mo léegun jẹ́ kí n establish ọmọ irú ọmọ samuel yẹn báyìí tó bá jẹ́ ọ̀gá ẹ̀ ní owó lọ́wọ́ ni mo mọ̀ pé ọmọ yẹn á jẹ́ akínkanjú nídìí iṣẹ́ tó fi lè sọ wípé tó fi lè sọ pé iṣẹ́ báyìí lòun kọ́ so irú ọmọ bẹ́ẹ̀ yẹn tọ́gà ẹ̀ bá rí ṣe ó yẹ kó establish ẹ pé ọmọ dáadáa lélẹ̀ ẹ jẹ́ establish ẹ irú ẹ̀yà tó tá à ń sọ yìí ọmọ yànlẹ kò yànlẹ o ní láti establish ẹ ni ṣùgbọ́n ní ẹ̀yà tiwa tọmọ yẹn bá tẹ bá rí pé
0: òkè ọkàlẹ̀ má rí tó
1: bẹ́ẹ̀ni tó ẹni tó ṣiṣẹ́ dáadáa bẹ́ẹ̀
0: ló ṣe
1: máa ṣe é fún ṣùgbọ́n eléyìí ọ̀dọ̀ ní ọ̀dọ̀ ẹ̀yà kò wọ́n ń ṣe rárá èmi ò gbọ́ ṣẹ́yìn gbọ́ èmi ò gbọ́ ó dẹ̀ yẹ ká máa fi ranra wa lọ́wọ́ irú ọmọ tó bá ti ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn já gbìyànjú láti irú ọmọ bẹ́ẹ̀ yẹn ń sìn ó yẹ kí ọ̀gágun máa pè síṣẹ́ kò yẹ kó di ẹni tó wá ń ṣàbólà torí tó bá jẹ́ ọ̀gá ẹ̀ ń pè síṣẹ́ ni pé òkè kó bá lè rówó máa fún ẹ lówó ẹ rí pé ọ̀gá ẹ̀ náà kò rílì nice ẹ má bínú ẹ tó bá ó yẹ kó máa pè síṣẹ́ ni samuel ọmọ dáadáa ni o ẹ rí bí ìyá ẹ ṣe ń ṣàdúrà fún aláàánú yẹn ni ẹ mọ ipa aládùúrà ni wọn ò dẹ ń ṣọlẹ
0: ọ̀nà
1: àbáyọ ni ò tí ì yọ so tá bá lè gbìyànjú kì í ṣe gbogbo ìka náà ìka wa ò dọ́gba ṣùgbọ́n níwọ̀n bá ta lè ràn án
0: ràn wá lọ́wọ́ ó yẹ kí ọ̀pọ̀ àwọn tí wọ́n ń gba ọmọ sí ìkọ́ṣẹ́ gan-an kí wọ́n mú ìlànà kan jáde láti jẹ́ ó jẹ́ bí agirímẹ́ǹtì wípé ó dáa o àìbá mọ̀ iye ọdún báyìí ló fi sìn mí àsìkò báyìí ló sì fi máa fi sin sìnmí lẹ́nu iṣẹ́ o bó o bá sì ti ń lọ yàtọ̀ sí pé báyìí o nǹkan báyìí ni ó máa jẹ́ yálà bóyá masínì ní rà fún o àbí ẹ̀yin òbí o ẹ gba ṣọ́ọ̀bù o èmi ó ṣe nǹkan báyìí fún kó lè jẹ́ wípé nǹkan tí kò kàn ní jẹ́ wípé wọ́n máa sáré kiri ibi mò ń sáré kiri ló ti
1: yàbàrá lọ ọ̀gá yẹn gan ò ṣàṣeyọrí bẹ́ẹ̀ ni tí ọ tó bá ti rí pọ ọmọṣẹ́ òun ò kò establish kò mú fọdà ọ̀gá yẹn ò tí ì ṣàṣeyọrí ó kọ̀ dàbí tíṣà tó ń kọ́ ọmọ ni ṣé mọ̀ pé ó máa máa ṣe pé ọmọ yìí mọ̀ kọ́ balẹ̀ mọ̀ pé
0: òkè kí
1: tíṣà iṣẹ́ tíṣà nìyẹn kóun náà gbóríyìn ọ̀gá tí ọmọṣẹ́ ò bá ti rí ṣe lẹ́yìn ìgbà tó bá kúrò lọ́dọ̀ ẹ̀ ó kù díẹ̀ káàtó àwa náà àwa ẹ̀yà wa là ń sọ pé wọn ò fẹ́ kọ́ṣẹ́ wọn ò fẹ́ ṣe kíní àwọn ẹ̀yà tó kù kọ́ wọn ń kọ́ṣẹ́ torí ọ̀gá wọn ràn wọ́n lọ́wọ́ bọ́gà gan bá rí kékeré á fún wọn mo ní èèyàn kan ládùúgbò wa ń bẹ̀ yẹn gáàsì lọ̀gá yẹn ta kò tí ì ní kíní ṣùgbọ́n ó ti sin ọ̀gá yẹn dé lẹ́vù tó jẹ́ pé ó ti yẹ kó máa lọ ó dẹ̀ ra sìlíńdà méjì fún bẹ́ẹ̀ ni àti ó yẹ kó ṣe jù bẹ́ẹ̀ lọ́ṣẹ́ mọ̀ ipa
0: agbára ò tí ì sí
1: nígbà ó dẹ̀ ṣí ṣọ́ọ̀bù kékeré yẹn ó gbé sìlíńdà méjì ṣẹjọ́ mọ̀ pé lẹ́yìn ọdún méjì ọ̀gá yẹn tún padà nígbà tọ́gà yẹn wá ní to wa well with lati se o de tu pada lo ra mo cylinder fun
0: to won no si duro
1: to won no si duro so o ri pe shop e ti kun o sugbon boya o ti ro lokan yin pe won ma tu se si
0: ju be lo
1: be ni so ta ba le ma se ru nkan be yen won ni ko to nkan lo n daun nkan kekeke na o ye ka ma fi ran awon mo yen lo because elomi fi o pe ti tori awon ti o ba ni lo mu omo won si kose general believe niyan
0: pe
1: be ni tawon eyan ma nro pe nkan ta nkan ti awon yen o ni lo se nfomo senu kose sugbon laye sin ko ri be mo elowo elowo je ko mo yin kose
0: ko sa ni se owo kan lowo
1: ni se owo kan lowo
0: 0706949 3000 0706949 3000 ati 0701447570 0701447570 oni number ti e fi le pe wa wole e ja wo eni to wa loju opo lapa bi hello
5: am ti en so dada
0: oruko yin ati bi ti n pe o
5: eni to lo mo ni
0: okay
5: mo fa ya para dress no ta en so nbe
0: okay
5: eni o ba wo ijoba akọ ti olorun be jola fun koni foundation so ye yin kan to ba ko si owo yen koma ran lowo o ko ni jodu bi ogbon odun se abi nkankan pressure so the kisha se se o ko Nigeria to je anfani no foundation me to ro ni sa to ya de sa awon te lo abi nkankan bayi police ri se bayi and again further ki joba fun awon complete bi complete yen ko jo ma ni some percentage koma gbalo ko seta aside bi professional so ki to fun wa hekin sai gbogbo awon ga ina opolopo na n sogun ni o e ma je tora wa o
0: opolopo ga n sogun ni
5: ata cha opolopo body la ri o won ni jinu o
0: iseda o
5: so ijoba yin pa tie individuals ti olorun gbejo la fun won tun le help so ko te lo ni o se na oloruko te ni e ku se opolo
0: e seun ga samodupa o e tun wo ibi ti awon to gba jade
1: oga wa kan so ni ile ise wa ipe ti ijoba o ba se ki le yin se
0: ki lara ni
1: be ni ati bara wa ni situation yen already so what are we doing for ourselves that is the question ijoba o le se gbogbo e fun wa
0: be ni hello
5: hello
0: e ma ka so
6: hello e ka so
0: e ka so iya mi Ami.
6: Oh,
0: eh, ye karo. Abi ye kasan.
6: Ara roba.
0: Ami.
6: Eri a se se ya wa gbeti awon te da ruko ni. Ara ati rara. Awon ye ah e ma won ni. Ma ja so ori radio la wa. E ma ti e ya wa we won. Awa Yoruba ta ba ni nkan se bi pe a ma
0: I'm
7: Oju temi tun fi wo ni wipe nigba mi awon oga nkan ton ma nfe gba fun freedom fun awon omo yen ma ngaraji yen ma nle awon omo mi idanu ti ta ton ma din
0: in to gagan mi o bere
7: kila yusa
0: mo ni nti oga mi gan o ko le gan eleri dodo create mewa kini kan isu 48
7: apa o ko awon obi lati fi le so ka won oga won yen jo kan ma wo tolorun mo won lara omo mi boya pe ti oga temi miki alagolo kan bon vita alagolo kan lo gba o de sadura fun mi o si le 25 years mo ti sise yen disin so kan ma fi ro won lorun
0: ẹ ṣeun gan púpọ̀ o, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin èèyàn tí aláǹfààní àti pè wọlé pátápátá là kí abẹ́ gbọ́ nǹkan báyìí.
1: Bẹ́ẹ̀ni kọ́ máa dẹ̀ kọ́ máa dẹ̀ nígbà tí owó tó jẹ́ pé owó tó yẹ kọ́ mọ́ fi ra machine ẹni pé kókó wá fọ́gà 100,000 a tún gba ṣu a gba bon vita a gba bó ṣe tailor ni a gba scissors mélòó kan a gba tape roo mélòó kan kò yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ òótọ́ lọ́sọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀.
0: Káwọn náà dẹ̀ díẹ̀
1: bẹ́ẹ̀ kan dẹ̀ tọ́mọ dẹ̀ ti ń dẹ̀ tọ́mọ rí pé kú díẹ̀ káàtó ẹnu wọn lọ́wọ́ màmá tó sọ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ẹ̀yà wa bu òótọ́ ni wọn parọ́ ṣùgbọ́n ẹni tí ọkàn ẹ̀ bá ti mọ́ láburú kankan ò lè ṣẹlẹ̀ sí.
0: Ẹ ṣeun gan púpọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá náà la kí ẹ ṣeun gan bẹ́ẹ̀ ṣe bá wa dá sórí ètò yẹ lókíní so ní ọ̀sán òní ìpàdé àwa àti yín yóò tún di ní ọjọ́ mẹ́jọ ẹ bá dágbére fáwọn èèyàn.
1: Ẹ ṣeun o ẹ̀yin aráalé orúkọ tèmi náà ni olúwa tó bí lọ bàbá lóògùn ọmọ má jẹ̀mú ẹ jọ torí ọlọ́run ẹ̀yin ọ̀gá níta bẹ́yẹn ẹ dẹ́ ẹ jọ kẹsì máa ṣàánú àwọn ọmọ ọṣẹ́ yóò dára fún gbogbo wa.
0: Àmì àṣẹ Idomari ọjọ́ mẹ́jọ ni kẹ́ tó jẹ́ kí a jọ pàdé lórí ètò yẹ lókíní so iléeṣẹ́ ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ MTN Nigeria àwọn náà náà ṣe agbátẹrù ẹ̀ kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ẹ kú kalẹ̀.
4: Yẹ̀lókíní so MTN ń gbàṣà lárugẹ.

0: Flash 105.5 FM, the integrity station.
1: Àìrèjì náà láìrábò kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
2: Báńkọ́gbì ìròyìn àgbọ̀sọ̀gbà nù.

0: to ba nso iroyin pe lagbaja inu e dun lagbaja fofayo won lo wa aworan bi ti to ti fofayo to ba se pe inu e odun na ni won lo wa aworan bi to ti be ni se gbe leyi pe won wo pe
1: abigba
0: ta e mu me
1: bi ko ro gbonu denge
0: awon ge gale le
1: bi akomi jimere o re o yo yo mi e kunu ata o re
0: kana nbe ro ruko e to ba so ka mo si so ko mi fun yi. Is that your name?
1: Why you ask me again? Oga, okay. Alaseju la won na. Alaseju ni won. Gbo nkan le so do se ni.
0: Alaseju tin poko n baba.
1: Poko n baba. E kaabo, sako tun gba nkan gbore losan toni akiyin o. E kaabo si ka ti royin. E kaabo si Washington IB. E kaabo si ikanni Splash akoko radio. To je ti aladani nipinle Oyo gbogbo eni e ba ri ebi. Bo ti le o se kire luwe ko mo ere re starto loju irin. Iwaju eku waju na ni o ma kile. Iwaju ba elero bero. Be ni ba ba so ko si waju iwaju na la tun ba iwaju iwaju lo pa ebi ti re si waju iwaju na la o ma lo. O di waju o olarin waju la o ma je iwaju iwaju ni. Olarin waju o pele oro ade osi loruko ti mo je. Elephant so lo
0: ni. Be ba forin kan le ni.
1: Olarin waju la o ma lo. Amoro ko ti Corinthians la. Abi olarin waju la o ma je.
0: Kan le wa je san ni lo ko ni abobe. Se pe iwaju la o ma lo. Eh iwaju la o ma lo.
1: Olarin waju olarin waju wa kere nu oruko ni.
0: Ko kere. Bi temi lade na se heri mo nu oruko.
1: Sugbon ta ba so pe ola mi nre waju. Ha. Gbogbo eyan ko ni mo jalade ola gan ni koko kini ti e.
0: Ohun to ma wa wa yato nu.
1: Oloruko se ni wo.
0: Olo si ti so wi pe gbogbo eyan ko ni. Gbogbo eyan ko ni jalade.
1: Gbogbo eyan ko ni jalade.
0: To ma wa unique nu.
1: Mi na jade Adewusire. Oto ato si mo wa mo lola mo tun lade. E ka bo si gbe nko gbi iroyin. Agbede na re o losan toni o gaga bi ise ti wa. E ti mo pe awon akole iroyin a ma nkoko se awon jo bi isabojo ni to ba tasiko lati ko sinu agbami iroyin ibe lati mo mu kare re e ku kale
0: ebi na ki wa mu ni e ka san e ku dede asiko yi soja nya sowo ise nlo loni were de were tebi lade aloko le mi je ogba nko gbe iroyin na sire ni kan ni omo lo abi Splash 105.5 FM.
1: Let's go there.
0: Awa la ko wi awe le bo won mo bo ba fe pe station. Wa jire ba ba ba. Ah, ojo kan ni se to le debo. Ah, gbe ah.
1: Bi bo gan
0: gbori oke ke.
1: Ah, gbe ah. Is running me here.
0: Ah, hey, what can I for?
1: Oh, AI technology.
0: Ero pe je bu mo so lojo ni.
1: Bi
0: bo wa se for ne.
1: Em
0: for ne.
1: Fun to. Ah,
0: hey.
1: Come for.
0: Ajo fi gagbaga lojo ni.
1: Je ba so yo Yoruba bi en so Igbo. To come for.
0: Hey. Ajo na re lo de tan.
1: O de tan.
0: Walai.
1: Ah, hey, je bu ni adura o. Ko ma gbe pe.
0: Alojo re if e debo if e seto ah igba word lojo
1: ti eyan ba ti fogo mo so
0: ti eyinbo dede na ni
1: o da wa ti na mix blue at yellow ni yo wa fun ni green
0: it's not a problem
1: it's I'm not saying o da awon akole royin lolokan ojo kan re o iwe royin Guardian be nbi losan toni gaga bi gba nkan gbe royin the nation o na duro ri ta la won be na la ni punch o be na la ni won lo ni ran be jake jado Guardian Vanguard Sun Gunsef Daily Sun fun ra ke alele ta fun mi la pari iroyin to akole iroyin re la podo mi bi ti Guardian gbe o
0: se mu ni
1: o ma je jori da oni to owo shukuru olopa o ti te akoloran si obaye je kan amowo pe ni afurasi gege bi oniroyin won ni afurasi ni bẹ́ẹ̀ sì rèé àwọn dúkìá àjọba lòun bá jẹ́ dúkìá àjọba náà ní sì ń jí kó ní ń jí gbé ní ń jí gbé kó tà ní ìpínlẹ̀ Abia ni ọwọ́ ti tẹ̀ ẹ́. Kí làwọn nǹkan náà tó tiẹ̀ jí kí làwọn ohun náà tó bàjẹ́ ẹ gbọ́ nígbà tí àsìkò bá tó.
0: Tọ́ ìwé ìròyìn Guardian náà ló gbé ìròyìn eléyìí o. Wọ́n ní ọwọ́ àjọ aṣọ́bodè náà ló ti ba àwọn kan o. Bẹ́ẹ̀ sì ni wọ́n ṣẹ́bùrò oògùn olóró ìgbókùkúyè kánábíìsì eléyìí tán ní wípé owó rẹ̀ eléyìí bá lè wọlé sílẹ̀ káì. Wọ́n ní owó rẹ̀ ńkọ́ náà ni ó tó bílíọ̀nù mẹ́rìndínlọ́gbọ̀n àbọ̀ 26.5 billion naira. Bẹ́ẹ̀ ni wọ́n bá ilé ta iye tí wọ́n ó ta kánábíìsì ìgbókùkúyè òun ni wọ́n ní ibùdókọ̀ orí omi eléyìí tó wà ní àpápá ibẹ̀ náà ni àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ni wọ́n ti ṣẹ́bùrú rẹ̀ tí wọ́n sì rí gbàálẹ̀. Ìwé ìròyìn The Guardian náà ló gbé ìròyìn náà. 26.5 billion naira.
1: Ìse
0: mọ́ ni o.
1: Ó sì ní ń ta lè fi ṣe ní Nàìjíríà kì.
0: Of cannabis.
1: Wọ́n á ta fáwọn ilé-iṣẹ́ tí wọ́n máa ń ṣe irun àwọn ìparun kankan lóríṣiríṣi tí wọ́n mú kí irun ó dàgbà. Ṣé ẹ rò wípé ẹ rò pé kì í lò ni? Ẹ lò. Àwọn ìparun tá a máa ń rà lórí ìrànràn ṣé ẹ kì í rí bẹ́ẹ̀ ni?
0: Kì á ṣe gbogbo ẹ̀ náà.
1: Ibi wọn bá ti ń lò ó wọn ó ta fún wọn kò yẹ kó wà lọ́wọ́ ènìyàn ni kì í ṣe wípé a lòdì sí lílo rẹ̀. Ṣé bí gómìnà tó dolóògbé kọ́lọ́mbà fọ̀rùnkẹ́ bàbá Akérèdọ́lù ṣé bí wọ́n ló kọ ẹ̀ nípínlẹ̀ Ondo tí ó jẹ́ pé òróró ẹ̀ gan wúlò ni tí wọ́n fi ń ṣe ń tà ń wínú èmi ò sọ pé kéèyàn dà sí tìkẹ̀ ó dà tó ìròyìn eléyìí
0: wọn ló mọ̀ wọ́n ti sọ pé ìyẹn fàṣírí sí oníròyìn lọ́wọ́
1: ṣọ́tọ́ ṣọ́tọ́
0: irọ́ ọ̀rọ̀ dárúkọ kọ́ wọ́n ṣà ẹ̀wọ́n máa ń sọ ìwọ́n tó bá fi àṣírí rẹ ní oníròyìn lọ́wọ́ yọ̀ o ó yá ẹ̀ka ròyìn.
1: Today is not my good day at all.
0: Ẹ̀ka ròyìn ẹ̀múròyìn kà.
1: Ìròyìn kan náà tún lélẹ̀ yọ ìpínlẹ̀ Abia náà mo sì wà wọ́n ní ìjókòó bẹ̀ náà Guardian náà ló sì gbé. Wọ́n ní tó ìjọba ìpínlẹ̀ Abia ni wọ́n ti gbé wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ ètò ìṣèdájọ́ fún àwọn tó bá ti jẹ́ pé ọlọ́daràn kan ni wọ́n ọ̀daràn tó jẹ mọ́ àbílẹ̀ tí ọ̀rọ̀ mọ́ oní ìfipábáni ní àjọṣepọ̀ àtàwọn ìwà míì tó jẹ́ ìwà ọ̀ràn bẹ́ẹ̀ tó jẹ́ alájọbára ẹni ṣe pọ̀. Kódà wọn ni àkọọ́lẹ̀ méjì ló ti wà báyìí o láwọn méjì tí wọ́n ti jẹ̀bi ẹ̀sùn náà. Ìwé ìròyìn Guardian ló gbé ìròyìn yẹn jáde.
0: Tó jẹ́ ká tún tẹ̀síwájú o wọ́n ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà ló ti bá àwọn kan tí wọ́n fura sí gẹ́gẹ́ bí adigunjalè àti ẹlẹgbẹ́ òkùnkùn àti èèyàn kan tí wọ́n ní òun tiẹ̀ owó ìbọn ní máa ṣe ó mọ yàwó èèyàn ń bọ kó mọ bá wọn rà á kó mọ bá wọn fi ṣọwọ́ ní ìpínlẹ̀ Delta wọn ni ọwọ́ bà wọn o. Ìwé ìròyìn Guardian náà ló gbé ìròyìn ọ̀hún.
1: Ó dàtọ̀ Daily Post ló gbé gbáǹkan gbèròyìn eléyìí níbi tí wọ́n ti sọ pé ọwọ́ ṣìkun ọlọ́pàá ti tẹ àwọn afurasí mẹ́ta kan lórí ẹ̀sùn tí wọ́n ní àwọn náà ń ba dúkìá ìjọba jẹ́ mọ́ra pọ́n tiẹ̀ fi kínní wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fi iṣẹ́ ìpè fún wọn ní báyìí. Dúkìá ìjọba tó yẹ kó máa wúlò fún ará ìlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá ń bí n tá ń wí máa ní agbára pọ̀ wọ́n ní lọ bí 200 million naira o. Ṣùgbọ́n kí àwọn ọlọ́pàá pé ẹ kúṣẹ́ ẹ ṣeun gbà ọkọ̀ọ̀kan
0: láwọn ọmọ wọ́n ìjàmbá ọkọ̀ ojú irin
1: orin
0: tó yẹ pé wọn ò ní mọ̀ pọ́n ti yọ àwọn kinní yìí kódà òun ló mọ̀ ló kó wà lára tó pọ̀ tó ń fa
1: bẹ́ẹ̀
0: ni tó ń fa ìjàmbá ọkọ̀ ojú irin ṣẹ́rí wípé àwa gan-an náà nígbà mi là ń fọwọ́ ara wa ṣera wa ó bá sì wáyé tán báyìí wọn mọ̀ ní ìjọba
1: ò tún ọ̀nà dáadáa ẹ
0: ló bí gan-an sì rè á rí ibi tí àwọn ẹni
1: yìí ọ̀báyé
0: jẹ́ a ní gbégbèsè kankan a ní sọ pé ta lẹ́yìn bólẹ̀ ti wá kinní kan gbáka owó kan ọ̀pọ̀lọpọ̀ eléyìí tó pọ̀ jù nípasẹ̀ ètò ààbò gan ó wà lọ́wọ́
1: àwọn
0: aráàlú bẹ́ẹ̀ ni.
1: Sọ mọ̀ pé wọ́n sọ pé èèyàn tí ó ń fi mú gbé òórùn sìgá ewu wà fún ojú ẹni tó ń fa
0: lọ
1: ní àwùjọ tá a wà lóde òní àwọn èèyàn ó máa fa si ja won si ma fi orun re da won ma dorun re pa awon yan nitosi awon yan ma le mu kiri won ni le so fun
0: eni
1: to be baye won je pe e jina o
0: ofisi ofi gan se ofi wa nle ofi wa nle sugbo opolopo wa ah mo ba se lo o da e je ka tesiwaju ni ipile eko won ni ibenu atelu na ni o tin waye to hun ti awuyewuye lori bi won se se kupa enikan to je omo egbe awako ni ipile eko be si ni won ni awon olopa won to ti je ki eto abo ko gbopon si to si ni wipe owo ti ba awon kan ti won fura si olu omo atawon eyan mi na ni won si tin bere fun idajo ododo wipe saleni to se nkan bayi e je ko fi mu kata ofin
1: olu omo wo
0: olu omo kan na of course
1: Kunduz fun yin baba Kunduz to Daily Post gbe akole re kan na nbi bayi o ni bi ton ti so wipe agbegbe kan ni ijoba ni ipinle ti Delta won ni o na ni won ma ti pe awon osa lowe ipe
0: ki won
1: amadiwa
0: awon eni eleni
1: won ni won ti be osa lo ni ranran lowe o pe ki o le da awon adaran daran lowo ko ati wo odo won
0: lo ba to
1: ipe e ba won da won pada ki won ma le siju si apo odo wa nbi e ba wa le won jina rere won ni eyi ohun na ni nti won gbe se o ni agbegbe tan wi nbe ni ijoba ti ibile Ndokwa West iwo orun Ndokwa ni ipinle Delta.
0: To won ni owo ba awon agbesumo mi meta kan ni inu igbo ni ipinle Bauchi igbo ni Jimere ngbe. To won ni owo ba won o ni ipinle Bauchi meta ni won iwe iroyin Daily Post o na lo gbe. Sa ni lodo bi baba abi bo ni.
1: Ka
0: mo bo.
1: Agbe apa.
0: O le gbalejo wa. Iyan la wa mo je o.
1: Bi nba de o kokoko. O fere gege.
2: Babe, why are you frowning for me now?
3: Come and make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
6: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 24 oṣù keje ọdún 2020.

0: káàbọ̀ padà láti ojú ọjà. Báńkọ́ gbìròyìn, ó fẹ́ gbìnà yáwà yìí, àgàdà máa dàrú, kíkan máa faṣọ san ìmọ̀. A ti rojú ọjà, a sì ti dé ẹni ọlọ ló bọ̀. Who goes comes, who is a go is a come. Tó wà yóò ẹ máa gbọ́ àwọn ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìwé ìròyìn Guardian, ìròyìn tó gbé jáde gẹ́gẹ́ bí Báńkọ́ gbì lọ́sàn-án tó ní. Wọ́n ní ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá àti ìpínlẹ̀ Abia náà ni ó ti tẹ arákùnrin ẹni ọdún 25 kan, ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Chigozirim Elem, lórí ẹ̀sùn èyí tí wọ́n ní wọ́n fi kàn án wípé dúkìá àjọba ní bàjẹ́ ń tiẹ̀, yín sì ń bà wọ́n jẹ́ láti jí wọn ni. Ṣé mọ̀ pé bí bá ṣe pé kan ń bà á jẹ́ lásán, àbá ò pé ẹja gbé lọ bí wọn ti ń tún aláàrùn ọpọlọ ṣe. Ṣùgbọ́n eléyìí ń bà á jẹ́ nítorí pé òun fẹ́ jí kótà ni o. Àwọn onírúurú nǹkan tó jẹ́ bí irin, ohun àfirinṣe, ilẹ̀kùn àfirinṣe, onínàrán tó jẹ́ ti ìjọba, wọn ni òun náà ní ń jí o. Ó ń jí wọn nínú àwọn ìṣọ̀kan eléyìí tí ó ń bẹ nínú ọjà ìjọba ní Umuahia, Ubani Government Market ní Umuahia. Ẹni afurasí ọ̀hún tó wá láti agbègbè ti Amasiri ní ìjọba ìbílẹ̀ àríwá Afipo ní ìlú yín ní ìpínlẹ̀ Ebonyi.
1: Afipo
0: lupe. Wọ́n ní ṣùgbọ́n tó ń gbé ní Ogunchara ní ọjọ́ ń ṣe ìlú wa náà ni. Tó ní eléyìí ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ àríwá Umuahia ní ìpínlẹ̀ Abia. Òun náà ni wọ́n ní ọwọ́ tẹ̀ o. Bẹ́ẹ̀ ni ọwọ́ ikọ̀ ṣìkún àwọn ọlọ́pàá tí ó jẹ́ ti ẹkùn ti Mike Okiro ni ọwọ́ ti tẹ̀. Wọ́n ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Abia DSP Maureen Chinaka ló sọ̀rọ̀ wípé ọ̀tẹlẹ̀múyẹ́ tó gbópọn àti ìsínigbẹ́rẹ́ ìpàkọ́ ilé tó dúró re tí wọ́n fi tó àwọn ọlọ́pàá létí náà ni ó jẹ́ kó dìrọ̀rùn fún àwọn láti rí arákùnrin bojú kóíkóyọ̀ ọ̀bà yìí jẹ́ ọ̀pátilẹ̀ pátinú ìka àjẹ́ olójú ẹ̀yìn tí pọ́n ròbẹ̀ròbẹ̀ ọ̀hún tí wọ́n fi rí gbé o. Wọ́n ní àwọn ọlọ́pàá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ikọ̀ fìjìláńtẹ́ náà wọ́n kún wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀sọ́wọ́ iwájú yún Maureen. Wọ́n ní ẹni tá à ń wí yìí ẹni afurasí yìí ló ń fọ̀nà àìbófin mu ló fi bá ara rẹ̀ ní àwọn ìsọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ ti ìjọba nínú ọjà ìjọba lọ́jọ́ 11 oṣù keje ọdún tá a wà nù ẹnu oṣù tá a wà yìí náà ni o. Níbi tí wọ́n ti sọ wípé ó ba àwọn kan tí ń bẹ̀ ń bẹ̀ jẹ́ tí ó sì mú odindi àwọn irin kan tó jẹ́ pé àwọn irin ńláńlá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi ṣe ilẹ̀kùn wọ́n ní lọ́yọ̀ tí ó fẹ́ lọ rèé kó wọn tà. Ó sọ̀rọ̀ wọ́n ní ẹni tá à ń wí yìí náà ló ń fẹ́ gbìdánwò àti mú erége kó fẹ̀yìn gbégbá amọ̀lẹ̀ kó mú skrúbì nígbà tó rí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò àmọ́ bàtì ìyúná ṣùgbọ́n ṣá gbogbo ìdán tí àáyán fẹ́ pa níwájú adìẹ àgbébọ̀ ni ṣáká ni adìẹ ṣá tó mú un mọ́lẹ̀. Wọ́n níbẹ̀ ni wọ́n gbé o gbogbo irin gbogbo nǹkan dúkìá tó sì kó tó ló ti nígbàgbọ́ tó tàn mọ́ wípé òun ò jí kótà òun kọ́ wọn gbà padà ní ọwọ́ rẹ̀. Ẹni tá à ń wí yìí yoyoyo ní báyìí níwò bí èkùnú ata.
1: Tán ẹ jẹ́ kí a lọ sí ìpínlẹ̀ Èkó. Wọ́n ní àjọ aṣọ́bodè ilẹ̀ yìí náà ló ti ṣàbùrú tó sì rí igbó eléyìí tí kìlógíráàmù rẹ̀ tó tó 4,143 ààbọ̀ kìlógíráàmù ẹ̀yìn òní cannabis indica bí wọ́n ṣe kọ́. Wọ́n ní owó rẹ̀ ń kọ́ náà ló sì lé ní 1,460,000 ààbọ̀ náírà. Eléyìí tí wọ́n ní wípé wọ́n ṣe lọ́jọ̀ sínú ọkọ̀ kan eléyìí tí wọ́n gbé wọlé láti ilẹ̀ òkèrè. Àwọn ọkọ̀ ọ̀hún náà ni wọ́n sì kó sínú goro ìkẹ́rù eléyìí tó ga ní ìwọ̀n bàtà 40 eléyìí tí wọ́n gbà sílẹ̀ ní pápákọ̀ Eremi eléyìí tó wà ní Àpápàù. Wọ́n ní ẹni tí ṣe ọ̀gá àgbà fún àjọ náà ní ẹ̀ka ti Àpápàù ọ̀hún Emmanuel Oshoba náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé gbígbẹ́sẹ̀ lé goro yìí òun náà ló wáyé o lásìkò tí wọ́n ṣe àyẹ̀wò fún àwọn ẹrù eléyìí tó wà nínú àwọn goro tí wọ́n bá ń kó wọlé láti ilẹ̀ òkèrè. Ó ní àti àwọn ẹ̀ṣọ́ àjọ eléyìí tó ń gbógun ti lílò àti gbígbé.

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tun tó gbàgbóró kan Free Dettol Energy 500 naira péré ni. Ráti ẹ lónìí. Free Dettol Energy, darí ìṣàkóso rẹ.
7: Hey Chris.
8: Hey Pearl.
7: Say special.
8: Special.

0: 3145. Zarius 1347731 45. See you there.
1: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Bankobi ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
4: Ntọ́, ẹ káàbọ̀ padà.
5: A ti dé nìyẹn. A tún ti padà dé. A ti lọ, a ti bọ̀. Ẹni tó lọ,
6: a ti bọ̀, ẹni ló bọ̀, ló bọ̀.
5: Bẹ́ẹ̀ni o, ẹ káàbọ̀ padà láti ojú ọjà Bankobi yìí ṣe ń tẹ̀síwájú nìkan ni Splash. 105.5 FM, The Integrity Station, promoting right values. Ìròyìn náà rèé tí Guardian gbé gẹ́gẹ́ bí Bankobi ní ọ̀sán tòní tó sì ń mú ká táwọn mú ká bí mú ká rí ń bẹ̀rẹ̀. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Abia ló máa ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìgbẹ́jọ́ ajẹmọ́ràn oníbàálòpọ̀ kan. Èdè tó jẹ́ wípé níbẹ̀ náà ni wọ́n ó ti máa fojú ọ̀daràn àfipábánilájọṣepọ̀ àbí àrúgbó ọ̀daràn tó bá ti rọ̀ mọ́ tó níṣe pẹ̀lú ìbálòpọ̀ tí wọ́n máa fojú wọn hàn sí gbangba òde tó ti ìdájọ́ tó tọ́ tó sì yẹ ní wàràǹṣe sàkí èyí kó lè ba máa jẹ́ ìfanilétí fún àwọn tọ́wọ́ ò bá tí ì tẹ̀ àti ìbáwí àti ìkìlọ̀ fún àwọn tí wọ́n bá ń hurúfẹ́ ìwà bẹ́ẹ̀ kí wọ́n lè ti ọwọ́ ọmọ wọn bọ aṣọ. Ìjọba ìpínlẹ̀ ti Abia bákan náà ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ wípé àwọn méjì ọ̀daràn kan bẹ́ẹ̀ náà ni ìdájọ́ ti dúró lórí wọn tí wọ́n sì ti gbé ìdájọ́ kalẹ̀ wípé kí wọ́n tara ṣàṣà kí wọ́n máa lọ sí ọgbà ẹ̀wọ̀n nítorí pé inú ògbólọ̀pọ̀ ẹrú wọn gbé ẹnìkan yẹn kọ́lé Adẹ́tẹ̀ sígboro. Kódà wọ́n ní ilé-ẹjọ́ tá a gbé kalẹ̀ ilé-ẹjọ́ mọ̀lẹ́bí ti ìpínlẹ̀ Abia òun náà ni tó fìdí kalẹ̀ sí Umu Ahia tí í ṣolúùlú ìpínlẹ̀ Abia níbẹ̀ náà ni wọ́n ti gbé ìdání ìgbẹ́jọ́ ti wáyé ìgbẹ́jọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń bá ọmọ kékeré ní àjọṣepọ̀. Nígbà tó ń sọ̀rọ̀ yìí lásìkò ìbáwọn oníròyìn sọ̀rọ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ tí máa wáyé ní Umu Ahia kọmíṣánná fún ètò ìròyìn àti ìfitónilétí ńbẹ ọmọọba ọkùnrin Okè Kanu náà ló sọ̀rọ̀ wípé ṣé rí ètò tá a gbé kalẹ̀ yìí àti ìdájọ́ bẹ́ẹ̀ náà ni yóò máa jẹ́ kí ìdáàbòbò kó wà fún àwọn ọmọdé àti ìdájọ́ òdodo fún gbogbo ẹnikẹ́ni tó bá ń fara kááṣá àwọn ìṣẹ̀lẹ̀ báwọ̀nyí tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀gbin àti adójútini látọ̀dọ̀ àwọn kọlọ̀ràn sí ènìyàn. Kanu sọ̀rọ̀ ó ní ọ̀kan lára àwọn tó jẹ́ ẹni àfẹ̀sùnkàn àti ọ̀daràn náà ni ìdájọ́ rẹ̀ dúró lórí pé kó lọ tààrà báhùn kó lọ rèé lo sáà ọgbà ẹ̀wọ̀n fún odindi 30 ọdún nítorí tí ó jẹ̀bi ẹ̀sùn wípé ó fipá bá ọmọ èké kan ní àjọṣepọ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ ń tiẹ̀ wọ́n ní 10 péré ni kóun lọ rèé lò nítorí tí òun bá ọmọ 5 ọmọbìnrin kan ní àjọṣepọ̀ kò tọ́. Wọ́n ní àwọn méjèèjì ṣá ni wọ́n ìgbẹ́jọ́ àti ìdájọ́ ìdúró lórí wọn láìsí wípé bóyá àǹfààní owó ìtanràn àbí gbígba onídùúró kankan wà tààrà báhun kí wọ́n máa lọ bẹ́ẹ̀ ni. Wọ́n á fi kún ọ̀rọ̀ rẹ wípé ṣé wọ́n rí àwọn tí wọ́n bá jẹ́ afarakáṣá àwọn ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ yìí àbí àwọn tó bá jẹ́ pé ìdáyàjẹni látọ̀dọ̀ akọ sí abo ló wáyé ni àbí abo sákọ àti àwọn irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ míì tí ó máa ń jẹ́ bíi gírígbògírígbò inú ilé wọn ni àwọn tí wọ́n fara kááṣá ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọn ni wọ́n ń bẹ ní ilé ìwòsàn àyè sì wà fún wọn níbi tí wọ́n ti máa ń ṣe ìtọ́jú wọn nípa ti ìṣọwọ́rorí àti bí wọ́n ṣe lè wò wọ́n sàn látara ìrora ọkàn wọn. Èyí náà ni tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Abia báyìí. Wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìgbẹ́jọ́ ajẹmọ́ràn oníbàálòpọ̀ ní ìpínlẹ̀ Abia níbi tí wọ́n ti máa fojú àwọn ọ̀daràn hàn sí gbangba tí ìdájọ́ yóò sì máa wáyé ní wàràǹṣe sà eléyìí tí ọ̀pọ̀ rẹ̀ tó súnmọ́ wípé kí wọ́n má ní onídùúró tàbí sísan owó ìtọrọ. Guardian ló gbé Arise kọ.
6: Tó àbákan náà jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Bauchi o, wọ́n ní ọwọ́ ti ba àwọn mẹ́ta kan tí wọ́n fura sí wípé agbésùmọ̀mí ni wọ́n lásìkò tí àwọn ikọ̀ ọmọ ogun àti ikọ̀ ti vigilante tí wọ́n ṣiṣẹ́ pọ̀ ní ìjọba ìbílẹ̀ Ningi ní ìpínlẹ̀ Bauchi o. Wọ́n ní àwọn tí ọwọ́ ba òun náà ní ọwọ́ sì bà lásìkò tí wọ́n ṣe ìpàrà àrò eléyìí tí àwọn ikọ̀ ọmọ ogun tí a mọ̀ sí Operation Mesa tí wọ́n ṣe o àti àwọn tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ vigilante ní igbó kan eléyìí tí wọ́n pè ní Dusen Kwado náà ni wọ́n pe igbó ọ̀hún o. Wọ́n ní ibi igbó yìí àti agbègbè rẹ̀ àyíká rẹ̀ òun náà ni àwọn ọmọ ogun ni wọ́n ti pàrà àrò tí wọ́n sì wọnú ibẹ̀ tí wọ́n sì lé àwọn agbésùmọ̀mí ọ̀hún kàbàkàbà kí ọwọ́ kó tó tẹ àwọn mẹ́ta tí ọwọ́ bá ọ̀hún o. Wọ́n ní àwọn àjọ elétò ààbò náà ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ yìí náà ló wáyé o látara ìròyìn ti ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí wọ́n gbọ́ nípa bí àwọn ọ̀daràn yìí bí wọ́n ṣe ń rìn káàkiri inú igbó ọ̀hún tí èèyàn gidi náà ní gbénú igbó.
5: Èèyàn gidi a máa gbénú igbó.
6: Bí wọ́n ṣe ń rìn kiri àti gbòkègbodò wọn káàkiri inú igbó náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n ní àjọṣepọ̀ ikọ̀ yìí tòun ti ikọ̀ ọmọ ogun náà ló sì yọrí sí bí ọwọ́ ṣe ba àwọn mẹ́ta ọ̀hún o. Wọ́n ní àwọn mẹ́ta ọ̀hún náà wá ń kọ́ báyìí o. Wọ́n ní wọ́n ti wà ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá níbi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn láti fi mọ irú èèyàn tí wọ́n jẹ́ gangan ibi tí wọ́n ti wá àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ àti ìlọ́wọ́sí wọn nínú ìgbòkègbodò ìgbésùmọ̀mí. Wọ́n ní eléyìí tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí sì ṣe òun náà kọ̀ náà ló sì tún jẹ́ ara ìlàkàkà eléyìí tí àwọn àjọ elétò ààbò tí wọ́n ń ṣe láti fi dènà àwọn agbésùmọ̀mí àtàwọn ikọ̀ oníwà ọ̀daràn míì láti máa fi inú igbó fi bora láti máa gbé inú igbó ọ̀hún tàbí láti máa gbé inú igbó fi hùwà ọ̀daràn ní ìpínlẹ̀ Bauchi àti ní àyíká rẹ̀ tó fi mọ́ gbogbo ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí láti mọ̀mọ́ lo inú àwọn igbó náà gẹ́gẹ́ bí ibùba wọn. Ìwé ìròyìn Daily Post ló post ìròyìn náà.
5: Ọ̀dà tó èmi wà nínú ìwé ìròyìn The Nation ní ọ̀sán tòní o. Ohun tí mo sì ń rí ń bẹ̀ òun náà ló ní ṣe pẹ̀lú ìdẹ́mi akẹ́kọ̀ọ́ kan ní Ègbodò. Ó ga alága jù ìròyìn yẹn rèé o. Ó ń bẹ ní ojú ìwé ogójì ìwé ìròyìn The Nation níbi tí wọ́n ti sọ wípé tó akẹ́kọ̀ọ́ kan ti ń bẹ ní ìpele kẹta o nílé ẹ̀kọ́ ńlá Fásitì Ambrose Ali eléyìí ti ń bẹ ní Ẹ̀pọ̀mà orúkọ rẹ̀ a máa jẹ́ Peter Ekpen Adolo. Wọ́n ní òun náà ni àwọn agbébọn kan tí wọ́n fura sí wípé ajínigbé gbowó ni wọ́n ṣe ni wọ́n rán lọ sí ọ̀run Àsàntì. Akẹ́kọ̀ọ́ tí ó ti dolóògbé yìí jẹ́ ẹni ọdún 24 year old Adolo. Wọ́n ní òun náà ni wọ́n yìn níbọn ní ikùn ní ọjọ́ Àìkú Sunday nígbàtí àwọn agbébọn ọ̀hún tí wọ́n ṣe ìkọlù sí agbègbè Ujemen GT Extension ní Ẹ̀pọ̀mà. Wọ́n ní wọ́n sì kéde rẹ̀ wípé ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra o ní kété tí wọ́n gbé e dé ilé ìwòsàn. Àwọn agbébọn tá à ń wí yìí wọ́n ní wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta ọ̀tọ̀ kan gbé lóbìnrin sì ni tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ti Ambrose Ali University yìí bákan náà. o se ni laanu o won ni be si ni won muri wo inu igbo lo ta won ti won ji gbe oruko awon akeko ohun won na ni Favour Okoroje ti se eni odun mokanle ni ogun Balogun Precious ti se eni odun mokande ni ogun 19 ati Praise Obagbalu ti se eni odun meji din ni ogun 18 years won ni agbenso le se olopa ni ipinle edo eno Eko Edem leni to ba won niroyin soro ni ana so wi pe awon akeko ti won ji gbe ohun na ni won ti gba idande won pada o pelu afikun oro wi pe okan ninu awon ajinigbe ohun gan won da ticket aloki amo fun o si ti di ero orun asante Okoroje fi kun oro oni ni kete eleti iroyin kan awon lara won ni commissioner lopa pa lase fun awon papapa lati gbe iko ele to je toni tatiwere ko gberegbe oni tagbon nu kale o ile to si je pe ile ise olopa ti nbe ni itosi agbegbe ohun iyan to fi mo ti e ka ti ile ise olopa ti epoma won ni o na ni won ja won labo gbogbo bi nkan se nlo si o ti won si ko ara won jo ti won wa pinran won lowo owo ki o to di wi pe won gba idande awon akeko na ti won jigbe o won fi owo so opo pelu ile ise ologun le Nigeria eka ti ipinle edo lohun ti won be nbe ati ajo eleto abo to je ti ijoba ipinle edo edo state security corps essc ati awon ode ni agbegbe ohun won ni iko ta wa nwi yi lapapo be won ni ohun na ni won wa dijo pinra won lowo owo pe eyin e to bayi eyin e to oke e wa e ja gba rin eyin e mu lateyin iwo eko lati ariwa ati bebe lo ti won si rawo inu igbo bi won ti wonu igbo ton ti awon ohun elo to je ti gbalode te eyan fi mo bi odaran le fara pamo si fara soko won ni ohun na ni won wo o ti o si je wipe ninu igbese be ni won ti ri awon ti won wa ni gbe okun ohun to je akeko ohun ti won si ri won gbe o ti won ri won gba pada ti won si fi okan nu won ti won ja receipt orun fun ipe ko lo ja won labo ipe ise ibi lohun wale aye wa se won ni eleyun na ni o je bo ti je lapa abeun adupe fun awon akeko ti won gba idande won sugbon akedun pelu awon molebi akeko ni iyun ti oruko re je Peter Ekpen Adolo ti won ran omo lomo omo odun merin le ni ogun 24 years ejo wale aye ejo rile aye re wa ko wa se n to waye wa se ohun to riran ejo ri igbese te fi se sababi iku re te fi ran lo si orun asante o se nla nu aba won kedun o ju ogoji iwe regulation
7: iroyin na wa
6: to won ni wipe ibenu atelo ati awuyewuye oniruru na lo tin waye o lori isele isekupani kan eleyi to waye ni ipinle Eko lori eni ti se akowe eto gbogbo ninu egbe awon awako ta mo se NURTW ni ipinle Eko ti eyun ni Comrade Toba Ajiboye eleyi ti won ni gbogbo eyan mo se Toba Ijaya won ni Ajiboye na ni eyan kan ti won te ti se idamo re loyinbo fun o ni ipinle Eko won ni be si ni gbogbo to ni se pelu isele ye na ni ko ti ye eyan kankan koda tititi ti won fi nko iroyin yi won ni sugbon o ojo awon le ni ile iwosan ta mo se Saint Nicholas eleyi to wa ni erekusi Eko Lagos Island won ni bakan na ni ti se are apapo fun egbe awon awako ni orilede yi Alhaji Musiliu Akisoya MC Olu Omo na ni wa se apejuwe isele ohun gege bi eleyi to buru jai ti ko si je atewogba Akisoya na ni won lo wa kesi le se olopa orilede Nigeria ati awon ajo ti oro na ba kan wipe ki won se iwadi isele na daada o ki won si ri daju wipe owo ba gbogbo awon ti won ba lowo ni inu ipapoda ijayo ohun ki idajo ododo ki o si waye lai fi asiko sofo oni eni ti se are fun egbe awon NURTW yi na lo wa se apejuwe ipapoda Ajiboye gege bi eleyi to bani lokan je gidigidi gan be na si ni o je edun okan fun egbe awon awako tori wipe ologbe yi na lo je olufokansin to si lowo si idagbasoke egbe na pe fun ide yi o awon o mo lara wipe àwọn pàdánù ẹni àwọn o wọn ní bákan náà lẹyìn tí ṣe alága fún ẹgbẹ nurtw ní ìpínlẹ èkó mustapha adekunle tí gbogbo èèyàn mọ sí sego òun náà kọ wọn lòun náà ti dárò rẹ wọn ní sego náà kọ ó ṣe àpèjúwe olóògbé ajiboye gẹgẹ bí olùfọkànsìn ẹni tó ṣe káralé tó sì jẹ wípé ikú eléyìí tó mú lọ lójijì yìí náà ni ó ti dá ìbànújẹ ńlá sí ọkọ àwọn ò ní wípé ajiboye nǹkan náà ló jẹ akọwé ètò gbogbo fún ẹgbẹ àwọn ní ìpínlẹ èkó ó ní kódà kìí ṣe ọrẹ tàbí òṣìṣẹ lásán ṣùgbọn ò ẹni tó ṣe é fọkàn tán ni tó sì jẹ wípé ìfọkànsìn rẹ àti ìlàkàkà rẹ náà ni kò ṣe é fẹnu sọ ò ní òun gangan ní òpómúlérò ikọ̀ tí a mọ̀ sí team sego àti sego nation bákan náà wà ní alákòóso fún iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó tijani fatai náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ ti ba àwọn kan ò tí wọ́n fura sí o tí wọ́n sì ti wà ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá níbi tí ìwádìí tó ti ń tẹ̀síwájú bákan náà ló sì ń rọ gbogbo àwọn olùgbé nípínlẹ̀ èkó wípé ètò ààbò ó dúró wà pé náà ni gbogbo nǹkan dúró dáadáa wípé kólúkálùkù ńkọ kó sì mọ bá iṣẹ́ òòjọ́ wọn kí wọ́n mọ bá lọ láìsí ìdíwọ́ tàbí ìdènà.
5: ó dáa tó o mọ wa nínú ìwé ìròyìn daily post lápò ọ̀dọ̀ tèmi ń bí ìròyìn náà rí o ẹgbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìpínlẹ̀ delta ló sì gbé wa lọ lẹ́yìn tí wọ́n ti sa gbogbo agbára gbogbo ipá gbogbo ìgbìyànjú láti rí pé àlàáfíà ló ṣe pàtàkì kájọba ara wa lò wọ́n ní àwọn olùgbé lágbègbè ike onitsha eléyìí tí ó ń bẹ ní onitsha okuani ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ndokwa ní ìpínlẹ̀ delta òun náà ni wọ́n ti pe àwọn alálẹ̀ ìjọba yìí o àwọn alálẹ̀ lọ̀rọ̀ kan wà yìí o kí wọ́n wá gbẹnu sí máìkì ni wọ́n ti ké sí àwọn alálẹ̀ pé kí wọ́n má sùn pé ó yá ẹ̀jẹ̀ ká gbógun ti àwọn afurasí adarandaran tó jẹ́ pé ẹni ibi ni wọ́n àlàáfíà ò tẹ́ wọn lọ́rùn bí kò ṣe jàgídíjàgan àti rògbòdìyàn wọ́n ní àwọn adarandaran kan òun náà ni wọ́n nà kẹ̀sùn sí o wípé wọ́n ń ya wọ inú oko tiwọn bẹ́ẹ̀ sì ni wọ́n ń dúnkùkù lájà mọ àwọn aráàlú wípé àwọn òfin ayé ni wọn lára nílẹ̀ onílẹ̀ náà wọ́n ní ẹni tí ṣe akọ̀wé pàtàkì fún agbègbè ọ̀hún ògbìjì augustin chukwuma náà ló sọ̀rọ̀ wípé ìgbìyànjú aláṣẹ tún ṣe láti rí wípé wọ́n tiẹ̀ pàrọwà fún àwọn darandaran wọ̀nyí náà ni ó ń bọ́ sí ẹ̀yìn etí wọn bí ìgbà tí èèyàn ń yígbàdo sí ẹ̀yìn gbàmà ni o èyí tí ó mú kí àwọn àgbààgbà kí wọ́n wá gbára wọn jọ pé tọ̀ bí ẹrù bá kọ òkè tó kọ ilẹ̀ àtúmọ̀ níbì kan tí èèyàn gbé sí wàyí o ṣé bí wọ́n ti ń sọ pé kékeré gbọ́n àṣẹ gbọ́n torí àṣẹ láyẹ̀rà kékeré kí kankan ni wọ́n má tira wọn gbọ́ngbọ̀n gbọ́n mọ́ ni ṣùgbọ́n bí hunuhunu bá ń gbéjú gbére tó pé ká má ṣe lagiri lójúde bàbá tòun a sì gbé igi náà lọ sí ojúde bàbá hùnùhùnù lọ́rẹ̀ ńlá jagunjagun ló lójú gbara bàbá ta ló lè mu bá sinmi báyọ̀ dà bàbá ta ní òṣọ̀rẹ́ ẹ̀ níbi kan gbédé dúró báyìí bá a bá súnisúni tá a bá kàn giri àáyíjú ni ọ̀rọ̀ ká fi ai wọnú ògiri kọ́ o wọn ni àwọn agbègbè ọ̀hún àwọn ará agbègbè náà ni wọn nà kẹsùn sí o wípé àwọn darandaran tá à ń wí yìí ǹjẹ́ mọ̀ pé wọn máa dìhá mọ́ra wọn tún wá níbì kan ìpàgọ́ láàrin ike onitsha àti agbègbè ọ̀bago ní ibi ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn léyìí tí ó sì jẹ́ pé kò sí méjì tí wọ́n ń ṣe ju wípé kí wọ́n máa lé àwọn àgbẹ̀ kúrò lórí oko wọn lọ pàápàá àwọn obìnrin tí wọ́n sọ wọ́n dẹni tí wọn ò lè ṣiṣẹ́ nínú oko wọn mọ́ ẹ̀rù wá ń ba àwọn àgbẹ̀ nítorí ìjínigbé gbowó ẹ̀rù ń ba àwọn àgbẹ̀ nítorí ìkọlù òjijì ẹ̀rù ń ba àwọn àgbẹ̀ nítorí ìfipábánilòpọ̀ adójútini ó tẹ̀síwájú pẹ̀lú ìṣàròyé wípé gbogbo ohun táwọn àgbẹ̀ gbìn pátá náà ni àwọn kọ̀lọ̀ràn sí ọ̀bàyéjẹ́ wọ̀nyí ti bàjẹ́ tí wọ́n wáá jẹ́ kí jálámbé ibi kọ́ máa pa àwọn aráàlú wọn ò rí nǹkan jẹ mọ́ tó jẹ́ pé ẹni tí wọ́n ra ń jẹ tí wọ́n fi ń ṣayé wọn ni láti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wọn ẹni tí ṣe alákòóso ìgbìmọ̀ tá a gbé kalẹ̀ fún ìṣàkóso ohun ọ̀sìn ní apá àríwá delta lọ́hùn-ún Delta North Livestock Management Committee Coordinator Matthew Ujene náà ló sọ̀rọ̀ wípé ikọ̀ tòun o náà ni àwọn ṣe ìfimúfilẹ̀ àti ìwádìí tó péye lórí ìfẹ̀sùnkàn àwọn aráabí láti fi mọ̀ bóyá lóòótọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ lórí wọ́n ṣàwárí ibi ìpàgọ́ aláìbófinmu kan táwọn ẹni ibi wọ̀nyí tí wọ́n pa sí àárín igbó èrò inú igbó ará ọ̀dà wọ́n tún dé gẹ́gẹ́ bí ìṣe wọn o. Ni àwọn sì bá gbogbo ibẹ̀ jẹ́ pátápátá porongodo bẹ́ẹ̀ ni o lẹ́yìn tí àwọn darandaran ọ̀hún tí wọ́n ní wọ́n kọ̀ láti kú ńbẹ̀ àbí nígbà wọ́n ṣáà ti babẹ̀ jẹ́ kò kú bí tẹ́tù máa dé sí máa ṣiṣẹ́ ibi nílé onílẹ̀ nílùú onílùú kí àjòjì gòdògbò kó wá sọra rẹ̀ di ọkọ ọmọ onílé lọ́wọ́ ká má rí nǹkan burúkú ni. Ìdí rèé o tọ́rọ̀ náà fi di tí wọ́n ń tẹ̀lé wáyà sí àwọn alálẹ̀ wípé kán wá dá sọ̀rọ̀ náà. Tó o kò jẹ́ bí ó ti jẹ́ lórí gbáǹkan gbìnrin lọ́sàn-án tòní púrọ́púrọ́ kú sójú eérú ṣìkàṣìkà kú ọ̀nà ṣẹ̀ṣẹ̀ àrò ṣòótọ́ ṣòótọ́ nìkan ni kú tí wọ́n sin sínú kó sí ìdẹ̀ wọ́n a sì máa fi ẹ̀yìn tí ṣẹ́gi amúṣẹ́gi ilẹ̀kẹ̀. Eré ni ẹja ṣe eré ló pé o ìkà ò pé ìkà ò tí ẹ̀ sunwọ̀n bí ti wù kọ mọ̀. Bẹ́ẹ̀ ká tún máa fi àsìkò ìran ara wa létí gbogbo wa pé n tó kù ńlẹ̀ yìí tá a bá ń kà á ní méní méjì ọjọ́ òní gangan ló jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní oṣù agẹmọ òjìlélẹ́gbọ̀ ọdún dín mẹ́rìnlá ó túmọ̀ sí pé ó ku ọjọ́ mẹ́fà nù ún ti ètò àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń gbé kalẹ̀ lọ́dọọdún eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò lásìkò yìí tí ó máa wáyé ní gbọ̀ngàn Trenchard nínú ọgbà fásitì Ìbàdàn bí èèyàn bá ń ṣe bí ìgbà tí ń lọ sí gbọ̀ngàn ilégbèé Mélàmbì tẹ́ ẹ sì ń wo tẹ́dá ọlù lọ́ọ̀ọ́kán lápásí rẹ̀ lẹ́ẹ̀mọ rí òpópónà tí ó lọ sí gbọ̀ngàn ti Wọlé Soyinka nínú ọgbà fásitì Ìbàdàn. Bẹ́ẹ̀ ni o ṣe mọ̀ pé ìkànnì Splash náà ni àkọ́kọ́ rédíò tó jẹ́ taládàáni nípínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ wípé a ti pé ọdún mọ́kàndínlógún báyìí tá a ti ń fi àwo ìbò jẹun bọ̀ tí ò sì tọwọ́ wa fọ́ bẹ́ẹ̀ náà sì ni ò ní fọ́ láéláé torí ayé lóṣù ńlẹ̀ bá dandan o ayé náà ni ó sì máa fi dandan sí lọ sódì ọ̀run ọ̀fọ̀kọ́ ìwòye àwọn àgbà ni. Bẹ́ẹ̀ ni Just Football ọpọ̀ oṣù kan kété tí a bá ti dìde láago mẹ́ta pẹ̀lú Fẹ́mi Akinoṣó Fẹ̀máìtì òun àti ikọ̀ rẹ̀ ẹ má gbàgbé aago mọ́kànlá ìyálẹ̀ta òun náà ni ti ètò ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa wáyé ọ̀hún nínú ọgbà fásitì Ìbàdàn.
6: Ṣùgbọ́n láfikún bákan náà ni ètò àyẹ̀wò ojú eléyìí tí lọ́fẹ̀ẹ́ yóò wáyé ńbẹ̀ àti wọ́n sì tún fún wọn ní awò ojú eléyìí tá a mọ̀ sí glasses ṣùgbọ́n fún àwọn àgbàlagbà ní o tí ọjọ́ orí wọn wà láti 50 ọdún lọ sókè bẹ́ẹ̀ ni.
5: Ọ̀dà ọlọ́yẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéhùnsì ni mò ń jẹ́ Elifansu lọ́kàn ṣọ́ àjànà kútẹ́gbà gbòjẹ́ ẹ̀fọ̀n papọ̀ jọ mò ń kí ní ti kíkẹ́ ẹ̀yọ̀ lérékùsù Èkó èso.
6: Tèmílàdé àlòkò ohun lèmi ń jẹ́ ò dàbọ̀.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Made me head over the heathen. A people whom have not known shall serve me. As soon as they hear of me, they will obey me. The strangers will fade away and be afraid out of their close places. Utterance will silence demonic oppositions. Utterance will silence wicked oppositions. From today, I'm rising. I'm soaring with the wings of eagles. I'm crushing the head of the devil. Where is Satan now? Where is calamity now? Where is sickness now? I'm swallowing them up. They are all under my feet.
3: Heart Enlargement Special is here. Join us for a time of breakthroughs, miracles, and open doors. Ministering the visionary manifold grace.

0: Christmas special tó ti dé o.
1: Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà. Ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ní o. Ní déédé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-3145 lẹ́ẹ̀kan sí 081-34-77-3145. Máa bọ̀ fún ìyípadà.

ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: àdìdì ìṣẹ́fọ́ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tí a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday, ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrin Chadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún, ẹ bá wa jó, ẹ bá wa yọ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

Ṣọlá Ikọ́, Ọba Dodo Bioke, ìjẹjọ lórí ètò ìlábala yìí tá a pè ní ohun ìkìlọ̀. Mò ń kì wá ń lọ pẹ̀lú àkòrí tí mo pé ayé kan ẹnìkan. Ayé kan ẹnìkan lábala ní ohun ìkìlọ̀ fún tòsẹ̀ tó kọjá. Mo pé ayé kan ẹnìkan ni o. Ayé kan ẹnìkan ni. Olódùmarè ló lẹ̀mí ní tòótọ́. Mo wí bẹ́ẹ̀ fún wa ní ìjẹjọ lábala yìí. Mo pé Olódùmarè ló lẹ̀mí. Bẹ́ẹ̀ ni, àmọ́ tòun ti bẹ́ẹ̀. Ẹlẹ́mìí pàápàá ní láti ṣọ́ ẹ̀mí ọ̀hún lò. Lọ̀pọ̀lọpọ̀ fi kó ọ̀pọ̀ ìdílé sí wàhálà tó ṣe wípé wọ́n darí ẹ̀ taari ẹ̀ káàkiri wọn rójútu ẹ̀ níbà tí ń sọ̀rọ̀ yìí. Torí àwọn eré gele kan eléyìí tulu ẹni bẹ́ẹ̀ ṣe. Àwọn nǹkan kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ lọ́ta kú láyà sí. Mo kìlọ̀ àríjà gbangba kan náà lórí ètò yìí tí mo pé kí kálukú ṣọ́ra. Ayé kan ẹnìkan ni ẹ̀mí ò láàárọ̀. Bẹ́ẹ̀ ni mo fọn rere ẹ̀ lórí ètò yìí níjẹjọ. Onírú nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá máa ń ṣe. Ẹlòmíì lè jójú pópó yóò ṣe bẹ́ẹ̀ ti mọ sáré fìlàfìlà tí ó sì ṣe bẹ́ẹ̀ lọ ṣe wọ́n gangan. Nígbẹ̀yìn onírú nǹkan làwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní sọ. Wọ́n pé wọ́n ti rí nǹkan kan mójú ọ̀nà tó tiẹ̀ ní ojú ọ̀nà kan tó gbajúgbajà. Ojú ọ̀nà márosẹ̀ kan tó gbajúgbajà dáadáa tó súnmọ́ wa ń bí. Tó ṣe wípé láwọn ayé ìgbà kan mọ̀ pé àwọn kan gbé kinní kan sọ́nà ọ̀hún tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gba nǹkan kan ni. Lọkọ̀ fi ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣubú. Àwọn ẹni tí ń tẹ accelerator ọkọ̀ ọ̀hún kọ́ jẹ́ àti ẹ̀ láǹfààní àti béèrè lọ́wọ́ ẹ̀. Báwo ló ṣe rìn gan? Báwo ni ọ̀pọ̀lọpọ̀ tó ń gbarú ojúnà ọ̀nà yìí? Ọ̀pọ̀lọpọ̀ tó ń gba ọ̀nà tá a wí yìí, ọ̀nà márosẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ tó ń gba bẹ́ẹ̀ kọjá. Báwo gan ni wọ́n ṣe ń tọ̀? Báwo ni wọ́n ṣe ń rìn? Báwo lòun ṣe tọ́ tiẹ̀? Ṣé gbogbo ẹ̀ náà ni pé nǹkan kan ń bẹnu afẹ́fẹ́? Eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń dèbò ẹnìkan tàbí ṣe láabi ìkànsẹ́nìkan ta burú kan fi ń bẹ́nìkan láfi pé kí kálukú mójútó. Máa rántí ní gbogbo ìgbà pé ayé kan ẹnìkan ni. O fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ ṣe nǹkan kan, wọ́n fẹ́ pè ẹ́ sí nǹkan kan. Ìwọ náà fẹ́ darapọ̀ máwọn èèyàn kan láti ṣe nǹkan kan. Kí ohun tó o fẹ́ ṣe yìí ò ní dẹ̀mí ẹ légbodò tàbí kó gé ẹ̀mí ọ̀hún pété lójijì. Bẹ́ẹ̀ ni ohun tí ó ṣẹ̀ yóò ṣẹ̀ ní tòótọ́. Àmọ́ àwọn eléyìí tí wọ́n náà ń fọwọ́ ara rẹ̀ fàyè la pé kò ṣọ́ra. Kò tó pé ayé kan ní ṣe ọ́. Ayé wà wí bẹ́ẹ̀ níbẹ̀rẹ̀ ètò ìlálẹ́ yìí náà. Ayé wà ní tòótọ́. Alágbára sì ń bẹ̀. Àwọn tí lédùá fún lágbára ohun tí wọn ò mọ̀ wọ́n bẹ mọ́ ń tẹnu mọ́ fún wa lórí ètò yìí. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ jẹ́wọ́ tí ẹ ń fi ìgbà gbogbo máa rántí pé ayé kan ẹnìkan ni. Olódùmarè ló lẹ̀mí. Àwọn ẹlẹ́mí láti ṣọ́ ẹ̀mí ọ̀hún lò ó ṣe pàtàkì púpọ̀. Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ síbi Ànùmádàrò níjẹjọ. Orúkọ tí wọ́n ń pe baálé ilé míì lọ́lọ́ọ́bà tí ń sọ̀rọ̀ yìí nìyẹn. Ìyálé ilé míì náà ìdí ẹ̀ òjókòó kò sì ròdo. Wọ̀nyìnwọ̀nyìn bójú ẹ̀ ti ń taná káàkiri rèé. Bọ́rọ́kùnrin ti bí apówó òun lórí tọ̀hún apówó òun ó sì ń bẹ lábẹ́ òrùlé ọkọ kan. Olódùmarè wọ́n mọ̀ kó àwọn ọmọ yìí sínú wàhálà. Wọ́n ló bí wọn sílé ayé ní tòótọ́. Àmọ́ wọ́n pé àtàǹpà kò báyìí lo ní kìmí ìka balẹ̀ ilé kú gbogbo ọmọ dẹ̀yọ̀ ẹ̀yọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ àwọn ọmọ sínú ìdààmú. Wọ́n sọ wọ́n dẹni tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́gọ wọn káàkiri. Ó pọ́n rere ẹ̀ lórí ètò yìí níjẹjọ. Kò ṣeé ṣe kí o má gbọ́ mo ṣe tún tẹnu mọ́ pé ayé kan ẹnìkan ni o. Èyí tá a wá yìí náà láyé tá a wá tó bá di bá míì. Ìtàn ní gbogbo ẹ̀. Ẹnìkan padà wá. Ó yọ ǹbì kan wọ́n rí. Ó débì kan ó tún dé. Ó wábì kan ó tún wálé. Kò dàbí eléyìí tá a jọ ń lò yìí. Ó ní láti mójútó. Ó ṣe pàtàkì púpọ̀. Tàsẹ̀ àgẹ̀rẹ̀ wọ́n ṣe àwọn nǹkan kan. Wọ́n ti kábọ ohun tí òye ò ti kábọ̀ lójú. Wọ́n tẹlẹ̀ ọ̀hún gìrìgìrì. Wọ́n ṣe àwọn nǹkan kan tí òye kò ṣe. Eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó fi ṣe bẹ́ẹ̀ yọ ọ́ gìrìgìrì. Wà pé ọ̀gá eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń lọ jẹ́jẹ́ àmọ́ ọkú ká tó sọ̀pọ̀ lọ eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń jọra rẹ̀ mọ́lẹ̀. Ilẹ̀ tí ń yọ̀ tó mi ń bẹ́ẹ̀ làwọn èèyàn pé ń yọ̀yàn ní tòótọ́. Àmọ́ lọ́pọ̀ ìgbà eléyìí tó gbẹ fúrúfúrú yìí náà máa yọ̀yàn. Bẹ́ẹ̀ ni kó mọ̀ bá rí bẹ́ẹ̀ mo ṣe ń kí ọ lọ fún tẹ̀lẹ̀ tù ní. Mo fọn rere ẹ̀ níjẹjọ́ o. Mo pe ayé kan ẹnìkan ni. Ayé kan ẹnìkan. Ṣọ́ra kó o jẹ́ mọ̀ rúkì lókàn ayẹ ní gbogbo ìgbà.
tó ṣe pàtàkì púpọ̀ ohun tí mò ń sọ yìí.

0: ẹja lójú ọjà tá a bá padà dé a tẹ̀síwájú lórí ètò yìí tá a pè ní múníkà àkójá gbóòórùn àṣebí ẹ kú kalẹ̀ ẹ má yìí kúrò nìkan ní splash 105.5 fm.
1: Flash FM 105.5.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ kú ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
3: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Two years ago, the biggest radio raffle hit.

ṣeun púpọ̀ tí ẹ ṣe wà ń bẹ̀ tí ẹ ń gbọ́ wa. Ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Splash FM 105.5 Ìbàdàn. Tẹ bá ṣe ń wò ó, ẹ ṣí ẹ káàkiri lórí Facebook. Ẹ jẹ́ káwọn èèyàn láǹfààní àti máa wò ó bá ṣe mú ètò yìí wá láti inú kùlù ògbóhùnsáfẹ́fẹ́ yìí. Ó ṣe pàtàkì púpọ̀. Ẹ ṣí ẹ pin. Ẹ pin lórí Facebook. Ẹ ṣeun púpọ̀. Àkórí ohun ìkìlọ̀ fún talẹ́ yìí gan ni mo pé máa ní àròjinlẹ̀. Máa ro jinlẹ̀ dáadáa kó tó ṣe. Rí ìbẹ̀rẹ̀ àti òpin ohun tó fẹ́ ṣe, ó ṣe pàtàkì púpọ̀. Rí ìbẹ̀rẹ̀ àti òpin ohun tó fẹ́ ṣe. Yálà ohun tí wọ́n pè ẹ́ sí, ohun tó ẹnìkan pé kó o wá darapọ̀ mọ́. Nǹkankan tí wọ́n fúnra lára rẹ̀ tó gbèrò àti ṣe. Ẹnìkan fi nǹkan kan lọ, ẹnìkan taari nǹkan sí ọ. Ó bọ̀fẹ́ dé, kò bọ̀fẹ́ dé, yóò gbowó lọ́wọ́ ẹ̀ ni. Jókòó kó o ro dáadáa kó o tó tẹsẹ̀ bọ́. Àbí kó o tó tọrùn bọ́ ńgbà míì. Ó ṣe pàtàkì púpọ̀, ayé kan tó ń bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá jà lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀, ohun tí ọ̀pọ̀ ẹ̀dá tọrùn bọ̀, ohun tí wọ́n pe ẹlòmíì sí wípé kó wá ṣe. Ohun tó hun òun náà fúnra lára rẹ̀ wọn pé ohun tó wọn mọ́ jẹ́ kì í ran ọmọ nú. Lọ́pọ̀ ìgbà a mọ́ ń ran ọmọ nú, a sì sọmọdà láìsàn gbà míì. Kó má bàá di bẹ́ẹ̀ ni mo ṣe fi kìwà, mo fi ń kìwà ń lọ̀ fún talẹ́ yìí ní Belenja nítorí àkókò wa. Pé dákun. Ohun tó o bá fẹ́ ṣe, ìrìn àjò tó o bá fẹ́ rìn. Kó má bàá máa fi gbogbo ìgbà máa fọn rere ayé, torí ayé tí ó ṣe èèyàn, èèyàn náà ni o. Èèyàn láyé o. Mo pé ọkùnrin láyé, obìnrin láyé, ọmọdé láyé, àgbàlagbà láyé. Ìyá a máa jẹ́ ayé fún ọmọ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọmọ a máa jẹ́ ayé fún ìyá àti bàbá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bàbá a máa jẹ́ ayé fún ọmọ, ọmọ máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà. Ẹ̀gbọ́n a jáyé fàbúrò, àbúrò a sì jáyé fẹ́gbọ̀n. Ẹni èèyàn jọ ń ṣiṣẹ́ pọ̀ níbi iṣẹ́ kan náà lọ́pọ̀ ìgbà, àwọn gan láyé tí ó kó tí ó ń tọ̀hún. Bẹ́ẹ̀ ni tóun bá ti ń wọlé iṣẹ́ bẹ́ẹ̀ tó bá ti ń jáde, àwọn ó sì ti bẹ̀rẹ̀ sí ń gbèrò nǹkankan. Gbogbo àwọn tó ń dìmọ́, tó ń pàdé, tí wọ́n ń rẹ́rìn sí, tí wọ́n ń dìmọ́ gbàgì. Gbogbo wọn pátá wọn ti dayé tí wọ́n tò lẹ̀. Nítorí ìgbà tí wọ́n bá pàpà ṣe ohun tí wọ́n ń gbìdánwò àti ṣe lẹ́yìn ẹ̀ tí wọ́n bá pàpà ṣe. Ìgbé ayé lòun náà ó bẹ̀rẹ̀ sí ní fọn rere pé ìṣe ayé rèé o. Kò sì sí ayé kan tó ju àwọn tá a wí lọ. Kó má bàa jìn sọ́fìn bẹ́ẹ̀. Kó má bàa bá ọ lẹ́jà fò. Ló fi ṣe pàtàkì kó wo ìbẹ̀rẹ̀ àti òpin ẹ̀. Kódà tí èèyàn bá fẹ́ tẹ́wọ́ gbaṣẹ́ tó bá ń gbé tòyìn lálẹ́ yìí. Wò ó dáadáa pé kí niṣẹ́ yìí ó mú bá ọ. Àwọn nǹkan tó lè tì díẹ̀ yọ. Lóòfin ní ṣe bẹ́ẹ̀ máa fi gbogbo ìgbà máa ṣẹ́ mi lójú gbèrè. Wo bẹ̀rẹ̀ àti òpin. Kì í ṣe gbogbo ohun tí wọ́n bá nà sí ìyàn ń lè yan mọ́ ń tẹ́wọ́ gbà. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀kọ́. Gbogbo nǹkan náà kan ni opportunities. Tọ́pọ̀lọpọ̀ máa ń fọn rere hùn. Gbogbo ẹ̀kọ́ ó láti jókòó kó ro jinlẹ̀ dáadáa. Ọkùnrin ló ń wawọ́ sóbìnrin kan lọ́lọ́ba àti sọ̀rọ̀ ẹ́. Ó ń tẹ àtẹ̀jíṣẹ́ sí i látàárọ̀ dalẹ́. Òun náà rẹ́rìn-ín fìn kó tó gba.

ènìyàn ńlá bẹ̀. Èèyàn ńlá gbọ́dọ̀ bẹ̀ tílé ayé ò fi rojú. Iṣẹ́ ọwọ́ èèyàn ló burú tó bẹ́ẹ̀ gẹ́. Náà la fi ń pe imú níkà kò jẹ́ agbó oòrùn àṣèbí. Onírú ìṣẹ̀lẹ̀ ló ṣe bẹ́ẹ̀ tó ń ṣẹ̀ káàkiri tó sì ń tọ́ka. Ìpè imú níkà kò jẹ́ agbó oòrùn àṣèbí. Ìpè iṣẹ́ ọwọ́ ẹ̀dá ọmọ Ádámọ̀. Ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń wò. Mọ̀ ṣe ni níkà yéé fi jọjọ. Tòun ti pé mọ̀ mú ni mọ̀ béèrè àwọn ìbéèrè kan wípé àbẹ́ èèyàn bíi tèmi kọ́ ni. Ṣé èèyàn bíi tèmi kọ́ lẹni yìí? Abẹ́lẹ́ran ara bíi tèmi kọ́ kí ló dé tó fi lè hurú ìwà tó le tó burú tó báyìí? Olúbàṣírí ni Olódùmarè mo mọ́ ń tẹnu mọ́ fún wa lórí ètò yìí. Ó fi àwọ̀ fẹ́lẹ́, ó ṣe bẹ́ẹ̀, ó fi bàṣírí ikùn ni ò jẹ́ aríkùn aṣebí o. Imú níkà kò jẹ́ agbó oòrùn aṣebí. Agbó oòrùn gbogbo ohun tó dáa tó ta sánsán. Eléyìí tó kù díẹ̀ tó kọ́kọ́ tó kù díẹ̀ káàtó imú náà ni ó gbó oòrùn ẹ̀. Níkà èèyàn ń ló kọ̀ tí ò gbọ́. Ọ̀rọ̀ arákùnrin kan wà tí mò ń sọ fún wa ń jẹ́jọ́ tí mo pé ó bá mi dé iléeṣẹ́ yìí lálẹ́ níjẹ̀jọ́ nígbà tá a fẹ́ wọnú òkúlu àti mẹ́tò yìí wá. Tó sì wí fún mi pé òun ò ní fẹ́ láti wá sọ̀rọ̀ lórí ètò. Tó ṣàlàyé àwọn nǹkan kan fún mi. Tí mo pé nípa ìrìn àjò eléyìí tó rìn nínú ayé. Tó sì ṣe wípé bá a ti ń sọ̀rọ̀ yìí ó ń ké àbámọ̀. Bámi ó ṣàlàyé àwọn nǹkan náà. Ó ṣe àlàyé ọ̀hún tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Ó tiẹ̀ ṣe wípé ibẹ̀ yẹn gan-an kọ́ là ń lọ lálẹ́ yìí.

0: tẹnumọ́ fún mi pé owó ẹkún ni o ọ̀pọ̀ ẹ̀dá làwọn sì ń palẹ́kún.
1: Àmọ́
0: wá wí kíní kan tó ṣe mí ní kàyéfì jù ń bẹ̀.
1: Ó
0: ní wípé iṣẹ́ tóun yàn láàyò pé àwọn eré burúkú tóun sáńgbà tóun ba tàwọn èèyàn àwọn ará abíjẹ́ àwọn aláwọ̀ funfun yìí ó ní ajẹ́ tó bá ṣe wípé gbogbo àjò burúkú tóun lọ ṣe ń gbà náà tó bá ṣe wípé ìdí iṣẹ́ òòjọ́ òun tóun yàn láàyò ń lòun ṣerú àjò bẹ́ẹ̀ sí ó ló ṣeé ṣe kóun ó ti gbilẹ̀ gan. Ó sì ṣeé ṣe kí ilé ayé òun ó ti dáa gan.
1: Orí gbà mí ṣàtìlẹyìn mi. Imú níka o.
0: Ó ní ọgbẹ́ ọkàn ló máa ń jẹ́ fóun ní gbogbo ìgbà ńgbà òun bá rántí pé òun rírú ìrìn àjò bẹ́ẹ̀. Kódà mo bí mo ṣe bí àwàdà wípé àṣẹ nǹkan kan ò tún wá ní tì í láti padà torí àwọn ayé tó jẹ ó lóun ò lè padà mọ́. Nítorí òun ṣe bẹ́ẹ̀ rí àwọn ìnira kan tó jẹ́ kóun mọ̀ pé tóun bá fi aburú ṣe aburú náà lòun ó fi gbà á. Wọ́n sì pé òbí kan ṣẹ̀ṣẹ̀ mọ́mọ ẹ̀ lọ́wọ́ báyìí pé ṣé wọn náà ti kọ́ kiní yìí mọ́ bọ̀ wá jẹ́ mú ọ lọ ibi tí wọn ó ti ṣiṣẹ́ fún ọ.

0: ẹni tó ń ṣọ́ bẹ̀ lẹ́gbóhun ẹ̀ yìí.
1: Ìbánidàrọ̀ ẹ̀rọ sí ọjọ́ ìbẹ̀.
0: Ẹ̀gbọ́n tiẹ̀ gangan ló wà ń bẹ̀ tó ń ṣọ ní àkókò tí wọ́n ní wọ́n ṣiṣẹ́ láabi yẹn.
1: Àṣẹ ni ìbánidàrọ̀.
0: Ojú òun jẹ́ ká mọ̀ ni wípé lẹ́nu ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹ̀ kò pẹ́ sígbà náà ni ó di wípé ẹ̀gbọ́n tiẹ̀ náà kọ̀ dédé kú lójijì. Ìbéèrè lọ́wọ́ ẹ̀ wípé ǹjẹ́ ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ ẹ̀gbọ́n ẹ̀rí ohun tó wí náà ẹ̀gbọ́ ǹjẹ́ ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ sí ṣọ́mọ àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí.
1: Ẹni tó ṣe ni.
0: Gbogbo òun ò lè dárúkọ ẹnìkan pé àmọ́ ohun tóun kọ̀ mọ̀ ni wípé kò pẹ́ sígbà yẹn náà lẹ̀gbọ́n òun kú lójijì.
1: Ẹni
0: tá a wá dárúkọ lẹ́ẹ̀kan pé òun gan-an ló tabẹ̀ fún wọn. Ọmọkùnrin tẹ gbóhùn ẹ̀ tó ń ṣọ́bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó wí pé àwọn náà wọ́n wà ń di ẹ̀ǹgbà náà. Peter bá rí díẹ̀ dán wọn láti gbọ́. Àmọ́ ohun tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ fún mi lábúlé yẹn ni a ṣábà là lọ́jọ́ náà ni wípé arákùnrin yẹn náà ò jẹ́ ni ayé kò jẹ́ ni kò jérò ayé kò jérò ọ̀run mọ́.
1: Orí mi gbà mí, orí mi gbà mí, orí mi gbà mí lọ́wọ́.
0: Ìyẹn ni wípé kò ríran mọ́, ojú méjèèjì ò ríran mọ́, kò sì lè lọ bì kankan mọ́.
1: Àwọ̀ tẹ́lẹ̀ aṣọ, imú ni kà ó, táà mi ò ní.
0: Bàbá tíyàwó ẹ̀ wá wà nù tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọn ò rí òkú ẹ̀ mọ́nú sàárè nǹkan o.
1: Tako ni irú wọn pọ̀gan.
0: Ló ṣe bẹ́ẹ̀ sunkún wa bá wa lórí ètò yìí tó sì ń pé kò yí òun náà mọ́ òun ò tiẹ̀ mọ̀ ó para òun ò lélẹ̀. Wọ́n ní nǹkan kan tẹ́ ẹ mọ̀ ń pa ó lóun ò mọ.
1: Ọgbàgbà
0: òun ò lélẹ̀ ó láwọn mọ̀lẹ́bí ìyàwó òun ò fi òun lọ́rùn lẹ̀.
1: Lọ́wọ́ aṣekú pa ni.
0: Wa lè láyà láyà lọ́ọ́ fọ́ odidi sàárè èèyàn kó sì gbé olódùmarè.
1: Ogun tiwọn, ogun ẹni tó bí ni.
0: Kò sí bá a ṣe gbìyànjú àti bá kóre sọ̀rọ̀ bóyá yóò tiẹ̀ láǹfààní àti bá wa sọ nǹkan kan ìyàwó ẹ̀ ò láǹfààní àti fún wa ní ibi sọ fún wa ibi tó wà gan àbí tiẹ̀ fún wa nọ́mbà tá a lè fi pé. Kí la wa lè sọ pé wọ́n ń bò gan.
1: Yorùbá yẹra. Bá yẹra fún wọn, wọ́n tá a gbé nìkan.
0: Ilé ayé tá a jọ ń gbèrè o. Ilé ayé tá a jọ ń gbèrè o. Ilé ayé tá a jọ ń pàdé ara wa, tá a jọ ń kíra wa, tá a jọ ń dìmọ̀ra wa, tá a jọ ń rẹ́rìn síra wa. Èèyàn abìdíyànyàn ilé ayé tá a ti fẹ́ lóhun gbogbo tán lẹ́ẹ̀kan náà. Tí kálukú wò ó wípé òun gbọ́dọ̀ máa fò mọ́ rìn lórí àwọn ẹ̀dá ẹgbẹ́ òun yòókù. Kí ni ó gbẹ̀yìn ẹ̀ ní béèrè fún kálukú. Ọjọ́ ti lọ o, alákòókò tó pọ̀ mọ́ lórí ètò yìí. Ìwádìí sì ṣì ń lọ lórí ọ̀rọ̀ arákùnrin yìí. Imúníkà ní tòótọ́ kò jẹ́ agbóhùn àṣebì. Kí ni wọ́n farábìnrin náà ṣe? Àwọn mọ̀lẹ́bí tí wọ́n ń fúngun ti arákùnrin ti bí pé ó kubi tí ó gbà. Kí ni ó padà ti díẹ̀ yọ? Orúkọ mi ò yí padà ọmọọba Mukeram Adédọ̀tun Asade ló kọ mi. Malémi lọ́mọba dodo bí òkè ọmọọba ọ̀tẹ níbọ̀ tẹ mọ́lẹ̀ ọmọ ìyá mọ̀ ọwọ́ ẹ̀tún gbogbo ọmọ bí ọba. Ìpó kì mẹ́kun ọmọ Asade ọmọ fàtàrí wòran DJ Spider ní studio manager ta ṣiṣẹ́ pọ̀ fún ta lẹ́yìn. Ẹ̀láǹfààní àti pè mí lẹ́yìn ètò yìí sórí nọ́mbà yìí 0706623-5262. 0706623-5262. Á pàdé lọ́jọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run ọba Olódùmarè. Ó dàárọ̀ orun ayọ̀ lásùn.

0: tó ti dé o.
1: Bẹ́ẹ̀ni débẹ̀, Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè, ó tún máa máa gbé wa débẹ̀ níkànnì Splash 105.5 FM pẹ̀lú àràmàǹdà ètò tó kó ọ̀rọ̀, ọgbọ́n ìmọ̀ràn àti ẹ̀fẹ̀ sínú. Gbogbo alẹ́ ọjọ́rùú Wednesday láago mẹ́sàn-án sí mẹ́wàá 9 to 10 PM ní gbọ̀ngàn ètò tá a pè ní Gbẹ̀mí débẹ̀. Ẹ ó sì máa jẹ̀gbẹ́ládùn ọ̀rọ̀ ìkìlọ̀ ká lè dẹ́kun ìwà ìbàjẹ́ tó lè pa ọjọ́ ọ̀la ẹni lára. Ìpele kejì ni ó dùn mí jù. Kí ló ń tẹ́nìkan ti ṣe fún ọ rí tó dùn ọ gan tó ti fa ìfàsẹ́yìn tàbí ìpalára fún ọ. Bóyá o ti wá bọ́m̀bẹ̀ àbó ń bá yí lọ́wọ́. Ó yá o fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ lórí ètò Gbẹ̀mí débẹ̀ káráyé fi kọ́gbọ́n. Ìpele kẹta ni ìrìn àjò ọ̀run níbi tá ò ti láǹfààní àti máa pè bá bàbá yín tàbí ìyá yín tó ti wà lọ́run sọ̀rọ̀. Kómẹ́dì yìí le jù, ìwọ náà máa gbé tó yìí. Kó o gbọ́ nípa bàbá tàbí ìyá rẹ ti ń bẹ lọ́run pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè, Ọláoluwa Sakios, níkànnì Splash 105.5 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ fún ìkéde tàbí ìpolówó ọjà 0906-043-9771. Bẹ̀mí débẹ̀ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè, ètò yìí pọ̀.

0: Adéboye.
1: Ẹ̀yin náà ti mọ̀ wípé abala àkọ́kọ́ lórí ètò yìí, òun náà la pè ní ìkìlọ̀ ìwà. Ẹ̀yin olólùfẹ́ mi, a tún kìlọ̀ ìwà fúnra wa ní alẹ́ òní. Ìwà ọ̀dájú tí wọ́n ń wù ú, ṣé kò ní kó bá ọ báyìí? Ìwà ọ̀dájú tí wọ́n ń wù yẹn, kò sẹ́ni tó lè dájú fún. Ọ láàánú ọmọ nìkejì, irú ìwà bí ò dáa, mọ́ wùwà ọ̀dájú mọ́ rẹ wa o. Ìwà ọ̀dájú un kò dáa rárá àti rárá. Ọlọ́run gan kò wu ẹ̀sẹ̀ wa kó náà dájú fún wa. Kálbá ni Ọlọ́run bá mi mọ́ wu ẹ̀sẹ̀ ni. Kò ní sẹ́nibọ̀dì tí ó gbélé ayé mọ́, yóò ti pa kálukú wa dànù. Bẹ́ẹ̀ ni mọ́ jẹun tán, ìwọ tó dájú un. Ọ̀dájú ní kọ́ńpìlì tó wà, ọ̀dájú ládùúgbò bí tó ń gbé. Irú rẹ̀ ọ̀dá o, mọ́ mọ dájú bẹ́ẹ̀ mọ́. Ìwọ ti ẹ̀ ní mọ́ tó ń ti ẹ ni. Ọ wá iná pò pínpín ni, ọ láàánú ẹnì kejì lójú, ọ mọ lọ ni. Kọmọdà, tí àtàtà kì bá mú ọ nínú mọ́tò ọ̀hún, ìran fámìlì rẹ kan ò ní mọ kú tọ́ pa ọ́, bẹ́ẹ̀ mọ́ jẹun tán o. Àmọ́ tó bá ń fi gbogbo nǹkan rẹ hun, tó fi ń ṣàánú fọmọ nìkejì, ìbá sì da o. Ìwà ọ̀dájú ò da ọ̀rẹ́, ìyàwó onúlé tó dájú fún ọkọ rẹ̀, àkọ̀dá tó o. Ìwà ọmọ náà tó dájú òbí rẹ, olówó lọ́wọ́ ò tọ́jú bàbá rẹ mọ́. Onímọ́tò òfin rántí bàbá àti ìyá rẹ ọkàn dájú wọn náà ni. Tí wọn bá bí o lé débi tó dé láyé, mọ́ jẹun tán o. Abala àkọ́kọ́ náà nìyẹn lórí ètò yìí. Ẹ mọ́ ya ọ̀dájú o. Gómìnà ìlú mọ́ ya ọ̀dájú. Ọba ìlú ẹ mọ́ ya ọ̀dájú. Ẹni yọ ọ̀dájú wọn kì í sọ̀rọ̀ wọn ni dáadáa. Èpè bí ọ̀rọ̀ òdìnà máa ń gbé wọn ṣẹ́. Ààrẹ ìlú ẹ mọ́ ya ọ̀dájú fáwọn tẹ ìjọba lé wọn lé lórí. Orí ètò yìí náà la ti máa ń pe àwọn tí ó wà ní àjùlé ọ̀run. Lálẹ́ òní ta lẹ tún ní tí mo lè bá yín pè. Ọ̀rẹ́ yín wo ló wà lájùlé ọ̀run? Bàbá yín wo ló wà ní àjùlé ọ̀run? Ìyá yín wo ló wà ní àjùlé ọ̀run? Ará àdúgbò yín wo ló wà lájùlé ọ̀run? Even láńlọ́ọ̀dù ibi tẹ́ ẹ ti gbélé rẹ̀ rí, tó bá yẹ pé ó ti kú, àlè bá yín pè. Bẹ́ẹ̀ ni, ẹ lè sọ fún pẹ́yìn gan ti kọ́lé ìtì yín, ẹ lè sọ fún pẹ́yìn gan ti wà ń pò gíga. Ta lẹ ní lájùlé ọ̀run tí mo lè bá yín pè lálẹ́ òní? Orí ètò yìí náà ní ti bá yín pè. Èmi náà kọ́ lọ́run bá mi ló pé kórí bẹ́ẹ̀. Ẹ já mọ́ lọ sínú alẹ́ ni lọ́run torí àkókò wa, torí àwọn èèyàn wa lálẹ́ òní. Ẹ já lọ sínú alẹ́ ni lọ́run.

0: Yes, ati wa ni abala leni lorun bayi. Abala ila ti mo npe awon ti o wa ni ajule orun. Ma si oju opo le ni isin. Ta le ni ni ajule orun. A mo ba yin pe won. Gbogbo awon to wa ni ajule orun gbogbo won patapata ni an ti lowo. Ko si olosi laarin gbogbo won nbe. Be mo so fun yin. Gbogbo awon family yin, baba baba yin, ya ya ya yin ti an ti lo ti pe ti pe ti an ti ku, abi ti an sese ku, won ti lowo lajule orun. Iru MK Abiola mi sese so fun yin na un. Ah eyin na ti mo MK Abiola ni president wa lajule orun. Iya pasoma, ya to bi pasoma. A en factory omi mefa ni an dale lajule orun. Iya to bi gomina yin Loyo State nbi, gold ni nta lorun, an se ni on gold awon asan la la la ni nta. Iya Saidi Osupa e mu so be fun yin, source nla cathedral la kan ni an dale lajule orun tan tin se source. Iya Wazwa Indi, ile onje na dale lorun, ekuru na nta lorun e won dabi tan tin te kuru le lajule orun. Se fe la ni kulapu. Gbogbo awon to wa lorun won gbadun ta le ni ni ajule orun e je n soju opo le famu yan wa lale oni 070 69 49 30 00 070 69 49 30 00 070 14 47 5770 Awon eyan ti wa ni oju opo pelu Return of Gbenga Adeboye lale oni. Hello. E ka le sa o. Oruko yin ati bi te tin pe wa yi.
1: Saidi no so lati.
0: Ki le pe?
1: Saidi no so lati oni o.
0: Saidi lati omi ta le ni lajule orun.
1: O ni ya mo ni baba nbe o.
0: E ja kokko ba yin pe enikan ta lo wu yin ka kokko ba yin pe nbe.
1: Baba
0: re. Daddy, omo ilu wo ni baba yin?
1: Omo Ibadan na ni o.
0: Omo Ibadan ni ile Oluyole, o ma jegun je kara hun. Eh, o ni baba yin. Okay. O ya ki lo ko daddy yin?
1: Lamidi Alade.
0: Lamidi Alade. O ya eje nsare ba yin pe won. Ini pe number won sita. O tin ring. Eh eh. O tin ring o. Hello sir, baba Lamidi Alade. E ka le sa. Eh. Omo yin ni sa, on lo ni pe ka pe yin. Eh eh, o ye ki daddy yin.
1: Hello.
0: Won gbo.
1: E ka le o.
0: Oku etete soro.
1: O lo won o so hun dun.
0: Ohun dun o, won lo hun dun. Hello. Ah, o ti lo. E je lo soju oja na kin lo re polowo, mo n bo na.
2: Flash FM 105.5.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
4: Cause I don't win trip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
5: Be prepared for global opportunities.
6: Study at Trinity University, Yaba, Lagos.
5: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
6: We equipped you with skills the world demands.
5: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
6: cybersecurity, computer science, accounting, economics, marketing,
5: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
6: Trinity University, building on the rock.
7: Guy, we don't talk since. Ha, click I go do my work, eh? We go continue this talk later.
4: Oh boy, you don't talk. How bad? You know the tire.
7: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
4: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
6: Classic, smooth, everything I am, poured into a glass. Best whiskey, expertly crafted. Live your best life. 18 plus, drink responsibly.
8: Sade, kí ló dé sí láyé ní domi ìṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
9: Mo ń kọ́ àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
8: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
9: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
8: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
10: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomi moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomi.ng/myindomimoment.
6: Flash FM 105.5.
11: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajíhìnrere tí ń bó ló wá ti fẹ́ òjò, olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
12: Ẹ já gbàdúrà, àjíǹde àti ìyá fi gbogbo ọpẹ́ àti ògo fún ọ lónìí o fún orí ọ̀fẹ́ tí ẹ tún fún wa pé katujẹ alábàápín àti akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ lónìí. A gbàdúrà fún gbogbo ènìyàn tí ó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí lónìí wípé kí ọ̀rọ̀ rẹ kó la ipa nínú ọkàn wa, kí òye ọ̀rọ̀ náà kó yé wa yékéyéké, àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ kádi aláyọ̀ kádi alábùkún fún lórúkọ Jésù Kristì náà, Olúwa wa, amen. Ẹ̀kọ́ Bíbélì ni ètò tẹ́ ẹ̀ gbọ́ lónìí o. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a sì ń ṣàgbéyẹ̀wò rẹ̀ ni a pè ní ìhìn rere Jésù Kristì. Wérò orí kìíní ẹsẹ̀ 16, ó ní Paul Apostoli, ó ní èmi kò tijú ìrere Kristì, nítorí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti fún eléni pẹ̀lú, nítorí pé láti inú rẹ̀ la fi òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́. Àti mo ti ṣàlàyé nǹkan tí ìrere jẹ́ fún wa, pé ìrere jẹ́ ìròyìn rere, ìròyìn ayọ̀ tó ṣe pé téèyàn bá gbọ́ yóò tan òǹgbẹ ọkàn èèyàn. Màmá ṣe rántí, ó ṣèṣe kẹ́yìn máa gbọ́ ẹ̀kọ́ kó ṣeṣe kó jẹ́ pé ọjọ́ alákọ̀ọ́kọ́ tí wo gbọ́ ẹ̀kọ́ ìlélẹ̀ náà mo ti fẹ́ ní ẹjẹ́ àti ẹ̀ṣe àwọn olóyìnbó máa ń pè kankan ní revision. Ẹja tún yẹ̀wò. So mo ní ìrere yìí ó jẹ́ ohun tí èèyàn ó gbọ́, ìròyìn tí èèyàn ó gbọ́ tó ṣe pé yóò sọ èèyàn di ẹni ìgbàlà, tó ṣe pé yóò tan òǹgbẹ ọkàn ènìyàn, àti pé ó jẹ́ ìròyìn tí ó máa ń fi ayọ̀ kún ọkàn ènìyàn láyé. So kì í ṣe ohun téèyàn ó gbọ́ tó ṣe pé ó wà banújẹ́ gidigidi, tó ṣe pé ìdálẹ́bi ó wà kún ọ lọ́kàn rárá. Ó jẹ́ ìròyìn tó ṣe pé tó o bá ti gbọ́ báyìí, gẹ́gẹ́ Bẹ́lí ṣe sọ ní òwe àwọn àpòsílẹ̀ orí kẹjọ ní ẹsẹ̀ kẹjọ yẹn, nígbà tí Philip tó wàásù Jésù, tó wàásù ìrere Jésù Olúwa ní ìlú Samaria, Bíbélì sọ pé ayọ̀ ńlá sì kún sínú sí ayọ̀ ńlá kún ìlú yẹn, torí pé kí ni o, ẹnìkan wọ inú ìlú yẹn, ó sì wàásù Kristì fún wọn. So ohunkóhun tá a bá pè ní ìrere tó ṣe pé lẹ́yìn táwọn èèyàn gbọ́ tán, tí wọ́n bá gbọ́ ìrere yẹn, ní tí wọ́n pè ní ìrere ni o, tí wọ́n bá gbọ́ tán tí ò jẹ́ kí ayọ̀ wọn kún, ṣùgbọ́n tó mú kí wọ́n banújẹ́ gidigidigidi, tí wọ́n wá nídálẹ́bi ọkàn, kì í ṣe ìrere nìyẹn o, kì í ṣe ìrere. Olórin kan ó ní, ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn, ayọ̀ kúnnú ọkàn mi, torí mo ní Jésù, ayọ̀ kúnnú ọkàn mi, torí mo ní Jésù Olúwa, ayọ̀ kúnnú ọkàn mi. So béèyàn bá gbọ́ pa Jésù ti sì nípa ìrere ni o, nípasẹ̀ ìrere ni o, kí ni ó ṣẹlẹ̀? Ayọ̀ ni ó kúnnú ọkàn rẹ̀ pé àṣẹ tí Ọlọ́run ṣe fún mi lélẹ́yìí, ṣé pé Ọlọ́run fẹ́ràn mi tó báyìí? Jọ̀hánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún, torí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó sì fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má ba ṣègbé, ṣùgbọ́n kó lè ní èyè àìnípẹ̀kan. So ohun tí ìrere dá lórí nìyẹn, ìròyìn máa ń fi ìròyìn tàbí ìhìnrere yìí, ìrere Kristì yìí, ó máa ń fi ìfẹ́ Ọlọ́run hàn fún ènìyàn ni. ona gba gbe pe awon opo meta to gbe irere ro aha opo meta tabi isele meta to gbe irere ro ati wo ma ti se die bayi mama we quality kini ori ke dogun lati ese keta oni siwaju on gbogbo mo fi eye ti emi pelu ti gba le yin lowo bi christi ti ku fun ese wa gege bi iwe mimo ti wi ese kerin ati pe asiku re ati pe o jide ni ijo keta gege bi iwe mimo ti wi so isele meta to wa nbe na ni ku christi isiku re ati ajinde re ti ari isele lakoko la mo si wo a momo kan ni ori ku jesu na la si a si wa be tori mo fi oye wa ni se mo pe mo pe de kan ni do ni mo ni ti iku to fa iku to mu es atabi ese to mu iku wa nu aye ti o ba ye wa ati pe irufe iku gan ti adamu to ku ti o ba ye wa irufe iku ti jesu kisi to ku ko le ye wa na mo se da wa pada sinu we genesis genesis ori keji at genesis ori keta niba ti olorun pa lase fun adamu ati efa wo pe gbogbo igi to wa ni ogba eni ke je elele je o iyan ni pe mo fun yin ni iyanda mo fun yin ni ominira lati se on ko nte ba fe sugba o ma je ninu igi kan igi yi se ni igi ti be le pe ni igi imo rere ati buburu oni jona to ba se ti je nu re kiko ni iwo ko asiri pe nu we genesis ori keta adamu sa igbonu si ase olorun o si igbonu si ofi olorun o kojala e se mo pe de ti mo tin pe niyan aha lo to ni pe olorun fun ni iyanda lati ti onkohun to ba fe sugbon o se lodi si oro olorun lati wa imo lona ti ko to o wa imo lati odo satani itanje satani nipa oro ti satani so fun efa oro yen na si ni efa na wa lo so fun adamu into fa ese wonu aye ni ese mo pe beli so fun wa pe olorun ni kiku ni iwo oku mo so fun anijo ni mo ninu ewe ninu ede beru ta fi ko ese beli yen bi won se ko bi won se so ide bi mo se so nu ede beru ni ninu iku ni iwo oku ni kiku ni iwo oku so yen ni pe ki se iku kan ni adamu oku so iku alakoko to ku ni iyapa kuro lodo olorun se mo pe mo so fun a mo ni iku je iyapa aha so iyapa lo sele olo aya nipa ko lodo olorun iku elekeji na ni pe to si sele to man sele fun gogo eyan na ni o leyin igba ti eyan ta ba so pe eyan ku tabo salaisi ki lo sele aya ni yen nipa kuro laarin awon eniyan tabi aya emi re kuro nipa aya emi re nipa eje pe beye aya emi re nipa kuro ni ago ara re so iku elekeji niyan sugbon iku eleketa kan tu wa na ni iku ayeraye tabi iku orun apade yen ni pe te eyan ba ku to ku gege bi elese lai ni ibala iru eni be o lo sibo lo yo lo si orun apade so iku meta to wa niyan iku temi to man sele ngba te eyan ba sin gbele aye yen ni pe iru eni be o aya nipa ko lodo olorun ko si repo kankan laarin ohun ati olorun iku elekeji to man sele na to se fojuri yen na ni pe eni na a o salaisi agbo ara re o sise mo aya mi re nipa kuro ni agbo ara re sugbon emi re ta aya nipa yen gan ibo ni o nlo orun apade ti emi yen ba lo o ni bele pe ni iku ayeraye se ti ri be mama so to ba je wi pe iku meta ti adamu ku leleyi yo wa je pe ngba ti bele ni bi christi ti ku fun ese wa gege bi iwe mo ti wi jesu oluwa na ohun na funra re o gbodo la iku mete ta koja bi o ba se ise re apada wa ni toto iku mete ta ina lo gbodo si kini mama o gbodo la koja bele si so fa pe nkan to sele gangan niyan iku ori igi agbelebu ti jesu oluwa ku ki se pe o ti salaisi nikan da ese mo pe iku meta lo ku bi adamu se ku iku meta to se pe nkan lakoko to sele na ni wipe o ni iyapa kuro lodo olorun tori jesu oluwa je etutu fun ese gbogbo araye ohun na lati se kini o lati to iru iku yen wo tori bele so fanu we deru bele so fanu we deru ri keji aje fi ese yen ha wa o salaye nkan kan fun wa nipa ise laala ti jesu kristi to se fun wa e je ta iwe eberu yen lati ese ikesan eberu ori keji ni ese ikesan bele so fun wa o ni awari eni ti ada awa awari eni ti adara rele die ju awon angeli lo ani jesu kini tumo ede yen yen ni pe je mo ki awon angeli won ni agbo ara bi ita wa mi ni won so o ni pe ada Jesu Oluwa re le ju awon angeli lo yen ni pe Jesu Oluwa re ara re sile lati gbe awo eniyan wo Philip orikeji na so je fun wa o gbe awo eniyan wo o ni ari eni ti ada re le die ju awon angeli lo ani Jesu eni ti a fi ogo ati ola dele ade nitori ijiya iku se ti ri o nitori ijiya iku so Jesu Oluwa koku fun ese wa to ba di lola o tu tesi waju ti bi a se ṣàgbéyẹ̀wò ìrú ikú ti Jésù Kristì tó kú fún wa.
11: Fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 08163309793 lẹ́ẹ̀kan sí 08163309793 ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì Jésù níbi gbogbo.

0: Bar Tour.
1: No, let us hear no seat story.
2: It's the 3-3 Connect Bar Tour. Come into select bars near you this weekend and in the coming weeks. Gather your crew, come enjoy great music, games, and the chance to win prizes when you buy 3-3 exports. So come to the 3-3 Connect Bar Tour and share the taste that brings us together. 3-3 Export, taste that unites. Not for sales to persons under the age of 18. Drink responsibly.
3: Let your power flow.
4: Ó yá ká tó jọ pàdé níbi ìpàdé àdúrà tí iléeṣẹ́ ìránṣẹ́ Spirit Chapel International Church. Ìpàdé àdúrà ọlọ́dọọdún tó máa ń wáyé tọdún yìí tó ti dé o. Terrace Conference 2026. A pe àkórí rẹ̀ ní Revive. Ó yá yá pàdé lọ́jọ́ 17 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí ní pápá ìṣeré Lakers Salami tó wà ládàmásìgbà Ìbàdàn níta gbangba ní àgbàrá gbé ìpàdé àdúrà yìí ó ti wáyé o. Oúnjẹ ọ̀fẹ́ wà fún gbogbo èèyàn. Bẹ́ẹ̀ lọkọ̀ ọ̀fẹ́ tó wà tí ó gbé àwọn èèyàn débẹ̀ lọ́jọ́ náà. Ẹ̀bùn ọ̀fẹ́ fún ẹgbẹ̀rún mẹ́rin èèyàn tó bá tètè débi ìpàdé àgbàrá gbé àdúrà yìí. Ètò ìlera ọ̀fẹ́ fún gbogbo olùkópa níbi ètò yìí yóò tún wáyé. Dáre Justify àtàwọn olórí ẹ̀mí míì ni wọ́n fi orin fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ lọ́jọ́ yìí o. Aago mẹ́ta ọ̀sán ìletò yóò bẹ̀rẹ̀. Kílọ̀ ń dúró dè? Ó yá máa bọ̀ wá gba ìwòsàn, ìtúsílẹ̀, ìdáǹdè àti ìgbéga lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Pastor Dr. Biodun Oladele tí yóò máa gba gbogbo èèyàn lálejò lọ́jọ́ náà níbi ìpàdé àgbàrá gbé àdúrà ọlọ́dọọdún Revive. Olúwa yóò kàn sáyé rẹ lẹ́ẹ̀kan sí.
5: Flash FM 105.5.

0: àwọn ìgbẹ́fẹ̀fọ́ gbìyànjú ó ti jìyà náà nù ó ti jìyà nù. Ẹ̀gbọ́n mi Mọ̀sọ́ Adébáyọ̀ gbogbo Kuwait bàbá ti tẹ̀wọ́ Argentina Akin Adéọ̀nà Ọlápọ̀ Kọ́lájọ Elijah Ọláìtàn àwọn èèyàn yapa Facebook kì máa ṣe kékeré àfáà tó tó fún Ọbaṣà Ọlábìlẹ́kan Adélékè àwọn olólùfẹ́ kan Barcelona báyìí àwòbí tẹ́ tò sí láṣekágbá Argentina àti Spain àwòbí tẹ́ tò sí Oyèdíran Ajíbọ́lá Dámiláre Ọládèjì Damskoli olùkọ́ni tó mọ sùkúù làwọn èèyàn ń bú ń bí o ó ti fèpè pa àwọn pléyà *347 *100 *1# àti súnmọ́ bí a ti yí koto ó kù sẹ́jú méjì láti bẹ̀yẹn ká sún ọwọ́ iwájú aṣọ́lé orílẹ̀-èdè Japan tá a bá sọ nípa aṣọ́lé wọn Zan Suzuki aṣọ́lé ikọ̀ ti Palma ní lórílẹ̀-èdè Talo ṣùgbọ́n ọmọ Japan ni ikọ̀ PSG tún ti fẹ́ gbé o ṣùgbọ́n ikọ̀ Palma ni kò sí wàhálà tẹ́ bá ti lè san $17 million ẹ máa mú lọ. AS Roma ti sọ fún Man U Liverpool Arsenal gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbé Manu Kone pé agbábọ́ọ̀lù yìí táwọn sọ pé $50 million tẹ́lẹ̀ níjọ́ nu ó ti di $80 million báyìí o gbogbo nǹkan ti wọ́n o ìwọ tó o bá ti ní $80 million mọ́dọ́dọ́ àwọn o. Ilé tí Lami Yamal ń gbé bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ lánàá láàrin Ajẹ́ France àti Spain ó ní àwọn alọ́kóló ń kígbe àwọn méjì kan ni wọ́n fẹ́ fọ ilé Lami Yamal bóyá wọ́n wò pé Lami Yamal ó kún wò àwọn kọ́ọ̀pù yóò easy láti wọlé Lami Yamal ọmọ ọlọ́mọ ó ti gbà àmọ̀tẹ́kùn bí ṣe lọ́wọ́ kọ́ọ̀pù ló ti gba àwọn àmọ̀tẹ́kùn sílé lọ́wọ́ tí àwọn yẹn ń múra láti fọ́lé báyìí wọn ò mọ̀ páwọn èèyàn ń bẹ́lẹ̀ àwọn security àwọn yẹn náà ó lè bá ṣe jápanu àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ìwádìí báyìí láti mọ àwọn tó wálé Lami Yamal ọmọ ọlọ́mọ tó já bukubuku kóun lọ́wọ́ kọ kóun fi lélẹ̀ lófo kán mú mọ́tò wọlé kán mọ́ kó gbogbo ẹ̀ clearing and forwarding. Àwọn èèyàn bi mí pé ǹjẹ́ a ti rí orílẹ̀-èdè tó jẹ́ pé ó gbá ìdíje fi ẹ̀yẹ àgbáyé tó dẹ̀ jẹ́ pé góò ẹyọ kan ló kọ̀ǹsídì tí ẹ wọ final. Ẹmọ̀ àwọn olólùfẹ́ kọ Barcelona ló pọ̀ jù pé ẹmọ̀ olólùfẹ́ kọ Barcelona Spain ni wọ́n tẹ̀lé ṣó ti ṣẹlẹ̀ rí ṣá kí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kó jẹ́ pé góò ẹyọ kan náà máa kọ̀ǹsídì wọ final. Pé ká bá wọn ṣiṣẹ́ ìwádìí kìí ṣe ìgbà àkọ́kọ́ nìyẹn o tí spain ò ṣe rí ẹ̀rí nítòótọ́ ṣùgbọ́n àwọn tó ṣe rí wà nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé ṣùgbọ́n spain ni ó di ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kẹrin tó máa ṣe bẹ́ẹ̀ tó máa kọ̀ǹsídì góò ẹyọ kan tí ó fi wọ final ó wá lè dé final kan padà lù lálùpà o ṣùgbọ́n tí ó kọ̀ǹsídì góò ẹyọ kan wọ final Netherlands ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ìdíje fi ẹ̀yẹ àgbáyé tó wáyé lọ́dún 1974 Bulgaria ló mi àwọn Netherlands lọ́dún yẹn tó fi wọ final nígbà tó wọ final ó pàdánù sọ́wọ́ West Germany. Bákan náà orílẹ̀-èdè ti Brazil náà ṣe bẹ́ẹ̀ lọ́dún 2002 Turkey ló mi àwọn Brazil tó wọ final nígbà tó wọ final ó lu Germany àmì ayò méjì sódò. 2006 ìdíje fi ẹ̀yẹ àgbáyé 2006 orílẹ̀-èdè Italy náà ṣe bẹ́ẹ̀ góò ẹyọ kan péré ni wọ́n kàn sí ìdí wọ final nígbà tó wọ final ó fi ìyà jẹ France ní final ó fi ìyà jẹ France ní final karamọ́ owó bóyá Spain pẹ̀lú bó ṣe jẹ́ pé góò ẹyọ kan péré ló kàn sí ìdí bóyá Spain náà bóyá yóò jìyà ní final àbí yóò jáwé olúborí ní tiẹ̀ tá ni nọ́mbà yìí. Ẹ jẹ́ àpè nọ́mbà yẹn kó gba 25,000 sápò 07 lo bere number yen 2464 lo pari number yen 2464 ah ifi gabaga yi oluko ni le gesi ah okoku okoku eh okoku oko o ki se okoku gan oko oko tan oko tan la pe hello e kale o Splash FM la tin pe yin ti jani oloko dana lo ko mi
1: okay
0: ki lo ko yin bo le wa yi
1: your phone is asleep
0: from where
1: from apata
0: apata congratulations you win 25,000 congratulations eh you are not the owner of the phone
1: yes
0: who is the owner
1: is my wife
0: Your wife, ah, congratulations. Yawo dada no, yawo to jasi bo se nlo. Congratulations. Customer care wa ma pe yin. DJ Spider of Chelsea. E ja mo lo lale yi, lo lale pade diku layin doju itere. Spider lo je ke gbo wa dada. Oga wa tudi olawo lo lo tu eto iti jani loko dana lo ko mi. E se te gbo ikan Splash FM. E se o dabo.
2: Splash FM 105.5.
3: Brother Lee, na today, oh, 3-3 Connect Bar Tour. No let us hear no seat to you.
4: It's the 3-3 Connect Bar Tour, coming to select bars near you this weekend and in the coming weeks. Gather your crew, come enjoy great music, games, and the chance to win prizes when you buy 3-3 exports. So come to the 3-3 Connect Bar Tour and share the taste that brings us together. 3-3 Export, taste that unites. Not for sales to persons under the age of 18. Drink responsibly.
5: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún ilé-iṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Gbogbo ti gbówó lórí báyìí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, kó ká nǹkan kan láti rà mọ́.
2: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tun. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ṣe lè ta.
2: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣìẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣìẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa káàṣìẹ̀. Ṣó ti káàṣìẹ̀, mo ti káàṣìẹ̀.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbó mi ní alẹ́ yìí. Alẹ́ Wednesday, alẹ́ àánú, alẹ́ tó ṣe pàtàkì, alẹ́ tó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí mi ṣe máa sọ, ọjọ́ mẹ́ta ni ẹ̀yìn ọ̀dá ò gbọdọ̀ fi ṣe awẹ́wà. Alákọ̀ọ́kọ́ òun ni ọjọ́ Sunday. Bíbélì ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun lọ́jọ́ Wednesday wí tẹ wà nú ẹ̀yìn. Ọjọ́ Jímọ̀ ni ọjọ́ kẹta tẹ́ gbọdọ̀ fi ṣe àwàdà. Níbo lẹ ti ń gbọ́ mi gbogbo lé? Mo fẹ́ la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún ọmọdé àti àgbà pé ìjọ jẹ́ mọ̀ pọ́ra àánú gbà. Bó ní ìṣèjẹ́ ọjọ́ Wednesday ọjọ́ àánú. Bó o bá kọjú sọ́tún, àánú ọbọ̀ wọ ọbẹ̀. Bó o bá kọjú sẹ́yìn, àánú ọbọ̀ wọ ọbẹ̀. Bó o bá jókòó, àánú ọbọ̀ wọ ọbẹ̀. Bó o bá dìde, àánú ọbọ̀ wọ ọbẹ̀. Bó o bá ń sùn, àánú ọbọ̀ wọ ọbẹ̀. Kí n tó sọ̀rọ̀ púpọ̀, òní ni ọjọ́ kẹẹ̀dógún, today is 15/07/2026. Pastor Dẹ́kúnlé Epaphras Wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International. Èmi mo tún lanú lẹ̀ láti sọ fún ọ pé àánú ọbọ̀ ṣiṣẹ́. Ẹ dìde ńlẹ̀ gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi, jẹ́ àjọ gbàdúrà mẹ́ta tí Ọlọ́run kì í kọ̀. Ẹnìkan ni inú mọ́tò mo mọ̀ wá, ká pé inú mọ́tò lọ ka ọmọ. It is all well and good. Máa fọkàn ṣe tí n bá ní o ṣe. N bá ní ẹ dọ̀bálẹ̀ fọkàn dọ̀bálẹ̀. Bí n bá ní o jókòó fọkàn jókòó. Títí kinní kan ṣẹlẹ̀ ní alẹ́ ìkó tó sùn, ká tó sùn lálẹ́ ilé tó ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Àdúrà mẹ́ta kan bẹ tí a kì í fi ṣeré. Àdúrà mẹ́ta kan bẹ tó jẹ́ pé lọ́jọ́ àánú báyìí. Àdúrà bà mí ni. Àdúrà yẹn Ọlọ́run kì í kọ àdúrà mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn Bible scholar, àwọn tí wọ́n bá mọ Bíbélì. Wọ́n á sọ fún yín pé àdúrà mẹ́tẹ̀ẹ̀ta yìí Ọlọ́run kì í kọ wọ́n. Bọ́ bá kọ gbogbo àdúrà yòókù tó dà sí láyà, ṣé ẹ ráwọn àdúrà yìí? So ṣé ni mo wọ yàrá àánú? Ẹnìkan ní number one, alákọ̀ọ́kọ́ ni àdúrà ọpẹ́. Èmi mo la gbogbo ẹnu lẹ̀ láti sọ fún yín pé Ọlọ́run yóò tẹ̀wọ́ gba ọpẹ́ rẹ̀. Ọlọ́run ọba ń gbọ́. Ẹ dìde mọ́mì, ẹ dìde dádì, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ jẹ́ àjọ dúpẹ́. A sì jọ dúpẹ́. Ẹnìkan níbo la ṣe wá ṣe? Ṣé ẹ mọ̀ pé mo ní ẹ jókòó lẹ̀ lánàá ni? Ẹ jẹ́ àjọ dọ̀bálẹ̀ fún bàbá mi àti bàbá rẹ̀. Engineer, ẹ pe Pastor Mrs. Temitayo. Women Convention tọdún 2026. It was a success. Kájọ mọ́ dúpẹ́, kájọ mọ́ yín.

0: Ọlọ́run tó nípa àti agbára. Ìbàrẹ̀ lálẹ́ tèní.
1: Ìgbéyàwó yìí.
0: Olúwa àwọn Olúwa.
1: Ìbàdàn bàjẹ́ o.
0: Ọlọ́run àwọn Ọlọ́run.
1: Láyà yìí.
0: Ẹni mímọ Ísírẹ́lì.
1: Bàjẹ́ o.
0: Àpáta ayérayé ibi ìsàdéwà. Ìwọ
1: ni
0: lánàá, ìwọ ni lónìí.
1: Ẹjẹ́ àjọ tuntun.
0: Ìwọ ni títí ayé.
1: Nítorí.
0: Kábíyèsí rẹ̀ Lédùmarè.
1: Ẹbí ọ̀gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ ọ̀gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Olúwa ni mo gbé ọkàn mi lé.
1: Bàjẹ́. Ọmọ ọ̀gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Inú rẹ̀ ní ti máa ṣe àṣàrò.
1: Ọmọ ọ̀gbọ́dọ̀ bàjẹ́ o. Àárín ọ̀rẹ́ ọ̀gbọ́dọ̀ bàjẹ́.
0: Ẹ kalẹ́ o, gbogbo ọmọ Nàìjíríà. Gbogbo olólùfẹ́ ètò yìí nílé lóko lódò lẹ́yìn odi. Ẹ̀ka alẹ́ o, mo kí wa pé ẹ̀ka alẹ́ a kó afọmọnìyàn ṣe ọ̀dẹ̀ ò dàbí o, yóò rọrùn yóò dá. Ọlọ́run tó nípa àti agbára ìbàrẹ̀. Akọ́dá ayé aṣẹ̀dá akọ̀mọ́tìkà lẹ́yìn. Adúró gbẹngbẹn lẹ́yìn àsòótọ́ ayé ọba tí ń bẹ káyé tó máa bẹ. Ọba tí ó máa bẹ ń gbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́. Ìwọ ni mo fọpẹ́ àti ìfún lálẹ́ tèní bí mo ṣe ń gun atẹ́gùn ètò yìí. Ìbọn Ọlọ́run ọba mi òkè ìbẹ̀yìn ènìyàn. Ìbá pásítọ̀, ìbá wòlíì, ìbá fà, ìbá ẹlẹ́sìn àbáláyé, ìbá ọmọ kó ayé, ìbẹ̀yìn ọmọ ọ̀rọ̀ lọ́jọ́.

0: bàjẹ́ o.
1: Ìbọn ọmọ ṣíṣe ń rojú ẹ̀ṣẹ́ ń bẹ̀bẹ̀. Ìbọn Kọ́ládé Àlàbí ọmọọba Tólódé Òṣùgbọ́ Àkókò Ọ̀nàkí Ajimotaba Ogun. Ọ̀gá mi pàtàkì. Ọmọọba Tíngbélé ti ń ṣe bí ọba Jagun Mọ́fìtì bá ṣe. Ẹyà Kókò Ọ̀sùn nígbà ọ̀tẹ̀. Kẹ̀kálẹ́ o.

0: Bawa. Oba Adébáyò Àkàdé.
1: Ọba jẹ́.
0: Aláṣẹ tó lù darí iléeṣẹ́ tá a wà yìí.
1: Gbọ́dọ̀ dàrú nítorí ọmọ.
0: Mo kí bàbá dáadáa. Kẹ́ ẹ pẹ́ fún wa. Àgbáyín kọ́ dalẹ̀. Kẹ́ ẹ dàgbà bí aráàárọ̀. Ẹ̀sìn ọba kò jẹ̀kú pẹ́pẹ́pẹ́pẹ́ o.

0: nínú àwọn ìrìn àjò tí ọkùnrin àti obìnrin rìn tí wọ́n jọ ń rìn. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni máa ń ṣẹlẹ̀ lójú ọ̀nà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni sì máa ń ṣẹlẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni máa ń ṣẹlẹ̀ ní àárín ìgbéyàwó, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni máa ń ṣẹlẹ̀ lópin ìrìn àjò. ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ alẹ́ nìkan lè dá kankan ò mọ̀. tá a bá jọ bẹ̀rẹ̀ tá a sì jọ bẹ̀rẹ̀ báyìí, ó máa ń yẹ ẹnìkan ju ẹnìkan lọ, ẹnìkan ó sì máa sọ́fà, àwọn méjèèjì sì lè jọ máa gbádùn. ṣùgbọ́n nínú ìrìn àjò yẹn, àmọ́ ẹ̀mí tó ní kálukú wa jọ ní síra wa. àwọn nǹkan tó ṣe pàtàkì jùlọ ni pé àmọ́ ẹ̀mí tí oníkálukú jọ ní síra wa. àmẹ̀mí tí ìyàwó ní sọ́kọ, a sì mọ ẹ̀mí tí ọkọ ní síyàwó. ṣùgbọ́n gbogbo wa àjọgbà wípé àtijọ́ fẹ́ra wa ni. àwọn obìnrin kan sì wà tó jẹ́ pé irú wọn ó sọ wọ́n tán bá ti kúrò nílé bàbá wọn, wọ́n ti gbà wípé ibi táwọn ń lọ yẹn ikú nìkan ló lè yà wọ́n kù mbẹ̀, tí wọ́n fọkàn sí, tí wọ́n sì ní lọ́kàn wípé ikú nìkan ló lè yà wọ́n kù mbẹ̀, torí bàbá wọn ò kọyàwó, ìyá wọn ò sì kọ́kọ́. àwọn náà ti gbà wípé tó lè mú àwọn kúò nílé ọkọ yẹn ikú ni. àwọn obìnrin bẹ́ẹ̀ rò pé àwọn máa ń fẹ́ ní ẹ̀mí méjì. wọ́n ti gbà wípé ọkọ kan àtaya kan ni. àwọn ọkọ kan náà sì wà táwọn náà ó rí pé ìyàwó mi ìyàwó ni o, kò sí tó lè mú àwọn táwọn lè fẹ́ ìyàwó méjì láyé, kò sí tó fẹ́ má wọn. ìwà rẹ̀ dáa, kì í gbọ́ àwọn lẹ́nu, ìwà rẹ̀ tutù, ó ṣe fọkàn tán. táwọn náà sì ti rò pé kò sí nǹkan kankan tó lè ya àwọn káwọn tó ń fẹ́yàwó kankan, nǹkan kan ò lè ṣe. nínú ìrìn àjò náà, àwọn kan ọkùnrin kan wà bẹ́ẹ̀ tó jẹ́ wípé tán bá pàpà fẹ́yàwó kejì, a jẹ́ pé ìyàwó wọn kù ni. àwọn tí wọ́n sì wà nírú ipò bẹ́ẹ̀, wọn ì rí ìyàwó tó dàbí ìyàwó wọn mọ́, àwọn ọkùnrin míì, àwọn obìnrin míì náà wà ó, tọkọ wọn kú, tán ti bímọ méjì mẹ́ta. ṣùgbọ́n nígbà tán fẹ́ rí màrí, ìwà yẹn ìwà ọkùnrin yẹn wà jọ ti ọkọ rẹ̀ tó kú mọ́, ó máa ń fa wàhálà nínú ìrìn àjò ìgbéyàwó. ìka mú pàtì 404 tàbí pàtì pijọt tàbí pàtì toyota ká máa fi ṣe fosfagi. àyẹn náà dáa gan, ẹgbà tá a ti rí ti fosfagi yẹn, ẹ já lo ti pijọt sí tàbí ẹ já lo ti kinní kan sí, ẹ já lo kankan sí, wọn ó tóbi jura wọn lọ. ṣùgbọ́n tó wáyé pé pàtì tọkọ kan náà la rí sí, pàtì ọkọ̀ kan náà ayédèrú ẹ̀ náà tún wà. nígbà mo ń lo 505 nígbà náà ni mo mọ̀ wípé ẹnjìn pàtì mọ́tò ó tún yàtọ̀ síra wọn. àwa ni kíni fọ́ọ̀dù, tẹ́ ẹ bá ti rí ti fọ́ọ̀dù, tẹ́ ẹ bá ti rí sí yóò ṣe. mo ṣe ń lọ sí program ní Àkúrẹ́ nígbà náà, Àkúrẹ́ olóyè mẹ́kún, ilé ṣàdìmọ́tò ti down, bo la se wa fe se bayi o isu ku wakati merin ta seto a se wa ngboro lesha elora tuntun wa ibe na je tin ba ra tuntun iye bayi ni tin ba re aluku iye bayi ni tin ba wa ra ti ford iye bayi ni tin asa ka gugu ele fun mi ni e je ma lu tuntun ti e na nigba yin ati mo fe fayo ni pe ko rorun keyan ni oko ati ki obirin loko tabi ki okunrin ni yawo ko di agbede meji irin ajo gbe si aye won kenin kan wa kunu koda
1: ilu ogbodo baje
0: okunrin ile ba mo obirin na isi ile ba mo no ni ajo ye
1: arin ore ogbodo baje
0: bi ti mo lo le ni po ṣugbọn aya be na die ni ka to mo lo sibitan lo eyin baba mi ninu oluwa eyin iya mi ninu oluwa e ba mi so fun awon okunrin kekeke atawon obirin kekeke wi pe marinrin kunrin iwo obirin marinrin kunrin iwo okunrin na mo si rinrin kunrin ti obirin ba rinrin kunrin to ba si mistake o le bo awon obi ti e le je awon odaju obi ti won so pe nbo ti loyun yen odoko re na lo mo lo odoko re ko si to fe se ise la won fe si o si ti loyun ile we la won ni oka o si ti loyun mo lo odoko e to ba si le odoko e ko da duro ni wo lo mo toju re ri
1: koni ba je le to
0: ninu rin ajo omo obirin na o le mo ba mo o le mo to egbe re mo titi ti o fi jade laye wallahi taala o le mo to egbe re mo titi ti o fi jade laye iru okunrin be na to na ba dede fun yan loyun boya wa ni yes tabe ss kini kan ti o ti to tan baba ni ah se yun ni mo ran ni se mo ni o fun yan loyun ni ah e ba n gbo mo e ba n gbe ati yawo ato mo o yo mo be se mo to je soloko wona lo mo ko nu be lo se kini kan nu
1: iyo gbodo daru eje ajo tunto
0: o le je omo gidi ti o je iyan pataki lojo la ti o je iyan nla lola sugbon won le fi aye mo lo le iwe re mo mu lo soko kan fi pa irawo re da o le ko le o le ni moto sugbon won pa irawo re da
1: koni baje
0: nitori ide yi eyin eniyan
1: koni baje leto
0: e je ki ka pe awon omo wa baba mi olu sori hello
2: good evening is this Inspiration FM?
0: Yeah, Splash FM, Splash.
2: No, sir,
0: I thought
1: it's...
0: One lay, pair a wall on my belly. Tabi okunrin kan le para won onda ti won ba moju to won sasa awon alakowe lo mo won le se mistake ti won ri omo fe bojo lo omo ijere e mo ja se wo okunrin gbele yin iwo obirin ta je wo abo for mercy dekia school e obodo duro school e oni duro wallahi ti o jade secondary school ti o si lo university ti o se masters ti o tun se PhD ti o gbogbo nkan to fe dalaye ti o dalaye to mo na o si to mo amo omo we na ma se bayen sugba won boya won na o kawe lo ma nje ki irin ajo ri bayen irin ajo ta fe so lale yin ni pe omo konrin kan o pa omo benrin kan o pa wọ́n dẹ̀ wá òkú ọmọbìnrin yẹn títí wọ́n wá títí wọ́n wá ó tún sùn mẹ́fà kan tó rí òkú ẹ̀. Mo fẹ́ ká jọ jókòó ká jọ gbọ́ dáadáa ni o. Ọmọkùnrin yẹn ó pa obìnrin yẹn ni ó tún sùn mẹ́fà kan tó rí òkú ẹ̀. Kini to de kini to sele nto sele re tori awon oro loro le yan ma fi nkogbon eja foro loro kogbon ka foro loro kogbon ka le mo ibiti ba se toju awon ma wa o ma so fun ya to me ba se kini kan e ma ba no mo ya emi o na eleyi tan ba na emi o ni kogbon tan ba na emi o ni kogbon jana ta ba ti na bibili gan so pe egba were to disaya omode egba ni kini re ke yan fe gba na o lo se pataki sugbon te ma tin to mo ba ti se nkan ti o da te ba we o sora re ko to di po mo o sora re you to 10 years you tomorrow lo 15 years ke tu mo fe nu ba wi sugbon nigbo wa nkeke e fi egba ba wi nítorí ìdí èyí ọmọbìnrin yìí òun àti boyfriend ẹ wọn jọ ríra wọn jọ ṣe gbogbo ẹ wọn ṣe ṣàṣe mọ ṣe ọmọbìnrin bá lóyún fún ó lóyún fọkùnrin ń wò lóyún fọkùnrin eré ni àwàdà ni ó mọ̀ ń lé àwọn ọkùnrin gbọ́n mọ̀ ń lé wọn kìnìkan ọmọkùnrin ni òun kọ́ ló ń lóyún òun kọ́ ló ń ní ó ṣẹ́ délẹ̀ pé òun kọ́ ló ń lóyún o.
1: ètò ìgbéyàwó yìí.
0: wọ́n wá díẹ̀ títí wọ́n tu títí ó lóun kọ́ ló ń lóyún. àwọn òbí ọmọbìnrin wọn ni òun kọ́ ló lóyún ta ló wá lóyún àjẹ́ pé ìyàtọ̀ fẹ́ jẹ náà ló jẹ ìyàtọ̀ fẹ́ jẹ fúnra rẹ lọ́mọ wá ntọ́mọ yìí ó jẹ inú ogún ojú rẹ ló ti máa jẹun. Táwọn òbí ọmọbìnrin sọ nìyẹn inú ogún ojú rẹ ló ti máa jẹun àwọn àfihílẹ̀ ń mọ̀ fi sílẹ̀ ìwà ń jìyà ìnra rè yóò lọ ṣe iṣẹ́ búlọ́ọ̀kù gbígbé ọmọ ọmọ ké gbogbo rẹ̀ ọmọ ṣe rẹ̀ nǹkan ọkọ ọmọ gbó ẹ wo ìdààmú yẹn kò sẹ́nikẹ́ni tí ń bá gbọ́ ọmọ yẹn kò sẹ́nikẹ́ni tí ń bá gbọ́ ọmọ yẹn. owó tí wọ́n bá fún náà ni ó fi jẹun ni ó fi ṣe gbogbo ẹ̀ ńgbọ́ pé ó kù nílé wọn ó lọ ibì kan ó ṣàárín kiri ọmọ dẹ̀ dá ó dẹ̀ fine. nígbà tó pẹ́ bọ̀bọ́ kan wá rí bọ̀bọ́ yẹn náà ti toast ẹ̀ rí tí ò gbà fún bọ̀bọ́ yẹn. bọ̀bọ́ yẹn wá rí abáwo ni kìnìkan kí ló ṣe ó ti bímọ kìnìkan ìyà ń jẹ òun bóun ṣe wáyé gan òun fẹ́ gbé ọmọ yìí gẹ kóun lọ sọ́nà kóun lọ sọ síbì kan ni òun fẹ́ gbé ọmọ yìí kóun lọ jù síbì kan ìyẹn wá ní mọ́wọ́ rí àjẹ́ pé ibi tá a fẹ́ kí nǹkan wù sí ó ti wù mẹ́nu òun bóun ṣe fẹ́ràn rẹ o òun sì lọ́ọ̀vẹ́ náà pẹ̀lú bó ṣe bímọ yìí pẹ̀lú bó ṣe rí gan òun lọ́ọ̀vẹ́ òun fẹ́ràn rẹ ìyẹn bá ní tó bá wọn kò fẹ́ràn mi ó tọ́jú mi ó ṣe kí ni ó máa tọ́jú ẹ̀. ibi tọmọkùnrin ti bẹ̀rẹ̀ ti tọ́jú ẹ̀ nìyí o ọmọkùnrin máa ní kó máa bọ̀ nù lé òun kó máa bọ̀ nílé òun wà láì tàlàyé kò ṣiṣẹ́ ìbírí ṣùgbọ́n mọ́ yóò jẹ láàárọ̀ yóò jẹ lọ́sàn-án yóò jẹ tó wù lálẹ́ yóò fowó ọbẹ̀ lẹ̀ yóò fowó rẹ̀ sílẹ̀ yóò fowó ẹ̀bà lẹ̀ nísà ń tọ́jú rẹ̀ ìgbà tí ìtòsù kan àṣé oúnjẹ ni ọ̀rẹ́ àwọ̀ ọlọ́run olódùmarè ń gbọ́ oúnjẹ lọ̀rẹ́ àwọ̀ ara rẹ̀ ti change lẹ́yìn oṣù kẹfà ọmọkùnrin wa bẹ̀rẹ̀ pé kí ló fẹ́ ṣe gan láyé rẹ̀ kí ni tó fẹ́ ṣe láyé ẹ̀ o le ma jiba e ko ma jeun ko ma se gbugbe o ku mo wi pe mechanic lo sugbon o le do bayi ko ma jeun lasan iwo na gbodo ni se kan ki lo fe se o ni o n fe lo si school of nursing ni school of nursing lo n fe lo fun se iwe lo fe ka o lo fe ka iwe lo fe ko lo fe ka oda o se jump o se waeki o se gbogbo e o ba rin si o wole si school of etech awon wole school of etech olodun keni nbe olodun keji nbe olodun keta nbe

0: Hello? Sir.
1: To fun loyun to bi mo fun.
2: So then, Uncle, I'm telling you, you're a ṣùgbọ́n alákùnrin tó wá di pé ó lọ sí tóun ṣe ní ìsìn tí ẹwọ ìdí tí ìjọba wà bílẹ̀ kọ́ wọn ló bẹ̀rẹ̀ àfọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀dọ́wọ́ ọlọ́run o gẹ́gẹ́ bíi tí wọ́n mi sọ lẹ́yìn pé tó wá ráàánú gbà ń wá dájọ́ ẹ̀wọ̀n fún bí wọ́n jẹ́ sí pé kò bá fẹ́ ráàánú gbà gẹ́gẹ́ bí bó ti yẹ wá nìkan lọ nípa òun náà dànù torí pé ó pààyàn ni ọlọ́run ó sànù wáṣá lọ sànù gbogbo pátá kájọ ká mọ dídùnnú kù ọlọ́run ọlọ́run yóò sì fi ẹ̀rú sí ẹ máa kúkú gbòdúnú mi àyẹn kó lè bá a járe sí sí ọjọ́ alẹ́ tọ́ ọlọ́run sànù wà wá ọmọ bí tí mo sà God bless Nigeria God bless our state ọjọ́ bá jẹ sà.
1: Hello. Ẹ kalẹ̀ o. Àtàárọ̀ rí sà. Ok. Ẹ bá mi sọ̀rọ̀ sókè díẹ̀ sà. Ok. O ti lójú. Ok. Ok, ok, ok, ok, ok.
3: Ọlọ́run ṣe àánú ọmọdé ni.
1: Bẹ́ẹ̀.
3: Ó gbà láwọn òkè ìdílé ọwọ́ ta ẹ̀. Ó wá tó wá rí pé ọmọkùnrin yẹn ó wá tó pé ó fi lọ ní òfìjáde ọdún mẹ́fà kò pẹ̀lú àpá. Ó wá sọ pé ẹni tí ìmọ̀ kò tó bí àjọ. Ọlọ́run sọ òṣùká ìyá inú ògbó.
1: Okay.
3: Àbáwá á lọ síbẹ̀ á lọ fún lówó owó ń kọ́ṣẹ́ ń gbà yẹn jáde sá ó lọ́dún mẹ́rin jáde sá ẹ̀ àjọ máa ń lọ fún ọmọbìnrin yẹn ní owó mi ń kọ́ṣẹ́ lẹ́ẹ̀rí mọ̀ ní tábà ti gba fáláàdì láti tóbi ìjàyè freedom ọjọ́ tó fẹ́ ṣe freedom ọkọ̀ ìdára rẹ tẹ̀ sí ẹ̀ ọkọ̀ náà rà sí ẹ̀ ọjọ́ tó fẹ́ ṣe freedom àwa la fún omi fún.
1: Ọba àlàjì lọ, àti ó fi ń fẹ́ nìkan dáadáa
3: sí ọba ànàwà. Tẹ́lẹ̀ gbọ́n fáwọn wá. Àwọn tó ń fẹ́ nìkan tó fẹ́ bá sá lọ.
1: Ok.
3: Àwọn ènìyàn náà sí ọba ànàwà, àwa náà la pè sí eré wá síbẹ̀.
1: Ok.
3: Akáàrí òmá yìí, wọ́n wá ló fẹ́ dúpẹ́ lọ́pọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ tí wà.
1: Ok.
3: Bàjẹ́ wà sí ẹ̀yìn ẹ̀ pàtí.
1: Lè bá wọ obìnrin tí ń patí. Pẹ̀lú pure water ti mineral.
3: Yeah.
1: it has us like over jowo yen na e to e gbo wirin wirin awon obere yen wen ko lo sanu wa
3: oronlani
1: yo tu pada ko je kori ngo pe o adupe o rejo freedom o je ko gugu eru re baba ori le owure e ka le daddy yes sir
4: daddy lai pe wale re o
1: e ma binu
4: aki gbogbo eyan o
1: yes sir
4: olo fofo re mi fun ya jamani be o ni wa e ma do gba o
1: ami o ami
4: iowe omo ijeta won iya omo won la ile omo buku fe ko paje won ti le fe ko paje bayi de wa ri omo kunrin o ko je nikan to le mi dariji se to ba se to le mi dariji ni to ba wa file ko fu ale ko to olo lowo nti olohun o se fun oko jan to se o e ri pe ni si o se omo to to pa o yi tun se lohun bi njabo papa idajo opin sodo olohun olohun ni a mo para wa en ba ji payan olohun mo ti o bi san lesan eleyi na mo ko ka awon mo bi si logbon atan omo okunrin iru e to sele nbi eni to to omo ni polio fa o dele ta lohun ofe mo o lohun ofe mo omo ofa na le to to su ko o si wa so fun baba baba na tun wa ti leyin pe to ba wu ni ofe wala mo ben ta mi o ya were ku ni oni ko buru olohun da o ya were ku ni ta ti se n gba ya were ku ta ni won wa lo mu
1: ko si o
4: to n je leyi gbogbo ti o ba se le ti an ba ji ti ke an ba ti laji okan po won ile we le mi dariji ti an ba ti gba kan to fa pe olohun o se dajo ko fi gbogbo ele ko si mo be lohun ko mu oro owo ko mu ko lokan re to fi lo na bayi omi ele na yo kan logbon olohun jagunle ayo ari mi bo yo rorun
1: mi ase o ase o hello sir baba lati gbe datuba yes sir
5: yo mo ni ti
1: mi ami jesu
5: nti mo dun nu ayin yo mo ni ti ko
1: ami o ami ami o jesu ami o ami o jesu ami
5: eri oro tin bele yoro to mele agbara mo ni ba arakunrin yen ofin mo se dulu ni bo ba je ba do logun nu
1: afoleyin
5: awon lo wa fo eyin mo ni saje gangan yen lu mo le tin won pa
1: won
5: la je bo pada yeyin mi so ni je leyi baba to so ta ni baba lori le ohun nti mo duro ti mo fe so na won ti so wi pe ta ile omo buku fe kun paje awon obi re won ti ti senu ko paye ti mo ba tenu ko ko ni se oyun e sa ni ibi o be si sa bi wu ni mo ba gba ti omo be ba tin gun mu ti sin je pe boya oyan ti boya furo bulu tin wo ra re ni lo ni ti o le ko yo ba re tin si un
1: okay.
5: baya wo wa mu mi ni ya baba wa fun mi pe iwe ni ya re ni o wa kan bi o ni o wa kan furo tori en pe ya re ko si saye fonu en pe awon cho ba n kole ta si mo ba fileta re si ya re ni isin
1: mi
5: no ba mo pe sugbon gba ti o sele si mi ni odun kan mo ti bere se mo ti ta wo ni mo ntan bayin so gbe wa wa ni o so pa ti gate omo bere kan mo wa mi aje wa n fe ra wa kini o sele bi pe cream lo bere ta mo bi mi ta inu so mo ni ma ku gbo ja si be na lati jo pali laaro n ba no ti ya yun ni o ya se ba lele ya yun ni o ya ah ah pa ni do du ni bere asa n fa ngbo ya asa la so pa ti na ni fe o sa di pe o ti loyun pe ye wa ko abi yo fe gunyun e tin pe ko wa ba mi nle ti o ni wa to ba di jo sunday kan lo ba wa mo ba sa wa da mo ba se re n o di be aso lo n lo yo mi o wa di jo kan mo wa lo seko eko ti mo wa lo yi mo pa jo mo bere kan ninu moto costa se ga won yen ya ti o soro omo bi yen bi aso ani emi je gbe ba de leta omo yen wa so ko to ba jo sunday be won wa si ba de wa ba mi o sunday yen lo mo bere si mo fe gate na lu lo wa
1: okay
5: ma so fun pe mi si le o mo travel o aso olon lo yo mi o fe wa ke kan mo mi lorun
1: eh
5: olon si asko yen mo mu na wa da da mo gbe lu lo mi o mo ti so fa won ta jo te wa le gbe yara mi pe ni ka ni to ba bere mi
1: okay.

0: Ẹ jẹ́ ń lọ pélékejì. ije nlọ pele keji
1: ilu ogbodo baje
0: ka ko gbogbo ẹ papọ ka yi papọ ko le ka ẹni ti n pe tipẹ o ẹjẹ gbe ẹjẹ ngba kọlu ẹ kale ma
2: ẹ kale
0: sa
2: kale ja ẹ gbe pe mi ro ma dun mi kan
0: ẹ mo binu
2: orukọ mi ni gani ọlọrun dala
0: mẹta bẹkuta ẹ kale sa yes sir àlàáfíà lọ́wọ́ sá.
2: Ètò tẹ̀mú wà yìí ní agbára púpọ̀. Ẹranko méjì ló wà.
0: Ok.
2: Ìkọ́ tẹ́ bá ṣe lóore, ó máa mú oore. Ìkọ́ tẹ́ bá ṣe lóore, ó ṣe máa gé ìjẹ tó máa fà ẹ̀ látọ̀yà ló máa ṣe. Bẹ́ẹ̀ni, ajá tẹ́ bá ṣe ajá lóore, ìtẹ́ fún lóúnjẹ tó bá lọ tó bá bọ̀. Ẹ bá pè tí àpẹ́ asúnmọ́ yín, afárá nù yín, ayọ̀ sí. Tẹ́ bá ṣe ọ̀bọ lóore.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹni bàbá wa máa ń sọ̀rọ̀ kan. Ẹni tí wọ́n bá bíyàn, ẹni yẹn máa ń tìrọ tún àyè.
0: Tó ara rẹ̀ bí, bẹ́ẹ̀ni.
2: Tó bá jẹ́ pé obìnrin yẹn búlọ́ọ̀kù tó rù, tó rù, tó mọ̀ pé ìyá yẹn ń jẹun tó ń sunkún, nígbà tó rọ́mọkùnrin yẹn kò ní ṣe ohun tó ṣe yẹn.
0: Ẹṣe o, adúpẹ́ o, ẹṣe.
1: Kò ní máa jẹ́lẹ̀.
0: Èyí tí a sọ gbẹ̀yìn.
1: Afẹ́fẹ́ o.
0: Ìdọ́kàn tí ẹ lé ní. Àbí ọ̀pọ̀ àyàn lẹ́rìn.
1: Afẹ́fẹ́.
0: Ọ̀pọ̀ àyàn lẹ́rìn.
1: Ooo. ogbodo ba
0: ma nkan lori omo benrin kan to wu omo yen wu gan
1: ogbodo
0: omo yen fine o ti fe yawo ni o ti ra won obirin ti won gba
1: eto igbeyawo
0: o wa ri omo benrin to wu pe omo yen de like omo yi o omo yen de fine ni o omo yen de se kere kan o wa bo mo yen soro o de gba number on 17 on se gbogbo e inu moto to da inu moto ayokele to da ni bobo yen wa nigba to ro omo benrin de fun ni number o de se bo wa ni bo bi jo keta lo wa ni ko omo benrin wa kiun o wa ti lo sodo awon mechanic o lo do awon mechanic e dakun ejo o n sese pade omo benrin kan ibi ilu n fe fi se workshop on mechanic lo n fe pe ra un fun pe anytime ti o ba ti wa nwa ibi lo n fe ko ma wa nwa o n fe wo boya omo benrin ti o da ni tabo benrin ti o ni da nigba ti o wa o ti ba bobo ninu aso mechanic o n de nkan kan labe moto gbagbagbagba nsangba ngba gbogbo e ngba ode o oki o 17 o si gbogbo e o ra mineral la san fun o si ba soro unlike o n se wa o n se yin se o baba sa o n se kekan won le lo omo benrin yen lo ngba o tun pe ngba o to di ose keji to omo benrin o to wa wa bi mechanic yen na lo wa wa ko fun lowo debi pe owo ti mechanic le fun omo benrin na ni nfun chema to ma ko millionaire ni yo wa gba e ko le fun 50,000 ah e ko le fun 100,000 e na wo gba bi 5,000 bi 7,000 mi se ngbe le lowo niyan she understand mi se ngbe lowo niyan ngbe wa losu merin tan jo losu merin won ti rira won ti se gbogbo e omo benrin wa pe ma yen pe wo ohun ole ohun ole fe o ide abajo ni pe o le gbo bukata ohun ise owo re ti to ni lowo e ko le gbo bukata ohun o ma introduce ore nkan si o ore oyen iru eyan bi re bayi ni nwa iru eyan bi re bayi ni ore oyen nwa ti to le fe ki se iru ohun lo n le fe o introduce o ma introduce ore ohun si o to je obirin o na fine o o fine o pupa o se gbogbo o pe sugbon iru eyan bi re ni nfe eyan ba ni odadan ko se wahala introduce ore si mi o se pe won papo wo oni ma nkan kereke ma en fe ke ma fe ra won oni yawo fe yawo fe to wa to fe fe en to wa kun ya iyan ba asa ba ra mo soro iyan de gba fu iyan de o de tan obirin ti te se introduce yen o wa da de bi pe o da de bi pe wallahi okunrin no mo omo benrin yen mo da o bi pe laarin bi a month ta won ti pade o ti mu aso e o ti ko aso do o ti se wo aso do ta n ba ni oda na lo ibi to n rent ti to n gbe ibi to rent pe obirin to baba fe ohun ibi to mo wa re ibi to rent to n gbe yen o ti ka so e wa aso do yo gbalẹ yo tun le se yo service to ba fun lowo obe pe gba lo si lo so be ka ke te se be 15,000 be 20,000 oni yóò tún ṣe owó kù pé ìwọ tó ń ṣiṣẹ́ mechanic tó ń ṣe gbogbo ẹ̀ tó ń jẹ́ ká máa rewó ká wà náà kẹ́ ti ralẹ̀ ká kọ́lé ká ṣe gbogbo ẹ̀ nígbà tó pé month tí wọ́n ń fẹ́ra tán mẹ́rin wá pèpè òun ti rí ẹ pé èèyàn dáadáa ni òun ìṣe mechanic o òun ìṣe mechanic èèyàn gidi lòun ẹni tó níṣẹ́ lọ́wọ́ lòun òun ó gbé ọdẹlé tó òun ń gbé òun gba bíi kó òun fẹ́ fìríyàwó ni ló bá gbé lọ sílé yẹn n kò gbé lọ ilé yẹn oríbilẹ̀ ṣe rí ni gidi níbi tó dáa gangidi níbi tó dáa torí àwọn mọ́tò dẹnkudẹnku pé òun lòun ní iṣẹ́ báyìí ló ń ṣe iyan wa gbe lo si boutique awon aso to ko to lo hun wo se ise aso to mo wo re o wa change aso fun o change aso fun o change bata fun o serun fun o se wuwe fun o wa ni ko wa mo komoto o wa komoto on komoto bi o tin komoto yen lo hun atorek na ti pade lo ni ah bawo ni o mo tun o ti twist na ze gbe ngani pe wo bobo yen ki se mechanic o bobo yen ki se mechanic o eyan nla ni o ise bayi ni nse ise bayi lo nse ise bayi lo nse ise bayi lo nse bi pe ki se mechanic o pe o se o kan te se ni e ba ngbo so yen fun anti ti bi tan lanti ti ba ni eh iro o le fe o le fe anti aje o le fe o ah ise baye ni se olowo ni oni laye laye o le fe o man friend oni boyfriend oni kini friend oni o won mo pe bo se ri niyan tele ṣùgbọ́n ọdílé mẹkáníìkì ló mú un lọ àwọn sì ti fẹ́ra fóṣù mẹ́rin tó yẹ pé wà rẹ̀ òjò ti mẹkáníìkì náà ní ń jọ òun wá rò pé bó wá ni ìgbésí ayé òun ṣe fẹ́ rí pẹ̀lú mẹkáníìkì kọ́ mọ́ fóun ní 7,000-10,000 tó má lọ́dọ̀ ẹ̀ ló ń ṣe pé gúnlẹ̀ wípé ohun ò lè fẹ́ wọ́n wé èèyàn bíi rẹ̀ fún ṣùgbọ́n báyìí tó ti sọ báyìí wọ́n dọ́dọ̀ rẹ̀ mọ́ o wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ mọ́ láyé láyé wọ́n dọ́dọ̀ rẹ̀ mọ́ nígbà wa pẹ́ àwọn a máa tó fi halẹ̀ mọ́ ọmọbìnrin yẹn bóyá ó sọ pé òun pa á ní o bóyá ó sọ pé òun gbẹ̀mí ẹ̀ ní o kò yé yàn kò yéèyàn àṣàdédé lọkùnrin wa rí ọmọge ọmọ títẹ́lẹ̀ yẹn ọmọ tí wọ́n fún ní 7,000 tí wọ́n tẹ́lẹ̀ lọ bá rí nílé rẹ̀ ní bá ń bẹ̀ pé mọ́ bínú sóhun mọ́ bínú ohun ọmọ pé olówó ní ọ́ ohun ọmọ pé ọlọ́lá ní ọ́ ohun ọmọ pé èèyàn gidi sáà ẹ̀ka lẹ́jídádì mi jàre ẹ̀ka àárọ̀ bẹ́ẹ̀ ni
3: ìfẹ́ tí ẹ̀ kọ́ tí wọ́n fún ilé ẹ̀ka ni pé ìfẹ́ fẹ́ pé dìdò kúrò
0: bẹ́ẹ̀ ni
3: ìfẹ́ fẹ́ pé dìdò kúrò yẹ ní sọ́kùnrin yẹ tó fi lè dúdú sọ̀rẹ́ ẹ̀ kú sí lábú gbàgà ó dé bàbá rẹ̀ wọ́n
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: ṣé blọọkù bẹ́ẹ̀lú ẹnu ẹ̀ ní
0: kò tóbi. ọ̀yẹ́ yẹn o.
3: mo fi wá ìtọ́jú sọ̀rẹ́ ẹ̀ sí. pẹ́ẹ́pẹ́ mi lọkùnrin yẹn ni ọ̀rẹ́ tó ìtọ́jú sí pìpìpì ó fẹ́ torí pé wọ́n.
0: wọ́n ń wá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: ọ̀tọ̀ ni pé kó lẹ́wà ọ̀tọ̀ ni pé kó ní làkàì. lẹ́tẹ̀ẹ̀ta ilé mo rí
0: kalu Ben. She. Hello? Daddy me. Ekale sir. Kabe sir. Yes, sir, daddy. ba se ri
3: amu bere mo de gugu gugu na baba wa se ma wi eyin obere dari je bi o se ri ni ba ti mo wa ni bi se na ba yen to bere ba ti ni ore kan ore to je pe ki ti bo se kan won wa ma ka buru buru buru buru gugu asiri won pada mo si so fun mo so fun ma ni se enu yin ti yin ebu o kan ni my friend ni when I was in Bowen Valley ni my friend be kia ni to ba lo re kan buru buru buru buru buru buru buru so pe fun mo wa pe mo ni yala mo ni tagbaja mo ni se enu je ibo ni nju lo mo eleyi ka ni mo eni to ba so re eni to ba so re se yen ha ni e dada ni e kini kini la la pe no
0: na ejin ṣugbọn wa wo on Facebook
3: ejo e ba ni so fun wi pe omo ti o ni dadagba ko fe o ki so mo gidi o owo ni owo owo ni nwa o so pe jo ti o ba ro mo yo so yo sa lo ko fe ran re owo re lo fe ran ife atokan wa lo si da ya fe ran re toka toka pe for better for worse pe o ni lowo ni lowo o ti gba pe oko won ni pe lebu ko ni ti tolorun gun kan mo ni yen o ti gba kan o wa to ri so yi mo ti bi to yi to bi si bi fun o e do e ba so mo ko ma ta o ti ku lo ti se ka mo ti o ba se ka mo le pa danu ti ku lo fe gba sile yen o ko ma gba sile o o ma ta koko en ni ku wa lo o ma to e da ti o ba kan le yen ti o ti ti o mo kan re ba le to lara yen ko le ti biye dana
0: hmm
3: e lo le ti de bo jina jina ni jo ni ma tabi ka wa mi ti won se lo su ka ba ri ti bi o fi ni ka ko le dana so mo gidi o ba ti e wa je ri pe o yo le no ku ku pa mi ji ti ko lo ko wa ni travel pe en to ti ko bi ama pe yo fe number 1 yen ah ku lo bi se ri yan ki to mo gidi
0: hmm
3: 7000 da 7000 na ti ko ta wa yi ama so mo di owo ni
0: so mo di owo
3: e pe 7000 de o ma bi ri lowo
0: yes sir.
4: Hello.
0: Yes sir.
4: E da kun or te so nsin yi.
0: Bene.
4: Andasi.
0: Bene.
4: Se ẹgbẹ́ ìṣòro ń parẹ́ yìí sí kò rẹ́ni tó lè bá sànú ẹ̀ tí ò fi ní yìí sọfín ayé kò yẹ kí èèyàn báyìí kò yẹ kí ó jẹ́ sí pé kí èèyàn mọ owó hàn pé sísan pé sùn nǹkan tó bá ẹwu bó ṣe jẹ́ a sì gbọ́ ó ti fojú hàn náà bàbá ọ̀rọ̀ tó ti fojú hàn ni pé ẹni tí ó kọ́ yẹra tó ní òun ò lè òun owó òun kò kí ṣe òun sọ ní kò fi tẹ́wù kò fi ṣe irú ẹni tó lè fẹ́ wọn bákan àbí kò sá sí irú tábì tó ó sì jẹ́ tó wáyé pé wọnú padà tó wá fún mi máa ṣe é sìn ṣé ó lọ ṣé ó sì nǹkan ni àbí ó àbí ó kúrò sẹ́yìn kúrò tẹ́wù gbàdá bìrẹ̀ tó fi ọ̀ báyẹn ẹlẹ́ẹ̀kejì tí ṣé ọkùnrin náà ò tún tún ṣe nǹkan tókùnrin náà nítorí náà tún fi adigun wá jẹ́ kó lọ gbà sí ilé ọkùnrin yẹn nídìí ẹni tó máa ràn lọ́wọ́ àbí ṣé ó dùgbà tó wá tó dùn pé ayé ìbá tó wá bàjẹ́ kó tún kó máa ràn lọ́wọ́ ní báyìí ẹ má jẹ́ ká yọ̀rọ̀ bàjẹ́ kó tún yóò máa wá sunkà kí ràn lọ́wọ́ ilé yóò gbà yí ẹ̀ jẹ ni kódà yóò padà fẹ́ mú kó nu ayé wọ́n tó bá yá bó ṣe wà wọ́n tó bá tọ́ba yéèyí tán yóò padà fẹ́ yóò padà fẹ́ gbẹ̀mí ẹ̀ kọ́lọ́mọ falẹ̀ lọ́wọ́.
0: ẹ̀mẹ́ tó ṣẹlẹ̀ ẹ̀mẹ́ tó ṣẹlẹ̀ ni pé ẹnìkan náà sọ̀rọ̀ yẹn fún ṣẹ́sàn ẹni tán sọ̀rọ̀ yẹn fún ló sọ fún mi mo ṣáà pé mo ti sọ fún ẹ pé frequency wa àti facebook wa kan wò lẹ́nìí ṣẹ́sàn kan gbogbo tẹ́ ń sọ yìí pátápátá mo gbà pé wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ ṣẹ́sàn wọ́n ń gbọ́
4: tọ́mọ ti wá gbọ́ tán kájá kun kájọ kọ bá ń sanú ọkùnrin yìí o àbíakáwọn abẹ́ mọ́ bá ń sanú rẹ o olóòní tí ó jẹ́ ọ̀fẹ́ àyè ó ti fẹ́ jì bẹ́ẹ̀ wọ́n jì bẹ́ẹ̀ làwọn agbádùn àkájú wa bá
0: kò sí wàhálà
4: ẹ ṣe
0: ẹ sọ. Hello daddy. Ẹ káàárọ̀ sà. Yes sir. Ẹ bá ní gbóhùn sókè dé ẹjọ́ o. Bẹ́ẹ̀ni. Okay. Okay. Okay. En tu wa mbele ni kwe. She in ta nsolo wo yabi. Mo ti lande pada. Okay. Àwọn wọn ò tí lọ ilé ẹjọ́. Ibi tó dé ẹ̀ náà mo sọ dé. Bẹ́ẹ̀ni. Ká máa sọ débi tó lápẹ̀rẹ̀. Okay. Ó pẹ̀ dẹ́já. Ẹ ṣe. Tíyín, ẹ ṣe, mo dúpẹ́. Àgbáyín ọ̀dálẹ̀ o, lágbára Ọlọ́run. Àgbáyín ọ̀dálẹ̀ o, lórúkọ Jésù. Ẹ ṣe o. Ibi tí ọ̀rọ̀ dé náà, ibi tó lápẹ̀rẹ̀ náà ni. Hello. Ètò rí màá o. Okay. Yes, sir. Ọmọbìnrin yẹn náà ti ó wá ń bẹ ni wípé òun ò mọ̀ wípé olówó ni kò mọ̀ pé olówó ni kò mọ̀ pé iṣẹ́ gidi ló ní ti hello ètò ní sir. sa.
5: Mo ni mo so lo
0: Okay. Ben.